أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد السابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكني أدولون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo tó dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńlá ńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọ́n la pa dúpẹ́, Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn gbàtà kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Muhammad. Kíkẹ́ náà mọ́mọ́ lórí ànẹ́bì nìkan, àwọn ará ilé rẹ̀, àwọn sàhábà, àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn olólùfẹ́, inú olólùfẹ́ Nábì Muhammad ni àwa náà wà. Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkú kẹ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látòrí Mọ̀lẹ́ni Sheikh Adam Abdullah Al-Aluri bàbá Kamaluddin Al-Adabi bàbá Yusuf Al-Argbeji Bàbá wa Usman Al-Fulani Tana, Bàbá wa Àgbà Abdulrahim Ara Oyo, Bàbá wa Salman Alawi Alawaye, Bàbá Àgbà Nisarumi, ó fi kárí ilé gbogbo àwọn ẹni Ọlọ́run. Olúwa Mọ́sà bá wa kíè sílé wọn, ọ̀lẹ́lẹ́ àwọn tí wọ́n rólé fún wọn, tí wọ́n di ilé náà mú, tí nǹkan kan ò fi yin jẹ́ ń bẹ̀ látijọ́ tí wọ́n ti lọ. Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pé Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà àlbáríkà ilẹ̀ bàbá mudiru al-markaz maulaya Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Aluri alékún ṣọ́ alékún àlàáfíà alékún ẹ̀mí gígùn Olúwa Mọ́sà bá ṣe fún wọn wàlálà bàbá àgbà maulaya Sheikh Ahmed Usman Al-Fulani, Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn, àlékún dúrótì, àlékún jẹjà, àlékún àánú, àlékún àránṣe lórí ọ̀tá ni, Olúwa Mọ́sà bá ṣe fún wọn, ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ọ̀lẹ́ Muhammad Rasulullah, bàbá àgbà Sheikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan, Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé, àlbáríkà ilẹ̀ bá ṣe tọrọ fún wọn iná látọrọ fún gbogbo àwọn àfá wa látòkìdílẹ̀ gbogbo àwọn ta sàǹfàní lọ́dọ̀ wọn Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ẹ̀ ti ń gbọ́ wa iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti táìmù Nàìjíríà 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Alkùránì tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni fọ́ìsì Alkùránì náà. Olúwa mọ́ ṣàjẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti dánlóòdù ẹ̀, ó wà ní Audiomack, Suratul Qalam. So ó wà níbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ sí Al-Mujib ní Audiomack, yóò gbé gbogbo àwọn Alkùránì tí wọ́n ti kà wá. Ẹ mọ́ bá dánlóòdù rẹ̀. Ọlọ́run mọ́ ṣàṣẹ ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ohun tí ń dá lé lórí náà ni pé a máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam. Kí ni Al-Qur'an wí? Kí l'Annabi Muhammad wí? Kí ni àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wa ó fi rọrùn láti gbé, téèyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mi rẹ̀ ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi ohun tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a máa dá sí tá a sì máa yà sí. K'Ọlọ́run má ṣáà máa kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó yẹ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn, tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣáà ń lo ayé, àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun ń lo ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkan náà àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lò gbà, òun náà sọ báyìí, tá a mọ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ fi ìṣesí wọn, téèyàn ó fi mọ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Mùhámmà sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nǹkan kan táwọ Ọlọ́run ti àdá sí, àbí tá a yọ kalẹ̀ nínú tí ó mọ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì, gẹ́gẹ́ bá Nẹ́bì ṣe ìròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùránì yẹn, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú ẹ̀mí Nẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ ẹ̀mí Nẹ́bì náà, àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Nẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá, lẹ́yìn ìgbà tẹ́mi Nẹ́bì mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní, kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan, tí a wá wá lọ, tá a wà bọ̀, tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ní Kíọ́lá, gbígbé tó gbé Nẹ́bì Muhammad dìde, ní fátírà àgbà tá Nẹ́bì Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́, àwọn kan lò sẹ̀mí lọ lẹ́yìn ìgbà Nẹ́bì Isa lọ, Nẹ́bì wa dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. O tiẹ̀ wá jẹ́ mùsùlùmí, ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kan, nígbà tá Nẹ́bì dé, Lárúbáwá wọn mọ́kọ, wọn mọ́kà, Umíyù ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kò lọ ilé kéwú kan, kò lọ ilé ìwé kan, kò kọ́ṣẹ́ kankan, wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gbà Nẹ́bì Muhammad dìde láti lè jẹ́ sí pé ká Nẹ́bì wá tún wọn ṣe, àwọn ọ̀wá bú sí wọ́n ń wù nígbà náà lọ́hùn, ká Nẹ́bì gbà kúrò lọ́wọ́ wọn, àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa, Alkùránì tó tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kíọ́lá wá ń sọ fún wa nínú Alkùránì wípé, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين Sọ́dọ̀kọ́lọ́ àdín. Ọlọ́run ní wọ̀lẹ́dì, òun lọba tó já sí pé Bàṣàfíl Ummiyí na Rọ̀súlàm Mínhùn, ó gbé dìde o, ó gbé òjíṣẹ́ kan dìde,
láàrin àwọn aláìkó mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́. Ọlọ́run ọba yìí ló wá gbójì sẹ́kàn dìde jáde láàrin wọn. Yẹ́tùlọ àléhìm gbígbé dìde tọ́lọ́run gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà ọlọ́run kó lè bá a mọ́ ka fún wọn. Wáyùzẹ̀kíhìm ọba ka alukùránì fún wọn tán. Tìlọ́wọ́tù alukùránì tọ́ba ka fún wọn. Wáyùzẹ̀kíhìm kó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́. Gbẹ̀tẹ́sìkì yàtùl kùlùb ọkàn gẹ́gẹ́ bọ́kàn bá ti mọ́ gbogbo ara yòókù ti mọ́ àmọ́ bọ́kàn ọ̀ bá fi mọ́ béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ ọ lè mọ́ wájú ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimuhumul kitaba kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra kọ́mọ kọ́ wọn ní alkùránì wàl hikima ọgbọ́n kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu alkùránì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀ntúkù níkà àwọn ọmọ fòhùmù pé kí ni alkùránì yìí ń wí kò gbọ́ yé gbẹ́tò òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àwọn kí ni tọ́lọ́run wí láàrin yìí mọ̀fùhùmù rẹ̀ nígbà míì sì ni mọ̀fùhùmù á ju mọ̀túkù lọ ẹlòmíì ọkàn mọ túkẹ́ ó sódì ọmọ tó alukùránì bó ṣe wò àmọ́ mọ̀fùhùmù pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmíì. Ọlọ́run láà wá gbà nẹ́bù muhammed jẹ agbẹ́dìde wáyọ alimuhumul kitaba kó lè bá a mọ kọ́ wọn ní tíra wàl hikima àti ọgbọ́n. Wa in kanu min qablu lafi dalalin mubin alquran ni bo je je pe tele na awon darba ta nwi oju ona nu to foju han ni won wa bolon se gba na muhammad denu sallallahu alaihi wasallam. So anabi yi komo ka looto àmọ́ alukùránì tí ọlọ́run fún alukùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá tọ́já sí pé kò sí tíra kankan tọ́gbà wájú alukùránì. Anábì yìí ini wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. Anábì ni ana madinatul ilmi wa aliyyu babuha anabi ni emi muhammad emi ni ilu mimo gbogbo mo patapata lo pe sara mi ben wa balaga e balara nabi ben wa mantiki e balara nabi ben wa falsafa e balara nabi gbogbo ran imo ini be lara nabi mama koda bo e gborin ni gbẹ́tò orin o ẹ̀bà lára nẹ́bì àrùdù ẹ̀bà lọ́dọ̀ nẹ́bì àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alukùránì ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ anabi muhammad. Anabi wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé mọ̀ anabi wa ni wọn aliyu babuha anabi ni ali ni ilẹ̀kùn rẹ̀ ilẹ̀kùn mímọ̀ béèyàn ọba sì wọnú ilé ọkànlẹ̀kùn bó ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn ni ló fi wá já sí pé sayyidna ali karramallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́run parí mímọ̀ sílá ìní sayyidna ali wa karramallahu wajhahu fa inna an-nabiyya sallallahu alayhi wa sallam idha kana madinata al-ilmi lam yakun li'adhi al-madina illa
babun wahidun. Àfáàrin tó bá ipá nínú Muhammad sallallahu alaihi wasallam, òun ni ìlú ìmọ̀. Kò sí tàbí ṣùgbọ́n fún lùtàwí kó nílẹ̀kùn ilẹ̀kùn kan péré. Tá a sì mọ̀ pé Annabi Muhammad sallallahu alaihi wasallam, òun náà lọ sọ fún wa pé èmi Annabi o, èmi ni ìlú mímọ̀, àmọ́ àlí òun nílẹ̀kùn bẹ̀. Béèyàn bá wá wọnú ilé, yọ kànlẹ̀kùn kó tó wọlé. Olúwa mọ́sà bá bùkú kẹ Sayyid náà Alina, karamallahu wajhahu. Àkọọ́lẹ̀ ọjà mọ̀ pé tí wọ́n fi ń lo karamallahu wajhahu fún Sayyid náà Ali, òun ni pé inú ọ̀dọ́ tọ́gbà Islam tí ò forí kanlẹ̀ fóòsàrí ni Sayyid náà Ali ni lọ wà. Nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni Sayyid náà Ali ni ọ wà. Ni wọ́n fi mọ́ lo karamallahu wajhahu. Ọlọ́run mọ́ sábà wa pọ́n àdojúkọ rẹ̀ lé. Wọ́n ní alhikmatu dawlatul mu'min haythu wajada akhazaha. Wọ́n ní tá à ń pè ní ọgbọ́n ni tó sọnù mọ́ mu'min lọ́wọ́ ni. Àmọ́ ibi tí mu'min bá ti rí kó ṣe kíni kọ́ grapu ẹ̀, kọ́ grapu kọ́pì tiẹ̀. Béèyàn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́ torí gbogbo èèyàn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rò pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà míì ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n ní bí mu'min bá ti rí ọgbọ́n kó ṣe kíni kọ́ gbà mú. Sayyidina Ali tí a wá ń sọ yìí oníranran ọ̀rọ̀.

يُعْرَفُ بِأَمَانَاتِهِ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ. Ó ní Emmanuel Mary yu'rafu bi amanati. Ó ní ìgbàgbọ́ ọmọnìyàn, ta bá lọ́mọnìyàn nígbàgbọ́ pé eléyìí ṣé mùmìnì ni lóòótọ́, ṣé mùsùlùmí leléyìí lóòótọ́. Ó ní àwa mọ̀ ìmọ̀ni ara rẹ̀ bí amanati pẹ̀lú ìfọkànbalẹ̀ sí ta bá ní lọ́dọ̀ rẹ̀, ẹni tí ìjàmbá mọ̀ náà. Ẹni tí èsè kí ni tí ìjàmbá mọ̀ náà, ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ò wá jàmbá rẹ̀. Sẹ́yìd Náàlì ní àmọ̀mọ́ látara àìjàmbá mọ́ náà rẹ̀. Tọ́ bá ti lè mọ jàmbá mọ́ náà, a jẹ́ pé onímọ̀ nínú. Ẹni wọ́n fowó sí lọ́dọ̀ nínú àkọọ́lẹ̀, wọ́n ní bí wọ́n bá kówó síyàn lọ́wọ́, ọ̀rẹ́rẹ́ náírà ni, 2020 náírà ni, wàsówàsó ni. Bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà. Ìyẹn pé bí o ní sí lágbájá sí ló ń fẹ́ ṣẹ́ o, mo sì ṣẹ́ ń dé ẹ̀ bẹ́ẹ̀. Ìyún náà ń tọ́ka sí pọ̀ ń jàmbá mọ́ náà, toróówó olówó kìí sówó rẹ̀. Ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀, ọ̀hún sáré bí àpẹẹrẹ bí epo, àwọn tí wọ́n kópo síyàn lọ́dọ̀. Ọ̀wá ń jẹ́ sáré ta ná, nígbà ń bá ta àròwó rẹ̀, àtò sáré rà mí, wọ́n sì kò sí ọlọ́dọ̀ ni. Ìwọ náà jàmbá mọ́ náà. Ẹni tó gba ọmọ tọ́, bóyá ọmọ bọ̀dá rẹ ni, ọmọ àǹtí rẹ ni, ọmọ àbúrò rẹ ni, mọ́ jàmbá mọ́ náà lára rẹ̀. Ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà. Mọ́ jàmbá mọ́ náà, ìtẹ̀yàn bá lágbára lè yín ṣe. Bọ́ bá ní kápá àti gbọmọ wò, dẹ́ ọmọ padà fọlọ́mọ. Ń bẹ báàní lóríṣiríṣi tá a náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́ náà. Ànẹ́bì sì ní láìmọ́nà límọ̀n láàmọ́nà tẹ̀lẹ́ o. Ànẹ́bì ní kò sí mọ́nì, kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnìkan ò lè sọ fún wa pé a lè fọkàn tóun, tó bá ti jẹ́ oúnjàmbá ká wulẹ̀ lámọ́lẹ̀ báwọn. Tó bá ti jóúnjà bí èèyàn, èèwò ní mọ́nì. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́nì ò ní mọ̀ ṣe jàmbá. Ò ní mọ̀ ṣe jàmbá ọmọlà kejì nínú àwọn tí Sẹ́yìd Náàlì tó sọnu. Tí kó wá náà mọ ro lákàá sí pé ṣé ó rí bí àbí kò rí bẹ́ẹ̀, kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí mọ́nì èèyàn bá sì ti wọ́, ẹ̀sìn èèyàn ń bàjẹ́ díẹ̀díẹ̀ nu, ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́nì rẹ bá fi bàjẹ́, ẹ̀sìn ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni àhúkà mọ́nwá zákà fi ṣẹ́dà. Sẹ́yìd Náàlì ní ọmọ ìyá rẹ, ẹni tó lè pè lọ́mọ ìyá, òun náà lẹni tó gbárùkù tí ọ́ nígbà tádánwò dé. Njọ́ tọ́lọ́ má dánwò wá. Ànẹ́bí lẹ́ni ọba gbárùkù tí ọ́, òun náà ló lè pè ní ọmọ ìyá rẹ̀. Tí a sì rí nínú ọ̀rọ̀ àwọn Yorùbá, wọ́n ní mọ́ gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ̀. Ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ, tó yẹ kóun lọ́jọ́ kónú àdánwò mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn, mọ́ gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ́ pọ̀ ń bẹ́nu àdánwò, ọwá tún fi ọ̀nà àdánwò náà, àkọọ́lẹ̀ ni mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kúrònú àdánwò. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, òun náà bọ́nú àdánwò ni ọwá yọ kúrònú àdánwò, mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọba ti lè ràn ọ́ lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò,

tó sì rí pó níkápá rẹ̀. Kìsẹ́ ń tó mọ̀ pé ò níkápá rẹ̀ tó ẹ pé àdánwò tí ń bóun gan fínra gan kìí ṣe kèrémí òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó níkápá àti yọ kóònú àdánwò tí ọ̀wá yọ mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó o ṣe kóònú àdánwò tọ́lọ́hún fóun ṣe àdánwò rí ibú lára rẹ̀ tó fi kóònú àdánwò mọ́ gbàgbé òun náà. Ẹni ọwọ́ yọ kóònú àdánwò tó mú ọ jáde kóònú ọ̀fìn mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀ òun náà tún ni Ìzàhárùl gínẹ́ mínà ṣókòrè. Kéèyàn máa fi oore hàn. Bọ́lọ́run bá sore fún yàn, kéèyàn wá jáyọ́ mọ̀ pé Ọlọ́run sore fún mi. Ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ, ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún yàn, ń bẹnu pé èèyàn dúpẹ́ orin náà. Tálkùránì sì ní láìṣàkárùtùm làázì ìdánakùn. Àdùkùránì ní Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́ làázì ìdánakùn, màá sì mọ ṣe àlékún fún yín. Àyẹ́pẹ́ ni wọ́n bá dúpẹ́ orin ni ó tún rí mi gbà. Ẹni Ọlọ́run ṣe nǹkan fún tí wọ́n ń pa mọ́ gbé tó kò tiẹ̀ ọ̀rọ̀ bọ̀dágan ò yé wà. Ìwọ tó lówó tó níkápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí, Ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe. Àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ̀ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọ nùní. Sayyidna Ali sì ní Ìzàhárùl gínẹ́ mínà ṣókòrè. Kéèyàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run bá rọ̀ fún ń bẹnu pé èèyàn dúpẹ́ náà. Nínú ẹ̀ òun náà ni Adabul Mar'i Khairum min Zaabihi. Adabul Mar'i Khairum min Zaabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọ́mọnìyàn bá ní bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ ń. Sọ̀rọ̀ ẹni tóun òkè ti ń kó góòdì kí n olóore ju ti tọwọ́ tiẹ̀ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ ayé kọ́pọ̀ iná ni kó wá ń lé káàkiri nísìn. Oníkálukú ń da owó sọ́nláìn kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń da owó sórí afẹ́fẹ́. Kọ́sàmọ̀ pọ̀. Àti kéwú nira. Kọ́wọ́ ọ̀fẹ́ kéwú mọ́. Àti kàwé nira. Wọ́n ń pè bí òwúlò mọ́. Àti kọ́sẹ́ tún di wàhálà. Sayyidna Ali sì ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀ òun náà ni Àdá òdeyìn mínà dìn. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ wà. Ìwọ́ tó jẹ̀yàn gbèsè o sì lẹ́mí àti san. Ẹ̀sìn rẹ ń ṣe kí ni? Ẹ̀sìn rẹ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù. Tánábì sì ní ẹni ọ bá jẹ gbèsè tó bá lẹ́mí àti san Ọlọ́run ó sì bá san. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti san Ọlọ́run ò ní bọ́ san. Wọ́n sì ní Alwaadu Deynum sallallahu alayhi wa sallam. Gbèsè àdéhùn báyìí gbèsè ni.
tó ọba ti sàdéhùn ń se nǹkan báyìí fún ó ti di gbèsè ń ra nǹkan báyìí fún ó ti di gbèsè tọrọ lọ́wọ́n máa wàdà ọlọ́wọ́n máa wàdà ń tiẹ̀ kìí sẹ̀dá bí i tiwa débi pé yọ̀wá mọ̀ pé tó ebi wọn náà mọ̀ kí mọ̀ ń sáwàdà ni ọlọ́run ò ṣe kí ni kò mọ àwàdà nínú ẹ òun náà ni sẹ́dínà àlè ń sọ wípé adébìnrin àlàkà ìyá ń fa òhun ó ní kọ àwọn aráalé rẹ kọ wọn àwọn aráalé rẹ sẹ́dínà àlè ní kọ wọn ètò lè rán lè ké wú rán ètò ìpínlẹ̀ èwe ló lè rán rán ètò lè fi sẹ́nu kọ́sẹ́ fi bẹ́ẹ̀ torí pé kí ni yàǹfà ọ̀hún yóò mọ̀ ṣe wọ́n láǹfààní àwọn yorùbá ní ọmọ tá a kọ́ ní gbé lẹ́tà kọ́tà ó torí pé olówó ẹ̀sà mọ̀ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀ náà ọ̀rá sọ fún wọn ragbá fún wọn níjọ́ tó bá kò láyé ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn ọmọ tẹ́yìn ọba sì ti kọ́ níjọ́ ọba ti kò láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà á wọn tún níbi ṣe nǹkan gidi a sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì ọlọ́run tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn gbètò ṣe báyìí bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí ànábì sì ní láàyò àdébàrò rọ́jò ló wà ládàáwó khairu lahu an yatasaddaqa bi sa'in sallallahu alayhi wa sallam annabi ni koma niyan kan koko omo re o ba pe we na ni lo le ran to ba ran o ba pe kewu na ni ino ba mo ni to ba pe nu ko se na ni annabi ni ki omo niyan kan wa se ba nfo omo re o lóore fún ojú kó ṣe sàárà pẹ̀lú múdù jéró lọ kọ́mọ ṣe sàárà òun ṣe sàárà láìkọ́ ọmọ owó tọ́yẹ kó fi tọ́mọ òfin ṣàfihàn owó tọ́yẹ kó fi rán ọmọ iléèwé fàájìlẹ̀ ń fowó ṣe ànábì ní kọ́mọ nìyàn kan kọ́ ọmọ rẹ̀ ó lóore fún ojú kó ṣe sàárà kó tọrẹ pẹ̀lú múdù jéró lọ àbí nǹkan tó bá lè fi tọrẹ tá a sì rí nínú alkùrahánì nínú àwọn ànábì ọlọ́run tọ́já sí pé wọ́n kọ́ àwọn ọmọ wọn bàbá mélòó ní ṣe wá sí fọ́mọ wọn nísìn gbètò béèyàn ṣe máa ń ṣe ni o béèyàn ṣe máa ń bọ́ lọ́n lónìí o èèyàn máa ń kírun ni o èèyàn hùwà bàjẹ́ o èèyàn máa ń ṣe dáadáa ni o kánrin ti jìn sófin wọn káwọn ọmọ mọ́ oníkálukú náà sáà ń lò gbéṣẹ́ ayé ọ̀hún lọ bó ṣe wù wọ́n náà ni ànábì lukman ń sọ fún àwọn ọmọ rẹ̀ ó pè wọ́n jó gbogbo ètò ọ̀yá mọ̀ tẹ́tí ọgbọ́ alukurani ni wà ìsikọ́lá lukumanu libnihi wà wúwọ̀ yà ń zuhù yà bùnà yà látò ṣíríkì bílà iná ṣíríkà lazulmọ̀ náà zí alukurani ni gbàtà nábì lukumanu tí ń sọ fún ọmọ rẹ̀ wọ́n wà yàrin zuhù tí ń ṣe wá sí fún ń ṣe ìṣítí fún yàbù náà yà ó nírè ọmọ mi ò látò ṣíríkì bílà mọ́ ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ṣe bí bàbá tó bá rọ́mọ ni ó ṣe wá sí fún kán rí ọmọ náà ti sáko lábẹ́ bàbá ní ayé lónìí ọmọ mi ò gbélé mọ́ kílọ́ọ̀bù ni
nígbà ọmọ obìnrin bá ń lọ klọ́ọ̀bù mọ́júmọ́ tí sì ń bẹ lábẹ́ òbí rẹ̀, nígbà tọmọkùnrin tí bá ń lọ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tẹ̀sí ń gbúrò pé ń bo lọ́wọ́ kò sí iléèwé kò sí lẹ́nu kọ́sẹ́ klọ́ọ̀bù ni. Sọ́mọ tí ò gbélé ni òbí ó ṣe wá sí fún, oǹkálukú ọ̀yà sọ́mọ mọ́, ọmọ fẹ́ ṣafẹ́ ayé àwọn òbí ó sì mọ̀ wípé tò afẹ́ ayé tọmọ yìí fẹ́ ṣe yìí o, ọ̀la àwọn lọ fẹ́ bàjẹ́. Torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ̀la. Anábì Lukumán ni wá ń sọ fọ́mọ rẹ̀ wípé yábù nẹ́yà ìrí ọmọ mi o látu ṣíríkì bílà mọ́ sí ẹbọ pẹ̀lú ọlọ́run ìnà ṣíríkà làzùlmọ̀nà azim. Torí ẹbọ ṣíṣe yẹn àbòsí tó tóbi jù ni kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run, àbòsí tó ṣe kíni àbòsí tó tóbi jù ni. Anábì Lukumán ń kí ọmọ rẹ̀ ń lọ nípa ọlọ́run pé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ni ọlọ́run kẹ́rin èèyàn láyé nísìn wọn fọlọ́run mọ ọmọ mọ́, ohun kálukú ń tọ́ ọmọ torí pé àwọn fẹ́ jèrè rẹ̀ ni, wọn tọ́ ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ́ ọmọ mọ́. Béèyàn bá sì tọ́ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ́ ọ, èrè tó rò pọ̀ jẹun o lè mọ́ jẹ́. Èèyàn ọ̀tọ̀ ọmọ nílànà tàlùkùránì ní ti súnà ní mọ̀ọ́mọ̀ ilẹ̀ yóò fi jèrè ọmọ gẹ́gẹ́ bá Nẹ́bí Lukumán bí ṣe ń ṣe wá sí fún ọmọ rẹ̀. Ó ní yábù nẹ́yà ákímí sọ̀láàtà wà mọ̀rbìl màrúf wà ní hánil múnkárí wàsbìrì àlàmà sọ́ọ̀bàkà ìnà dáàlìkà mìnà azmìl umur. Ìrí ọmọ mi ò bọ́ ọ̀bá ti ṣẹbọ pẹ̀lú òun ọ̀ṣẹbọ pẹ̀lú òun mọ̀ wá kírun sì mọ́ pàṣẹ dáadáa kó o sì mọ́ kọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́ kó o sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀. Láyé lónìí kánrin èèyàn mélòó ní ṣe sùúrù, kánrin ò ṣe sùúrù mọ́, oǹkálukú náà ṣe kíni, oǹkálukú ń kánjú. Bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé ó lè kánjú ju kádàrá rẹ lọ, ọ fẹ́ gé kádàrá rẹ lége, ìwọ náà ọ rìsọ́ọ̀tì tó bá rí ọ mọ̀ pé tọ̀dọ̀ ọlọ́run kọ́ lélé kí kánjú rẹ tó kánjú yín lélé. Kí a mọ kíyèsí ká mọ wòye sí pé tò ó gba àwọn ọ̀rọ̀ tá à ń wí fúnra wa yìí sórí bí àbí kò rí bẹ́ẹ̀. Kí òbí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kéwu ni ńlọ rọrùn ni kọ́ ẹ̀kọ́ ìwé lọ rọrùn ni kọ́ iṣẹ́ ọwọ́ lọ rọrùn ni kọ́. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidna Ali bákẹ́nẹ́ ó ní hasin ilal mosihi tasud, ó ní mọ́ ṣe dáadáa sọ́dọ̀ ẹ̀ tí ń ṣaburú fún ọ tasud, ó gbàwájú rẹ̀ ó ṣe kíni ọkàn mọ́ bára rẹ̀ wájú ni, aburú ọwọ́ rẹ̀ náà ni ó padà kó barun pa òun ni ó kó ìparun bá ẹ̀ mọ́ ṣe dáadáa ṣe ẹ̀ tí ń ṣaburú kò ní wọ́n mọ́ débi tó dé. Kéèyàn mọ́ ṣe dáadáa ṣe ẹni tí ń ṣaburú sí yẹn èèyàn mọ́ gba iwájú rẹ̀ ni. Gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá a mọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tá a mọ wòye sí gbé tò láyé lónìí bá a náà ṣe ń lò bàbá lè mọ lo ọgbọ́n wọn tá a lè mọ lóye wọn ìgbésí ayé tiwa náà ò sì mọ rọrùn.

nínú ẹ̀, òun náà ni ìkhwanu azazzaman jawasi sul uyub. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá a wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀sẹ̀ kí ni kò rántí ẹ̀ mọ́, wọ́n kálukú ọ̀yà sí ìgbésí ayé rẹ̀ mọ́, tẹni ẹlẹ́ni níṣẹ́ kí ni ní yá sí. Béèyàn bá lè ti mójú tó ra sí ẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò gbọ́n sóhun, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ò ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájú mọ́.

òun náà tún ni istira'atun nafsi filias, ipe ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́ pé wọ́n máa ran kankan jù mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbà, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókò bàbá sásùn. Wọ̀ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọfẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọfẹ́ lọ mọ́ka nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bó o bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákàn, mọ́ mọ́ ran kan níbi nǹkan, gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, títọ̀ ń kọ́ jẹ́ tiẹ̀, kélé kọ́ jẹ́ tiẹ̀, èyàn ó ṣe kí ni, èyàn ó hàn ara rẹ̀ ní. Nínú ẹ̀, eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní, òun náà ni ìfá òṣàdá èdè mìnàlmọ́rò àti ìfá òṣàdá èdè mìnàlmọ́rò àti òun náà ni ìmọ̀ fi lé kókó, àwọn ilé kókó kéèyàn mọ́ fi pamọ́ ní bẹ́nu ìjọ ọmọlúàbí. Ìtí bá ń séèyàn bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni, ọwá ń gbé mára pé ọlọ́run tó ni mí ní ṣe bẹ́ẹ̀, kìí ṣẹ̀dá kan ń bẹ́nu pé èèyàn ní ìjọ ọmọlúàbí. Ẹni tí ọba yìí ti lọ́mọlúàbí kìí séèyàn, bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn a lè ká kéèyàn gidi. Ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí, torí ọlọ́run ọba ní kí ọlá ó ní ẹ̀dá ó mọ kígbe èmi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì, òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀, o rojú ọ̀mí fẹ́mi ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́. Sayyid Nali ni ìfá òṣàdá èdè mìnàl mọ̀rọ̀ àti ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni, nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni, ni ó wà abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀, eléyìí tí a gbọ́ ní òní náà. Kọ́lọ́run mọ́ ṣáà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní, kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò ká sì bá nínú òṣùwọ̀n iṣẹ́.

abẹ gbogbo ilé ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán. Fún ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sí sílẹ̀, Olúwa ran gbogbo wa.

Àwa ti ń lọ fún ètò tòní oní ẹṣé, ọlọ́bẹ̀ náà ẹṣé, gbogbo ẹni tí ẹ fi fẹ́ tẹ́ fi jẹ́ náà, gbogbo ẹni náà ni a kí. Ọlọ́run ò ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Ó ń tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas. Wọn ò ní fi wá ṣàwátì, àwa náà ò fi ní fi ẹ̀yin náà ṣe àwátì. Má ṣàlámù.

0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Ajisebi Baben Kokan.
1: Eto ale mukodas na ni eto ti e gbo tan ni kan Ajisebi Oyo Online Radio yen. Ni gbogbo ojo jimo ni dede ago mokanla si ago mejila na ni e ma ba apo awa pade ni gbogbo ojo jimo. Won eni to ba wa fe so ni gbo owo eto yi ti a bile mo mu wa lore kore ele pe emi tabi apo awa na ele pe emi sori ero bani soro te ti mo bi eni mo tele 07 06 87 42 74 07 06 87 42 74 tabi ke pe ustaz wa si ori 08143 07 82 53 ni gbogbo ojo jimo jimo na le ma ba pade ikan ni Ajisebi Oyo na ni o te ti choose yen e da fun e ma yin po nibe e se o te n gbo wa.
0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo la ri Ajisebi Baben Kokan.
2: Oi
3: production
4: awole we fun awa ngba ta daye
2: ato
4: awole we fun awa ngba ta ba ku.
2: Eko ojumo ma ni gbogbo bikibi ti ikanle yi afere re to ba nfe de
4: to ba fun
2: akin o to ba se pe aro lo ba dodo yin be ran e ka aro o to ba se pe owo osan ni e ka san to ba de tun je pe lowo ajale na lo dodo yin be e ka le o Olorun ba na lo ba ara a fe do owo edara to wu loso polo lopolopo gba ti asiko ebe kan ni emi nbe olorun olodumare a deda ase da ko ma fi mi pelu eyin dara ti o pa wale ko ara ti o wu wa ni ko fi le aye wa da nitori pe bo ba pa won lerin legbe ebi kan a pa won lekun die legbe bo mi to ba pa won lekun die legbe ebi kan a tun pa won lerin die nile bo mi ara lọlọrun ba mi fi nda ko se ti o wa lodo olorun bi ko pa yan lekun ko to pa ni lerin bi ko pa ni lerin ko pa yan lekun odo olorun na ni gbogbo e sodo si o
4: ni ba ta fi waye
2: ala lọlọrun ba mi fi nda o nje ka mo na ni o nje ko mo ye wa wi pe a se yi o wulo ohun olorun oba kọlọọba ọlọjọ ni ko wa se daadaa si ọdọ temi pẹlu ẹyin tẹ n gbọ mi lọwọlọwọ pẹlu gbogbo awọn ololufẹ mi kaakiri agba nla aye awọn tẹ n fẹran ọlọrun lara mi.
4: Ẹ bá ṣíri ẹ lọ sí ma wá wí.
2: Tí wọ́n yé wo ta sì ṣe mí. Lábí ọ̀ àṣìṣọ́ mi. Tí wọ́n sì ń fẹ́ràn ọlọ́run lára mi. Ọlọ́run ba yóò mọ̀ bá nífẹ̀ẹ́ yín náà ooo. Gbogbo ibi tí mò ń gbà wò yín ọlọ́run ní jẹ́ ń bà jẹ́ ń bẹ̀. Ẹyin gangan náà ẹ wá ní pinyìntì láíláí fà bàyà. Ẹ gbọ́ kí là ń ṣe lọ́wọ́lọ́wọ́ sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán.
4: Kéde débi kan, ọ̀rẹ́ mi máa dáṣẹ́.
2: Àṣesílẹ̀ làbọ̀ wá bá o gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ń sọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná onítúnjọmọ mi gbẹ́nà.
4: Oyin odi àgọ̀ èèyàn ló máa.
2: Ẹ wá gbọ́ mi yé dáadáa bí bá a ṣe ò bá ṣe kó sì ń tì bá a láò láǹbì kankan.
4: Ọ̀tá aṣálẹ̀.
2: Bá a bá ṣe dáadáa léni. Ìgbẹ̀yìn wa ní ẹ̀yìn ìwọ ọ̀la ó lè mọ́ da ó lè mọ́ ràjàjà ó lè mọ́ ràjàjà tó.
4: Àtàkùrú.
2: Nítorí gbogbo ohun tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn ìwọ ọ̀la àrọ́bá gbogbo àlá dìtàn. Èmi ṣe máa ń sọ pé ká ṣe dáadáa ká máa gbáyé ká gbáyé ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi ká sà máa ṣe dáadáa.
4: Lójú
2: mò ń fọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wa.
4: Mo tẹ́ni tó ń bá ṣe a máa jágọ̀ lójú ẹ ni nítorí ìpọ́jọ́.
2: Ẹyin ká gbàjù bàálẹ̀ ká pàjù bàálẹ̀ ká pàjù bàálẹ̀ déṣú àlọ́
4: lọ.
2: Ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ dọ́mọ náà ni o nítorí àrọ́bá gbogbo àlá dìtàn. Irú ìtàn wo láwàá dà lẹ́yìn ìwọ ọ̀la. Ní tá a bá fè ní wa ṣe ni o èní ni ó pè ti ọ̀la o.
4: Ìbáyọ̀dì ó dàgọ́.
2: Ẹ mọ̀ wà níbi 20 years remembrance. Ẹ̀gbọ́n wa kan lánà. Ọmọ ẹ̀gbọ́n màá mi gángan. Ó dàbí ogún ó ti di ogún ọdún lánàá lánàá yìí tí ẹ̀gbọ́n ti ó ti rè wàlẹ̀ àti.
4: Kò lẹ́sẹ̀ níbẹ̀ ṣùgbọ́n má ṣe bá mùsùlùmí òde. Ọ̀rẹ́ wa ìdákun má ṣe bá mùsùlùmí òde.
2: Kí ni wọ́n fi máa rántí ìwọ náà? Ṣáàdúà ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ tó fi máa rántí rẹ. abi epe ni won ma fi ranse si o nipa keyin ah yin ta ba se leni na ni o ni o di tami ola o eni ni o pe te ola adeyin.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń wò léwọ̀dé o yóò sì wò fìrì yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ti pọ́wọ́ important gan kọ́jọ́ rẹ̀ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ní o ni ó wá tí wọn ò fi ní débi òkú wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọn ń pè mọ́ wa lá bá ṣe máa ń pè mí ní ká sáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bá ṣe ń pè mí ládé yinka ọ̀ lásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman bá bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ìnígbà tó bá yá wọn ní pè wá ní gbogbo eléyìí mọ a pa súnádà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramani bóde wọn ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo erin jáde wọn ò ní ní ẹ gbé ajókọ bí ẹni kìlọ̀ wà bóde.

0: ẹgbẹ́ tó wá padà sẹ́yìn sẹ́yìn kó mọ̀ ń sọ̀rọ̀ páìtọ̀ kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀ ọ̀run páìpù omi wọ́n ń yàrá àwọn èèyàn wa láwọn tí wọ́n lè gbóòórùn táìpù ọ̀tà láíláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run ọlá bàbá páìtọ̀ yìí ládùúgbò mi Adéyinka lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń mi. Bàbá yìí rọ̀run táàpù omi lọ. Tó wá ń sọ nínú landlord meeting na meeting landlord association wí. Tó bá ṣe kó ṣeé ṣe tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ò bá rọ̀run ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ẹ́ tó bá ṣe pé ilé òun ọ̀pọ̀ sísàlẹ̀ odò ni. Tọ́jẹ́ pawó òkè lọ́wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀run omi tá à ń rì lọ sí torí pé wọ́n gbẹ́ bọ́ọ̀ ọ̀hún jìn púpọ̀. Kìí ṣe àwọn bọ́ọ̀ tá à máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
1: Àrídì gbogbo ohun tó wà ń sán mọ̀ àti ilẹ̀ kò dá wọn lásán.
0: Ṣé ẹ tún mọ tí bàbá páìtọ̀ tí mò ń wí ń ṣe? Ṣé ẹ tún gbọ́ ohun tó tún ṣe? Tó pe àwọn landlord. Àwọn mítìnì ní mítìnì àwọn landlord association ó tún sọ fún ọ wí
1: pé
0: bí àwọn èèyàn ṣe máa ń yà àgbẹ̀ sípadò lọ́dọ̀ ohun yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn. Ó ní ọ̀tẹ̀hún lọ́rùn bí wọ́n ṣe máa ń yà àgbẹ̀ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́ létẹ̀ yìí kọ́tọ́lẹ́ẹ̀tì síbẹ̀. Ìwà tí ò dalẹ̀lẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Kó ti ẹ̀ jẹ́ pé ooru kànga méjì lẹ́lẹ̀ gbẹ́ ní sọ́kà àwẹ̀ ẹgbẹ́ o. Kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíì lára. Ẹgbẹ́ sọ́kà àwẹ̀ o, ẹgbẹ́ lè yàgbẹ́ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀tì ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní nọ́mà sọ́kà àwẹ̀. Kí ni bàbá páìtọ̀ yóò wá ṣe? Wọ́n ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn láńlọ́ọ̀dù ó bóun wálẹ̀ sádùúgbò kan. Kí wọ́n bóun wálẹ̀ ní ẹ́ríà nínú àdúgbò wa. Kí wọ́n bóun wálẹ̀ nínú ẹ́ríà ládùúgbò wa. Kó wọn ó gbẹ́ sọ́kàwé fún wọn. Kí wọ́n máa yàgbẹ́ bẹ̀. Kí wọ́n máa lọ yàgbẹ́ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjì ó ti gbẹ́. Ó ti ṣetán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí. Ó jẹ́ pé ó ní àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yín. Àdúgbò sẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín bẹ́. Ayin abẹ́yin nìkan àso ni. Ẹyin nìkan àso gíosososososo gíogíogíò. Tẹ́ dàbí tí ọrin ẹyin náà tí ọrí ẹ̀ ńlẹ́ o. Ayin tí ọrí ńlẹ́ ọmọ àríṣẹ́ gíbà lẹ́kọ̀. Ikàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn. Adé fún ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan soso gíogíò. Sẹ́yìn nìkan soso gíogíò lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dá nìkan gbé tọ́. Ọ̀dá nìkan gbénú pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin sóore fáwọn ará àdúgbò yín. Ó ti ẹ̀ jẹ́ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tì ní. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sóore. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹyin tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó ní òtún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọkọ̀.

pe táwọn yẹn bá fẹ́ ṣe irú nǹkan báyìí, kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé, àbí wọ́n kàn máa kó nǹkan bọ̀ ni, tí ó kò nígbésẹ̀ tí wọ́n lè gbé kó tó di pé wọ́n yọ.

ó fi síbẹ̀ lọ láti ilé rẹ̀ lọ sókè ó yẹ kíkẹ́ bá ń kọjá lọ níbẹ̀ lálẹ́ ọkọ̀ ya pẹ́ mọ̀ bọ́nu kòtò bọ́ gegele torí gbogbo ẹ̀ ló mọ́lẹ̀ lọ bí ọlọ́ọ̀lọ́ yìí sẹ́yìn náà ń sore sáwọn ará àdúgbò mọ rírì yín sẹ́yìn rántí àwọn ọmọ òru kan.

0: àwọn àníríì ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ń lé kan sí ó ti ẹ̀jẹ̀ pé kò gba ẹnu mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún ẹ wo buhari buhari buhari ààrẹ yín president yín buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú èbó nílùú ọba tẹ́mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mọ́ kára rò tó wá sí kóṣákó buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíín lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjà sí ẹ bá wù gan kódà ó tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíín ò gbọ́ mi ẹ̀mí mi tí ó jẹ́ wọ́n lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíín lọ sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan ẹni tó dín tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún máa ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn àràádúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtàṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹwò mi ẹwò mi rẹsẹ̀ ńlò rẹsẹ̀ ń dáadáa torí kójú rere ni wòrí sí wa káàkó ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tora mi kì í.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. àṣìwẹ́ kí n tó mọ̀ lọ. adéyìnká ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé ló kópa ẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tó ń lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o iná ò ní tán wò yín ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tí ń gbé lọ́wọ́ londo madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú abuja adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses akande akíntóní afọlábí nurudeen alaro láti orílẹ̀-èdè libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ hospital lọ́yọ̀ọ́ wa níbí lọ́yọ̀ọ́ aláàfin.
2: kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ tẹ́ni torí kò lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adéníyàn bàbá mi fàtàì bàǹdélé olúṣọlá bàbá mi sàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mu lọ́bì kì í ló.
0: bàbá mi adé ariwoọlá kó pàdé bàmí lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn tó mọ̀ ẹ ṣeun bàbá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí bàbá mi dáadáa tó fi tún dé sọ́ọ̀sẹ̀sì odùọ́lá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọ̀lé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògó kẹrin lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ ríbi ìyá.
2: bá kẹ́ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tó ń dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná òní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọ gbẹjọ gbèje gbèje gbẹsán gbẹsán gbẹwá gbẹwá ó kí yín pẹlú kọlọ pẹlú kọlọ ẹ kú àti tíṣẹ ọlọrun lẹyìn lára nítorí pé adéyìn kìí sì dè ni mo mọ̀ ọ́n pé kìí sọ̀rọ̀ ni mo mọ̀ ọ́n sọ ife ọlọ́run lẹ́ni lára mi o mo dúpẹ́ ọlọ́run. ọlọ́run ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mo fi ń wòye ọlọ́run ò ní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú o àìmọ́ ṣe ọlọ́run mọ́ kọ̀ díẹ̀ sí mi ọ̀rọ̀ ìdí àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀yìn náà ẹ̀yin ṣe ọlọ́run bí kúndúrà ti lọ́wọ́ lọ́la wàlà àwọn láwàlá kù wá táyé lábẹ́ láàlẹ́ yìí làzín.
1: pé mo dára níbi káwa kò lo olówó ti bí ẹni jẹ.
0: gbogbo ẹyin tẹ̀ ń fi iṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
1: ó ní
0: alátorí.
1: yàrá láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa gbàgbé designer rẹ. ọlánìkẹ́ nixi brandy. tí mo lọ kí òun àti ẹs malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́ọ̀ba yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àmọ́. ládàá dùn àládàá sàrà kọ́lọ́ọ̀jọ́ lọ́mọ́ bá wọn bísí mi láì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kọ́.

0: Best icon furniture loke roki nibi tawon je furniture ati odo re mi na best icon furniture awon ma gbe table awon ma gbe chair awon ma gbe couch awon na ba wa kan table ta mo ta nlo ni ayin ta ti ni ayin awon tun ba wa ka ga joko re won ti kan tan won ba le ko yiran ale ti best icon pari aga mi o ko tete yanju aga ni abun be ya gbe ni
1: abiji e won gba baba bala mi bala won sale ku ikefun.
0: I get that one. Come on, sorry, my boy. We all about Nicolas says, "No, no, only Ladi play." Yes, ah, yeah, fast too. I get fast tempo. No, I left. Yeah, all along, all about Ladi play. Yes, so plenty fashion home. You know, I'm about to start. I'm from low caca. Look about our soul. I don't believe you. See, man, I'm from low. We are from Nicaca. All of my boy, low. Plenty fashion home. 0707 0076 0032 0076 0032 0076 0032 Àwọn ọmọ ẹgbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba. Ìyáyìn ní ti máa gbèpè tó ní ẹsẹ̀ o, ọlọ́bẹ̀ ẹsẹ̀. Àti gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tààrà ti dákọ̀ ọlọ́mọ yín. Ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà lé yín. Ọlọ́run ọmọ wà pẹ̀lú yín. Àdúrà ọmọ bá yín o. Ẹ ṣeun torí pé ẹ̀ ń ràn wá lọ́wọ́. Ẹ ń ṣàdúrà fún wa. Ọlọ́run ọba yóò máa jẹ́ kí àdúrà kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo bí kíbi tẹ́ ẹ bá wà. Ẹ já máa ṣe dáadáa o. Ká pàjù bá lẹ̀ díṣọ́ àlọ́lọ́. Kájú kan tó dáa tó dùn ún lẹ̀ tọ́mọ́ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan. Gbogbo aláṣẹ kábàámọ̀ o. Gbogbo alákábàámọ̀ ẹni tó ṣe bí yóò kábàámọ̀ ẹni tó ṣe púpọ̀ kádà wọn ẹni tó ṣe kínkín ní ọkà ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ nígbà tí máa ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ̀ dáadáa pé àbátọ̀mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹsẹ̀ ọlọ́bẹ̀ ẹsẹ̀ ọlọ́kà ẹsẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ bá fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fi gàdé fẹ́ kú 12% ló kù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí èbó ṣe gbádùn tí ẹ̀ta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ́bọ̀ nìkan ní bá ń lé mọ̀bẹ́ lọ mọ́ṣáláṣí nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àdọwọ́ ayé tó ń gba gálílì náà lọ. Adé á mú bàbá jẹrọ májè lé o. Ǹjẹ́ kí n láyé ìgbín ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ń ṣe ilé olúwa rí gbóná. Inú ilé tẹ ti ń gbọ́ mi, ọ̀dẹ tẹ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná, ìgbésí ayé yín náà ò ní gbóná, kò ní dojúrú. Nítorí pé títù tútù báyìí láàárọ̀ dẹ, títù tútù náà láàárọ̀ bàbá. Mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́, mo fi ọlọ́run ọba sọ yín o. Iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó ní nǹkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí. Pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi ìdá tún máa pàdé. Mi ìfín ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ̀fín mi náà sínú ìbànújẹ́ ẹ̀ nígbè mi náà nínú ìbànújẹ́. Ká tó rí ra láyọ̀, ká pàdé níre, ká má dolódì lẹ́yìn ara wa. Ìpàdé wa ó di wọ̀.

0: ìlú ń kun.
1: Ìlú nìkan kọ́ fọ́yẹ́mu gbogbo àgbáyé ni kọ́lọ́run oko ayọ̀ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde páro.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ bá nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run lọ́pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ ìjọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju sí àáfàá lọ, ọ̀gá
0: mi. Àyà mi jẹ́ ẹrú bá mi, ǹjọ́ tó gun owó orí bí ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́pọ̀ bí ọjọ́ rẹ̀. Ọjọ́ kan burú àpè, ǹjọ́ méje máa fọyán mọ́. Ọjọ́ burú àfẹ́ṣù ọmọ àmà pé. Ọ̀rọ̀ kan òṣì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ Olódùmarè, ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà wa ṣe òjò ń rọ̀ ńlẹ̀ ń gbóná. Ẹ rí pélé ayé yìí ń tiriri àbí ó tiriri. À ń bálé ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kiní ọ̀hún dín rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: dàn. Ọlọ́run náà ló yé.
0: Owó ti ń wọ́n láyé. Tọdún náà ní ìṣìṣì náà yí ọkàn ni èbú eléwé kan òun ò tún gbéwé déédéé mọ́. Àwọn aṣòwò ṣòwò ń gbéwó lórí ìtàn òun kòkò. Ẹni mọ̀ pé owó ọdún ni wọ́n fẹ́ ni ti ń yáwó kiri. Wọlé wọlé oṣù jẹ́ àrílé pé awágbó ọdẹ òjì Adéjú pẹ̀rán. Wọ́n bá dàbẹ̀ ẹ̀jùmọ́ ẹ dáwó onípò àṣìtàn kánì mọ́lé. Ọ̀pọ̀ èèyàn lọ fẹ́ ṣe léṣe ní orílẹ̀-èdè èyí owó píláì ní òjì ó lè ṣe. Ẹ tún ní ká gba ìwé orí ká gba ìwé òde ká ṣanwó iná ká ṣanwó ọdẹ. Tá a bá ṣanwó ọdẹ tán ká ṣanwó àfàmì. Ká gba ìwé ìyàwó tá a ní lọ́dọ̀ ọ̀nà kan. Òbílánjẹ kọ́sọ́ngbó ó dé afọ́mọ bọ̀ sì ti ń lọ ọjà tí ó mówó èlé lọ́wọ́ bí ìbájú bí ìdìmọ̀ bí títari bí káṣọ rẹ ni mọ́rẹ̀ ni òun ní wọ́n lọ́rùn òòlù àìrẹ́ owó ọ̀pọ̀ wa dogun ká mọ̀ kára òde papọ̀ mára lé ó di táǹkárá lé papọ̀ mára òde bírọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí. Bí ní nǹkan tálákà ní nǹkan ìjọba ọ̀pọ̀ èèyàn ló bínú ń torí ọ̀rọ̀ ìtófilé bàbá rẹ sílẹ̀ fóbìnrin tó ní kí wọ́n máa ṣe báálé
1: lọ.
0: Ọ̀rẹ́ òṣùṣù ń ṣe láì lẹ́yìn ìwọ̀n àparun pé dúró ń bá ọ. Obìnrin bẹ̀rẹ̀ ń gbámọ́ létí àgbálẹ̀ ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn. Ìgbájú moró gbé kò mọ̀ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọ̀run. Ní lọ́dá fún Balùwẹ̀ tó borí tí ò ní gbàdí ilé ìdáná mẹ́ta fo faraba. Etí gbígbá bí a ńlá yín àyà jíjì bí ìbọn òkú. Ọ̀sá lógbè tójú ti mú àjàlura wọn pàtìpàtì. Ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bàrà. Àlùtúnlù ń tọ́mọ ẹ̀gúsí. Arílábà tó ń ṣe ní gbangba oko. Ìgbájú ìgbámú ni kẹríkẹrì ìbábò òdu. Ńbẹ lòyìnbó sọ́jà gbédúró tí ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn. Ọ̀gá ọlọ́pàá sọ tajútajú lẹ̀ tán gbogbo wa la ríran gbogbo ojú ní tani. Gbogbo wa la ń jálulẹ̀ bí òbí bẹ̀. Gbogbo wa pátápátá epo karosin ni là ń fi ń bọ́jú. Ọjọ́ burú ọ̀run ní lárí mọ́. Olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ́mù ń jáde. Gbogbo aráàlú ń sáré gúngàn àjò gànjo. Ẹ̀yin ẹ wá wẹ̀ sí akọ́dà òun akọ̀wé. Bí ẹni ń fi tí ṣọlẹ̀ bí àpò yere. Ọ̀gá kan bíi tó lórí wọ́n bá fò gàn náà ló ń gẹ̀ ẹ̀ ní òlè bá bẹ lọ.

0: Akin ola o ni were oko la ni hun omo ya mo o a bi oye baba dejo ni kejo ma won be ninu won to omo yin kan la iya re njoyin kan la baba re nje la ni ran mo jade ba won ka ja te nbele kun ajadile ma rere loju ala baba subu ola ke ba won re gba se poko won lo ako won lo majorun la baba David
1: baba dada
0: akin ola owo re tete oko le ogbe yawo obi mo to langa li o si to loju ti kun iwo ni baba eji dade ka okin aya deleke omo badan di buredi njo si
1: on buredi ti ona
0: omo ya lari aye re dun ju yin lu edumare o ni joko tori okan ba je mo gbogbo wa lo
1: amen
0: akin ola lo mo loye meta kan pe mo loye meji iya baba kan pe lo loye laye gun o ya kan pe lo loye nsale afun akin ola oni were alapa ni baba re omo ogun de ya le rawo sun ale kunu gba wo bu oya o le papa wodo ore to le ma do bi oya nu ogan sun baba la ni ran enu enikan o gboro egan ni gboro ogbo mo so igba to di josh de to wa gbe ya re sin oyin kan la to ke ogun omo le ajo ni sale afun mo boju ka won atata eniyan bi dikin bi paito bi lawyer bi adajo bi egbe bi ore bi gbajumo bi ijoyi àtàwọn ẹlẹyin tú ẹgbẹ òrékè lẹwà obìnrin jàǹkànjàǹkàn tá a fi ṣe pé obìnrin àwọn ọmọṣọ pé àlàdí ẹdún ṣe kí yàǹjọ òun àtẹwùmí elédìkó aláàdú ọsùn afẹgbẹ bí adé ẹmọ àjùmọ bí ọkan tàánú elédìkó ní kápá àjọmọ bàbá ni òtó ká fẹràn ààrẹ ni ètì kó àbọ lọràn kó fìṣànfìṣàn akin ọlá ló ní ń dúpẹ lọwọ gbogbo yín ọlá ẹkú àgbọ wá ọjọ ẹ yìí kú dìde ẹkú ìnáwó ọjọ ẹ mọ kú àṣeyẹ à ń sílé à ń kómọ à ń gbéyàwó là ń fi ṣe pàdà láàrin ara wa
1: àmì
0: èmi náà pàdú bí ọjọ tó gbé ìyá rẹ sí mo gbowó lé yín mo gbaṣẹ ọtọtọ èèyàn lókùn ọgbà ìbò sí aláàárù owó ni mo ké tí mo délé wa tẹ ẹ fi múlé pọn tí ẹ mọ náà ròkà àgbàdà lẹ fi ń dé ẹran akin ọlá pa màlúù kára bàdà òtún ẹrẹlẹ ẹ mọ mọ ọkọ láni ìhun ọpẹ ńlá òní gbogbo wa ọmọ jẹ ọjọ tá a wí yìí lajọ dídí màlúù tẹyin tẹyin
1: àṣẹ màlúù a máa lẹyìn ọgá mi
0: ẹyin ọmọ bébí lẹyìn bágbé jojú màlúù ẹyin ẹran ló bá rẹ jẹ
1: òótọ ni
0: èmi ọgbà pé ọbẹ ẹran tá a fi jẹun lálẹ ẹjọ kìnìún àyàn wá ń dé àlàfí onílù ọdẹ mi ní ìṣàlàyé fún mi wípé epo ni wọn fi ṣe bẹ náà èmi kọkọ ṣe bádìí ni wọn ṣe bẹ náà ni àṣìyàn gbára náà ń jọ náà ni àfìgbà tẹmí ó bòkèlè kan tí gbogbo rẹ ràn mọ̀mọ̀mọ̀ ìgbọ́n lè pọ́ mú ndé ojú ọjọ́ mẹ́rìndínlógún epo ọ̀tán létè mi èkúté jẹun létè ń òde léwi ọpẹ́lọpẹ́ oníṣọ̀nà tí ń bẹ ládùúgbò wa ló tún lẹ́nu ṣe àwọn ọmọọṣẹ́ mọ̀rí aláìjẹbẹ̀rí gbogbo wọn ń kún mi létè
1: lámọ̀ràn
0: ọbẹ̀ náà dùn.

0: Pẹ̀lẹ́ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín ẹ dájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ́ nǹkan ìyún ní wa kàn. Ẹ mọ̀ pé kúyín náà ní kú lọ yín ni.
1: Fọ́yán mú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wa ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ̀rìn orí bí mo ti á kù ni. Àbọ̀ mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báhùn.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rú nítorí wọ ọ̀gá mi.
0: Ó dìjẹ bàtí mọ́tò wa ti kú òun bàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wá ń sọbẹ̀ ń ṣọ̀ṣọ́ ń bẹ̀ gbáà.
0: A wà ti ṣe ń pàtàkì pọ̀ kódà yẹn alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe obìnrin gbànú.
1: Obìnrin gbànú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ojú ọdún tó kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ sì yẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún wa ká gbọ́ ọ̀gá mi.
0: Òkè nílá ẹ̀kọ́ àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹ̀kọ́ àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ayé ikú ọ̀pọ̀ òjò. Òjò tọrọ rọrọ tí àwọn ọmọ dúró mọ. Omi délálẹ́ adélọ́sìn adélá àárín òru bọ́dọ̀ wà fẹ́ ẹ̀júmọ́ omi àtúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ní dára lé làmú ara ọkọ̀ gbádùn ọ̀ṣẹ́ wọn bí sun ti ń já mi lóko rẹ̀ gẹ́ńrà. Ọ̀pọ̀ obì àti kòkó lóṣòrí ògbó tán tí gbogbo rẹ̀ fi ń ra bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀ tó bá ní ọ̀gẹ̀dẹ̀ nú ń gbòòrò àtìṣín kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ìlọ́bojú ọ̀nà àbàdàn tẹ́ edé kò jẹ gbogbo orí títì ló bú pẹ̀pẹ̀pẹ̀. Níṣe ló ń dá rélùwé padà lọ́nà ojú rin. Ọṣọ gbogbo mọ́tò ti panàdà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ lù lọrin. Tí àwọn bá gbànà ìdìbò wá sì jẹ́ pé yọ gbànà òṣogbo ni. Àgbàrá ti bójú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọ̀pẹ́
0: ẹja ẹ̀ làbábí níyìn ogun ogun mọ́lá. Ará Èkó làbábí níyìn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó yalé tó lọ rè gbé ọ̀dọ̀ tó.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́yà lúmẹ̀tà wá. Tí mo rí dẹ́fà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títì láàrin omi. Báà mi àrẹ̀mú ayé lọ́jà ń bẹ́ mẹ́ ǹjọ́ náà. Tí gbogbo onílé orí òkè fi ń ṣájáde ẹni tí ń bẹ lélẹ̀ òdúró kẹrù rẹ̀. Wọ́n fi yan kí kọ́lé ilé ọ̀hún wo. Wọ́n fòkúta kọ́lé gbogbo ẹ̀ lọ́pọ̀ òjò owó dànù. Pèlè ń taṣé yàn án tí ń malé rẹ̀ ń búlọ́ọ̀kù. Ilé ilé ìpẹ̀ láṣẹ gbogbo ẹni àgbàrá rù lọ. Ilé onírin tí òṣì wo gbogbo rẹ̀ lẹ̀ gbé mi. Tí òṣì sẹ́ni tí ọ̀dájọ́ lẹ̀ lẹ́bi. Bọ́yá ìṣẹ́ àmọ́ mọ̀ dá wa lọ́pọ̀ lápọ̀ jù láyé lomi àánú fi ń tójú olódùn mọ́lẹ̀
1: yìí. Ọlọ́run adarí jìn wá.
0: Nǹkan tójú mi rí ẹnu ọ̀gbọ́dọ̀ ṣọ. Gbogbo oníbàdàn tán mọ́ ń darí bọ̀ wálé ọrùn márùn-ún moṣù lójú ọ̀nà
1: ìbàdàn.
0: Ọ̀pọ̀lọpọ̀ òjò ló tún pa mí wọ̀lù. Àgbàrá òjò tún yalé tọ̀ mí olóhùn ọgbà pálọ̀ bàbá mi. Ọpẹ́ lọ pé àwọn obìnrin lé wa. Ìyáálé ọgbà ìyàwó yìí yọgara wa tí wọ́n ní ru àgbàrá omi òjò ó
1: dànù.
0: Ọjà yẹ pé mo mọ̀ ń wẹ̀ ni ọdẹ ọba mọ́mọ́ wẹ̀ ọ̀dẹ̀ abómi lọ. Mọ̀gá

0: wasalli
1: ba ti se yi ofin olohun ati muse esa salatu man nabi ati se efo opo emi olohun bere lara gbogbo te ba se ati se o bu ka ki awon agbalagba baba wa lanase
2: ami
1: olohun to npe mu isiru ru badai ah olohun o ni ka yin
2: amina
1: inbi jagba inbi wahala ikule kan ibadan laburu
2: beni
1: mo ti ri awon kankan ilu meji na ni ba lo be mi adira awon dani ibadan yi adego emi dira dani nto ba e gba dodo mi nto lo nba ni opade odiju alikiyama ama gogo ori oku a kan ma lo wa ni iru baba wa lanase ah baba gazi erisirisi bayi eyin kankan janka tolohun pe lubadan yi odo nbe mu awon tolohun pe njale lowo mada mu awon atufa awon ni lo duro si mi nkan wo ni wa si wo ni afa sadala tun ya ba si e ba won afa ni o kan fe fi pe do boda mi ni de nkan be ke mo ni wa ti kan
2: allah
1: wa si wo ni yo se lodo mi won yi ni de mo en wo pe wa si wo le yin o se lodo odun yin amo ko si ti jo ti to bi jo ko ti to eyin o si wa koda bo sa ya kan baba wala na se gbogbo n tolohun ti fun yin olohun ni jo ba je
2: amen
1: de ri o ma tenu bi atara bi iru wa bayi ta ro mo olohun ni pe kan si wa
2: amen
1: wa ni ti jo kan se yin na
2: amen
1: mo fu ko yin ki gbogbo agbalagba ti nbe njo ko ni àwọn baba wa kan ń wò yìí àwọn náà ń wò mí mo kì í púpọ̀ ọlọ́run tó iṣẹ́ ń ṣe ọlọ́run tó ń bẹ lára ayé tí irun dúdú sì ti fún fún mo fi yíwò náà bí ọlọ́run ọlọ́run ò ní jẹ ẹ̀rá rí
2: amen
1: ọlọ́run àmì wájú ọlọ́run
2: amen
1: ẹ̀yin ìyáwó obìnrin mo kì í púpọ̀ ẹ̀yin ọ̀dọ́ sáàjọ jẹ́ bákan náà mo kì í púpọ̀ mo kì í púpọ̀ èèyàn ní wà púpọ̀ láwọn ọjọ́ tiẹ̀ àwọn àtiwọnù bẹ́yẹ̀ bá kí ọ̀yá ni ṣùà ó dùn mọ́ wọn kọ́ rí lọ́wọ́.

0: na wàdà tó lọ in.
1: Mọ̀nsọ̀.
0: Jẹ́dẹ̀lẹ̀ àádì fàlẹ́ wà lọ ìmà tára kù.
2: Ìtàkùrẹ́
0: nà.
2: Owó ọ̀la wàhálà ẹ̀dá ọlọ́run làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́. Ìjọ tọ́lọ̀ wọn bá ń dá àwọn ẹ̀yìn Ìbàdàn kò pé ní gángan sí. Bẹ́ẹ̀ bá dáyé ìbò lẹ́ẹ̀mọ̀ gbé ojú ẹ̀wù ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀sọ̀kalẹ̀.

0: ìgbàgbọ́ náà.
1: Bọ́ bá ní káàdì àárájì, àwọn aláwo, àwọn tí wọ́n máa tara àwọn jẹ tí wọ́n láláwo làwọn ni. Àwọn tí fi ọjà ọmọ tí wọ́n fi kọ́rùn
0: wọ́n máa pè ṣáàkì.
1: Wọ́n adẹ́rùgbé ní ẹ̀rù bámbà, irú wa ìgbọ́. Àwọn ni wọ́n gbé bà níta ìfọ́gbọ́rọ̀ gbọ́gbọ́. Àsékéwu ni wọ́n gé.
2: Àsàràmọ́kẹ́lá.
1: Káàdẹ̀lẹ̀ àádì.
0: Káàdẹ̀lẹ̀ àádì. Fọlá wàlá ìmẹ́tàràkù.
1: Ẹyin ìbàdàn ẹgbọ́n gan.
0: Sọ́ọ̀lán.
1: Ó ní tuma.
0: Wàfihàn-ìlán.
1: Ó ní tuma.
0: Wàtàlíkìnán. Wàtàhàjínán. Wàlámùnà.

0: ẹti parí ẹ
1: o sọdún bẹni yìí
0: àjùbà yín mọ
1: àti parí
0: tádàlà àádì
1: àjẹsí bẹni yìí àjùbà yín mọ
0: tádàlà àádì
1: ọlọ́run ní ibà
0: fàlà wà lọ ìmà tàràkù.
1: Ọdáyégi lọ́wọ́ máa yẹ rí ọgbáyé làwọn ọ̀sán lọ́wọ́ ẹ̀yìn wo ló pele lọ́wọ́ rí àwọn àwọn orí.
0: Táwọn ọ̀la
1: ńbọ̀ ẹ̀yẹ mẹ́ta náà ló pele lọ́wọ́. Àwọn bàbá sọ́kọ̀ kó ìjẹ́ kan nù wọn. Àwọn méjì àwọn orí. Orijọ mi.
0: Alámakọ́ láti iná yọrọ bàná kí fi iná.
1: Àfáàmì àti inú àṣírí tá àfáàmì fún mi láyé jí ọ̀jẹ́ bẹ̀rẹ̀ kọ́ bà mí mà mí wí lọ́wọ́.
0: Fàkẹ́ náà zákà.
1: Ẹranì àkọ́dá kí ni mo ní àṣírí púpọ̀ èmi ó sì gbé eré ìrìn ọ̀dà. Àwọn aláàjì kí ni wọ́n lè pèyàn ọyẹ́ àgbẹ̀ ìgbé kò ní dáa fún mi kọjá ìyá nìyá nìyá. Ẹyọ kan sáà fàmí fún mi nù. Mo lè ti ri pé mo ti sá ó ti jẹ́. Mo ti sá sí ìyẹn ó ti mú. Nzó. Yóò sì fẹ́.
0: Wàrà dà lọ àfidà náà.
1: Ìdàgbé
0: náà.
1: Àwọn àrùkọ̀ rí kàṣí ń bẹ̀ ń bà náà. Kàdé rí mo kí wọ̀n yá yá.
0: Lọ.
1: Kìjà rí mo kí wọ̀n yá yá. Rìfẹ́ rí mo kí wọn gbátá gbátá. Lẹ́tì bá ń bì mo kí wọn yá yá.

0: Adi àmọ́,
1: òun
0: ṣàbílí
2: ẹni tí ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́,
1: bẹ́yẹ̀ bá ń bí lẹ́gbọ̀n gbọ́dọ̀ bí
2: ha,
1: bọ́ bá fi hàn yín kò ń sí. Kọ́dàbọ̀ ọ̀fẹ́ náà ìwọ́nà máa gbẹ́gbẹ́. Ọba lọ́tọ́lọ́rọ̀ fi ní ọgbọ́n tí.
2: Àmọ́ ń sì lọ́tọ́lọ́.
0: Allah.
2: Allah.
1: Bọ́lọ̀ ìtọ́lọ́hún pẹ̀ ní máa sọ̀rọ̀ nù.
2: Ẹyin tẹ bá mọ́wọ́ yí padà láàrin aago.
0: Mo kì í.
2: Àfáwa ní agbárí gbọ́mà.
1: Mo fi àfáwa agbárí gbọ́mà dín yín o. Àfáwa tó rọ
2: síráàkì.
1: Ngbà tá n ké àwọn tá a jọ kéwùn.
2: Òun kéjì ẹ̀mí náà ní kéjì mi.
1: Njọ́ náà lọ́wọ́
2: àwọn àmàkù bá ti rí ni.
0: Allah.
1: Àbùràzákì ló ti kíní bàbá Abdulkadir kọ́rùn lọ́kọ̀ọ́kan. Ọlọ́run wo lálù kùrá ní kò ní tẹ́.
0: Amina.
1: Fọwọ́ pẹ̀lú àfa tó lè ṣe tó ṣe mú.
2: Sọ
1: ti ń kẹ́ wúlò mí náà kéde mi.
2: Kọ́ wá dìde wá tóbi láti dẹ̀hun.
1: Ọlọ́run tọ́ wá ní olè ṣe bẹ́ẹ̀. Ojoojú ń bàbá wa bá rìgì tó mọ̀nù. Ọlọ́run wọlé akábàrí bàbá bàrí tó mọ̀. Gbogbo bí ọba lọ láyé. Ọlọ́run wọlé kẹ́ ní àbùkù kì yọ.
0: Ami.
1: Ọlá gbogbo ojú tí ń wò mí.
0: Amina.
2: Ẹyin youth.
1: Mo kì í púpọ̀.
2: Ọ̀rọ̀ wa ọ̀pọ̀ nìbàdàn. Ẹ rí pé mo ní ìwáṣẹ́ wà sí. Mo wá ọmọ ìyá àti àbúrò mi wá ni.
1: Ibì kan la wà tá a ti ṣe wà sí lọ́rin. Púpọ̀ wá di gabi 12. Mo lọ yẹ jalo. À ń lọ lọ́rin.
2: Téèyàn bá wò de sàtẹ́lá.
1: Ah! Àṣẹlọ fún
2: bóyá láàrin dé wọ.
1: Ìlọrin mọ̀rọ̀ sọ́kọ̀ wọn.
2: Ẹni wọ́n gbá lé gan.
1: Ni wọ́n pè lọ ìmọ̀lọ́rin ló pe bàdàn jù ọ ẹlákùnrin pàfà ṣàkà jáde nígbà pé òun ló kù kẹ́ẹ́ pé pàfà ṣàkà wà láì tẹ́ bá pè mí jáde tẹ̀lé
2: pàfà ṣàkà ni ẹ kù
1: ọmọ ìyá wa ló pè lọrin ló pè ń bàtà tí ọlọrin
2: ìlọrin àti fẹ́ràn ara wa
1: alimọ fẹ́ràn ara wa ni
2: àmọ́ lẹ́yìn òdi báyìí
1: afẹ́ràn ara wa
2: wọ́n lé ẹnìkan
1: wọ́n lé ẹnìkan
2: mọ́ àdékò
1: ẹmọ gbàmí wọn jẹ gbàdùn mọ́ ní sọmọ
2: páyé kí wọ́n
1: gbàdá mẹ́
2: àmọ́ngò tí wá sáré wá fi gbàgbọ́ ọ lè
1: ṣé wọ́n fọdọ́ ogun ń lè yín.
2: Ó ní
1: kò sódò nu rí àwọn o.
2: Alákọ̀ọ́ ìlú kan mo ní lọ lékejì.
1: Bàbá ti lọ lékejì tó ń lọ ọ̀ha ìdí ìjó wọn ó ti dì sọ̀nù àgbẹ̀ á. Gbogbo ẹni bá ti bọ́ tó bá ti
2: kí lẹ̀ ń ṣe.
1: Má bẹ̀ wọ́n
2: bẹ̀
1: má bẹ̀ wọ́n bẹ̀
2: ẹ̀bùn
1: mi ń bí ẹ̀. Má bẹ̀
2: wọ́n
1: bẹ̀
2: wọ́n
1: bẹ̀ wọ́n wọ́n bẹ̀
2: wọ́n
1: bẹ̀ wọ́n bẹ̀ àmọ́ tó o bá tó o sọ òun pẹ̀lú pé
2: ẹlẹ́kùn mọ́ bínú
1: kò ní jẹ́
2: orúkẹ́
1: bẹ́ẹ̀ bá ń kún nǹkan nú ẹ̀
2: ní tí wọ́n bí ń kún ní máa ṣe
1: kóró
2: àmọ́ tó o bá jẹ́ títí di odó
1: òun ṣe
2: gbì sí
1: ọwọ́ ọ̀nu
2: òun
1: kì ní
2: ọwọ́ ní babaláwo
1: ló máa wọ́ ni
2: nígbà wá pẹ́
1: aláyì
2: wà dáyì
1: ọlọ́run ṣe kẹfẹ́ yẹn àbá
2: o
1: mo ní kí ló dé
2: bàbá lọ dúpẹ́ gbogbo ara àlejò
1: ni wọ́n ń pẹ́
2: òun fi kún wọlé wá ní.
1: Lẹ́yìn àfáàbà sírù
2: kó máa san iye tó ń san.
1: Ọmọ ọlọ́pàá parí.
2: Kò jù bá òun lọ.
1: Ọ̀dọ́ wa lọ́wọ́ wà.
2: Ẹyí ìbàdàn.
1: Ẹni àlọ́.
0: Àlọ́.
1: Bẹ́ẹ̀ ti lè pè mọ́nu.
0: Àlọ́.
1: Ẹ̀pẹ́ ẹlẹ́kẹta kún ó sì máa gbọ́dọ̀ bí títì.
0: Àlọ́ Akbar.
1: Ọlọ́lọ́
2: ọwá
1: tún wà kàkàkì
2: kí ló tún wà
1: kì
2: ọ ń bẹ nítorí ká ṣe ahmed tijani rọdí
0: ọlọ́ọ̀lọ́
1: ọlẹ́rù
2: nígbà ó
1: kí ní bọ̀ ọlẹ́rù
2: àwọn ẹ̀rù ní ọlọ́wà lójú ọ̀rẹ́ wọn ọ ń bẹ nítorí ká ṣe àbẹ̀lọ́kọ́bì tẹ́tẹ́sọ́lọ́ òṣòrò
1: ọláyà ń pa ọ
2: kí ní pọ̀ ọláyà
1: àwọn tí
2: ń pa ní láyà
1: tẹ́ lọ́wà lójú ọ̀rẹ́ wọn
2: ọmọ ọlọ́run pè
1: ọmọ abẹ
2: ọmọ
1: kì
2: ọmọ
1: asa
2: o tún wọlé ń bọ
1: ìwọ́n ló kù tó ń dẹ́rù bara rẹ
2: àfàwà fàdálà
1: mo kí àfà fàdálà
2: púpọ̀
1: ọlọ́run tó ní okó
2: ọjọ́ báyìí
1: ọba tó lọ́dún tó ń bọ̀ tó ń pè mí
0: ṣá allah
1: tí ń bá ti ń bẹ lórí ìlú pẹ̀
2: ní tó dáhùn
1: ọlá àwọn àgbàdàn yìí
2: mo ní
1: ọlá
2: owó
1: wàhálà
2: wọ́n sì ń lọ
1: sí
2: ọlọ́run jù
1: ìtumọ̀ máa lọ
2: ìwọ ọlọ́run
1: ọdá wa tó
2: gbóni ká máa lọ rí
1: owó lèmi tí wọ́n fi ti kọ́ lọ ńlọrọrin bẹ́lẹ̀ ìbá rúgbó bọ̀ láti kó
3: alájì
1: afa
3: ẹgbà mi ọjà mi wà lórí ṣì
1: kò tí ì dé for the past 3 months àwọn afa nítọ̀ àdúrà náà lọ́kàn yóò dòwú lọ́rin. ọlá mo wọ́n lọ rí ọlá nílé wọ́n ti dé bẹ̀rù èmi ń lọ ọ̀yọ́
3: ọmọ ọ̀yọ́
1: o lè mọ ní iṣẹ́ kẹ̀kẹ́ lọ́wọ́
3: àmọ́ yóò di níbi làbí tí ajé
1: yóò sì ní ẹsí yóò sì lọ́sọ̀kòtò kan tí ò ní délẹ́kùsì ní dókè yóò sì wọlé kìtì pàkan sọ̀rọ̀ ọwọ́ pẹ́lá tí wọ́n jó yé ní ilé wọn rí òun ló sì wọ́ pàkan
3: bẹ́ẹ̀
1: ẹ bá pàdé kí bọ́dá bọ́dá bọ́dá àjíjẹ bí ọ̀yọ́ láti alọ́ yóò sí ibi abẹ́ ẹ̀ nìkọ́ kan ẹ̀rí ọ̀hún dúró bẹ̀rù. ìwọ wàhálà ń bọ́dà wàhálà ń lọ ńlọ ó dé ẹ́sìpẹ́sì ní ìyọ́ bẹ́ẹ̀ sàárẹ̀ wọ́n tọ́jú ẹ̀ wọ́n ní ìkọ́ ní ìkọ́ wọ́n tọ́jú ẹ̀ ó dé gírígírí ń kọjá dókè ọlọ́dà bí fóun tí ń bá mi rí ẹ̀wọ̀n
3: àtọ́gbádùn
1: àtọ́gbádùn ò ní kúrò ní wọ́n ti lọ wọ́n ti lọ ó dé tó dé èkó ọkọjá sí èkó tán ọdọ àárín èkó náà tó ń pè láìláì wàhálà dá kí ó kí ó bọ́ wọ mọ́tò lọ́hùn
3: ìjẹ̀gbọ̀n
1: bọ́ sọ
3: fún mọ́tò
1: ìjẹ̀gbọ̀n bóòrò jẹjẹ báyìí
3: ìjàgbà
1: bóòrò èkó mọ́tò
3: ìjàgbà
1: bóòrò kẹ̀kẹ́ lásán lẹ́kọ̀ọ́
3: ìjàgbà
1: bóòrò àtẹ̀jẹ́ rù lẹ́kọ̀ọ́
3: ìjàgbà
1: bóòrò báwọn ẹni tí mú bó lásán
3: ìjàgbà
1: ọbí ní ẹ̀jú ọní o
3: ìjàgbà.
1: àṣelọ́hun lọ́dọ̀ kú sí ẹ̀yin ìbàdàn mọ́ bá yín lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀
3: alhamdulilayi
1: ọlọ́run wàhálà òkú sí amẹ́rú bá a ti ń bọ̀ ní ìdẹ̀rẹ̀ kẹgbẹ́ mọ́tò amẹ́
3: jọjọ
1: tún náà kílò lù àbúrò èkó nìlú wàhálà kẹrọ òkú sọ̀hún ó kí wú ẹ̀yìn àbá ìtakúrè ọlọ́run ní ká má jọra wa kí ni òní
3: já máa wúra pé
1: àjọra wa bá a ti wà ní
3: àjọra wa rárá
1: àwọn anábì ọlọ́run
3: àwọn náà jọra wọn
1: àwọn anábì ọlọ́run wọn jọra wọn
3: ọlọ́
1: àwọn olówó wọn jọra wọn àwọn kaná tí wọn sójú ọ̀nà ọlọ́run
3: bàbá wa lẹ́nàṣẹ́
1: àwọn kaná tí wọn sójú ọ̀nà ọlọ́run àwọn kaná tí wọn sójú ọ̀nà ẹ̀sìn
3: bá a ti wá lọ ayé nìyẹn.
1: Ọlọ́run wa ni ẹ má dàbí àwọn kan o ẹ̀yin ìyáwó obìnrin ọlọ́run ni ẹ má dàbí àwọn kan ìtọ́jú àmì lẹ́rù láyé lára ẹ̀dá
3: òun ni kádàrá
1: ẹ̀yin ìbàdàn
3: ọ
1: kádàrá
3: ọyẹ kí ẹ bá sùn
1: tó bá jí
3: tó kí òun fọlọ́run tó
1: ọyẹ kó tó
3: fún wa fún wa
1: ọlọ́run
3: kò sùn kò sùn
1: kí ni ọ̀pọ̀lẹ́kùnrin
3: bò ní mú tiẹ̀ wá parí ẹ̀ sí
1: ọlọ́. Ọbásanjọ́ lu ọdún mẹ́jọ àti bọ̀tọ́ Ọbásanjọ́ sì dá. Ẹ dákun ẹ̀wọ̀dọ́ ti dín mọ́ ṣe yà yà yà. Ọbásanjọ́ 8 years in the democracy àti bọ̀tọ́ bàbá ìyàbọ̀ lọ́tọ́
3: òṣèlú dá.
1: Within 1.5 seconds Ọbásanjọ́ tí ó gbé ìjọba kalẹ̀
3: ó sì bá yé ara ẹ̀ jẹ́.
1: Ọbásanjọ́ sì ta ó sì ta ìjọmọlúwàbí ẹ̀ ó sì dàánú omi. Láàrin ìṣẹ́jú kan àbọ̀ Ọbásanjọ́ ó gbé ìjọba kalẹ̀ pé mo ṣe é tó ibi mọ́dà yìí rú léèrè Nàìjíríà. Ó ìtúkàn kú kí ò tí ní dáa fún bẹ̀yìn. Ẹ rí báyìí ọmọ Nàìjíríà. Mo lè dìtà ń ṣe lórí àfáàsà dáadáa ń bá dà lọ́rẹ̀ méjì. A fi ń rà wa létí pé ibo là ń wá ń lọ kàn. Ọbásanjọ́ ń lọ ọkọ̀ òkèkò. Ọbásanjọ́ ń lọ ọkọ̀ òkèkò. o tun fi kun fat fat kan wi e woru pe gan ka la pe ju e won ta ni 300 njo won ta won ti kan fat mo do ti kun
3: e mo ara ni
1: 450
3: Allahu Akbar
1: okada ni si ya mu tere ni tele okada na ti ke o tun mo be won ni ejo sa
3: ibi mo lo si iworo la be
1: bi ah eyin na won te gbo ko so gbo gbo gbo ko ni so
3: okay
1: ore mi
3: abe
1: bridge
3: 150
1: o ma abe e da bu
3: te lo ni abe lo
1: eh da ila illa allah
3: ita gure
1: na
3: afa wo ro won ni o wa pe olohun lori nigeria
4: adi ole mojiba ila Udi malana
3: ladoja owo lo ibadan didi elepo ele lo o tun pada wa olowo se meji dose ku nbe lowo atala lowo loni edabu ebi won ibola bo
4: adi ole mojiba ila
5: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni ikanni ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com ese te n gbo ikanni wa o ajisebi oyo la ri oyo ni sebi baba enikan kan.

0: ẹkú ojúmọ́ o. Ní gbogbo ibi kíbi tí a fẹ́rẹ̀ kàn ní tó bá ń fẹ́ dé. Aago mẹ́wàá àbọ̀ ó kù ìṣẹ́jú kan péré láti orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ lè bá wọn pé láìpù náà lẹ́tí ń gbọ́ mi látẹ̀kan.
1: Ọ̀sẹ̀ yìí tún ńlá.
0: Adéyínká yín rèé pẹ́ńbọ́ bí awo irin ọmọ ọ̀dọ̀ àgbà ajá lu ọ̀yọ́ tí ègbó lásán fẹ́mi ọ̀bá rẹ́ranko máa ṣe ìrábà mi.

gbogbo ẹni tí ó ràn mí àtẹ̀yìn lọ́wọ́ elédùà yóò bá ràn wọ́n lọ́wọ́ o adéyìn ká pẹ́ ń bọ bí àwo ni. Ìdọ́jẹ́ ń lórin èyí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbà lágbàá máa ń kọrin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ.

ẹ mọ̀ bínú jẹ́ nẹ́tíwọ̀kì ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹ mọyì wọn ń ṣẹ́ náírà ní ìsín sí dọ́là ṣé ẹ mọyì minimum wages ṣé ẹ mọyì tó jẹ́ tẹ bá calculate ẹ̀ sówó owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ pùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n tani sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yà ọ̀jẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n níkẹ́ tó fún lówó ẹ má wéé sí owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti ègbó lásán, kí n bá ẹranko má ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ̀ aláàfin wa ní àyín, Adeyinka Pembo.

ẹkú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Yún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Yún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí kalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ń. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè sí a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdá àbọ̀bọ̀ tèmi wà láì. Hàn-ín pàkútẹ́ ìbá ti má parọ́ mi ti pẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè. Wàláì àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ó kù tọ́jú wọn o torí pé òun bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lè fún wa bí ọ̀sà bí ọ̀sà ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa àwọn alátìlẹyìn wa á dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun kán lè máa fún wa náà bí ọ̀sà fún òtún fún wa bí ọ̀sà kán lè máa fún wa bí odò kéékèèké ọlọ́run máa bù fún wọn bí òkun bù fún wọn bí òkun alágbá lógbó bú fún wọn bí ọ̀sà bú fún wọn bí òkun bí ọ̀sà ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ ó kù tọ́jú wa o tó máa tọ́jú wa lọ Deyinka yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ajá ìlú Ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko mo rákàtà èèyàn mo rábà mi èèyàn ni o ọlọ́run ọba ó kù tọ́jú mi ẹyin náà sọ fọlọ́run mẹ́rin pé ọlọ́run ó kù tọ́jú mi o ó kù tọ́jú mi ọlọ́run ọlọ́run ọba mọ̀mọ̀ dúpẹ́ ó kù tọ́jú mi o ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni ó kù tọ́jú mi lórí ọkọ lórí ìyàwó ni ó tún ó kù tọ́jú mi o àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí mọ̀mọ́ ni ó kù tọ́jú mi o ọlọ́run ọba ó kù tọ́jú mi ìwọ nìkan ni o ìwọ nìkan ni ìwọ ni alpha àti omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamantíkan bí o ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìmọ̀ bábá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjì kan jìgá tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu òhunrun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyá wúyáwúyá wúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mo ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé eyín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o ẹyin tèmi Adéyinka rèé hùn òfíṣẹ́ mi pa mí dì mí dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi lè dùmàrè ṣe ń ṣàlékún ẹyin náà ẹwò ẹgbòwò ẹgbèwò ẹgbèwò ẹyẹwò ẹyẹwò ẹyẹ wá wò sáàrin ara wa ẹwò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dá kọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọ́n tó jẹ́ ń kẹrù mí dáàfin ẹ̀yin náà ẹ̀wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká anybody torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kí ìlú ọ̀yọ́ náà níṣẹ́ ẹ̀ sí màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkan ọ̀kan lẹ́yìn ká ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kìí tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kìí tọ́lógún tọ́lógún mo kìí tọmọlúàbí tọmọlúàbí títí ilẹ̀ òdùà títí ilẹ̀ òdùà ẹ̀yin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ni ń pa wá mo ti ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kìíní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: báyìí tí n bá tó wọ ẹ̀yìn wò ẹ̀yìn lẹ̀ mọ̀ wọ ẹ̀yìn wò kẹ́ ẹ wá wo gbogbo nǹkan mo tún wá wọ ẹ̀yìn wò mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ́n ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe tó gba pasẹ̀ tẹ̀yìn náà ẹ̀yìn olólùfẹ́ fẹ́ wà ẹ̀yìn alátìlẹ́yìn wa tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré tẹ bá mọdún náà lọ́hún tí n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣàròyé tí n bá padà bẹ̀rẹ̀ tí n padà sẹ́yìn tí mo wọ ẹ̀yìn wò tí mo lọ wọ ẹ̀yìn wò ẹni tó bá wọ ẹ̀yìn wò tí bá máa ń wọ ẹ̀yìn wò náà jọ mọ̀ pẹ́ dú ọ̀hún. Tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kínní àná àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́ àwọn míì tí wọn ti gboko bò mí lọ àwọn míì tí wọn rí irú àmútàbà rí gbà yí gbà yí. O dúpẹ́ o alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí ọlọ́run bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your heart, where will I be? Níbo ni bá wà lọ́jọ́ èmi? Bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin o.
1: Ọbẹ̀rẹ̀ dùn láwọn mi, òun dán pèrè.
0: Àwa náà wá di ẹni tí ń ra mixer, tá ń ra mixer, tá ń ra microphone, tá ń ra microphone hanger, tá ń sanwó shipping. Ọlọ́run a mọ̀ dúpẹ́ o tá a tún ra table pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wa ara table nínú studio ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún un lówó pé kó bá ń se lẹ́dà sága mi àga tí mo lọ jó mọ́rin mo lọ sọ́dọ̀ wẹ́dà mo ní wọ́n bá ń jórin mọ́rin mo fẹ́ se àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Àbúrò mi dáadáa S-Man Construction ó bá ń jórin mọ́rin mo fún un lówó tásọ́rẹ́ mo tún gbé ọ̀dọ̀ọ̀dọ̀ rẹ̀ mi ti ń se furniture. Ó náà nígbà tó ṣe dáyé kan ó ní súnkàn mi ayé ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí nígbà máa gbé ọ̀fíṣà chair mi yìí lọ tí mò ń lò lọ́dọ̀ mi tẹ́lẹ̀ lọ́ọ́ tún ṣe kọ́ máa gbé lọ. Ẹsẹ̀ rẹ ti bàjẹ́ mo lọ rẹsẹ̀ mi sì mo jórin mọ́rin lọ bá dúró rekete. Ìmí tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì tún bá wa ṣe lọ́wọ́ ó ti ṣe tébù ó ku àwọn àga onípákó méjì tí ó tún ní lẹ́dà nínú. Dẹ́yìnká pẹ́ ń bọ bí àwọn erin ìlú náà ni mo fún. Tí ò bá wá ṣe àtìlẹyìn gbogbo yín tí ń bá wá ro òkun tí mo rọ̀ ṣà tí mo ro bá tí mo rò lọ sókè tí mo rò lọ sódò tí n bá wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan tí n bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan gẹ́gẹ́ bí àtìlẹyìn yín tẹ̀ ń ṣe fún wa wà láì ń wà ń bí láti ní di ọ̀la di ọ̀túnla ìjọ mẹ́rin ìjọ márùn ìjọ mẹ́fà ìjọ méje ẹ̀sìn màtẹ́lẹ̀ ń kọ́ pé ẹjọ́ rọ̀ ń lọ́rùn. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn bíi kàásì nǹkan wà láì nífìkan pé méjì tí ó fi di ọ̀túnla mẹ́rin. Ọpẹ́ ní ń pẹ́ni sílé ayé àwọn olé alára ọpẹ́ a máa pẹ́ni sáyé àwọn òkè ìjẹrù ọpẹ́ a máa tún jẹ́ kéèyàn tún rí àdìpẹ̀lẹ́ ẹ̀sán àdìpẹ̀lẹ́ oore gbà. Ọba náà lára ẹ̀mọ lẹ́kùn ó ń lọ̀rẹ̀ wá lẹ́kùn o wàhálà ọdún méjì ló ń pé lọ yìí o on the 24 oṣù yìí láàpẹ̀ ọdún méjì tá a bẹ̀rẹ̀ kan nìyí tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ láti ní ọ̀la ọ̀túnla jẹ́ mẹ́rin tó fi di 24 tó jẹ́ pé ojoojúmọ́ ni mò ń dá ọpẹ́ náà ẹ gbọ́ ṣé mo ṣàṣe jù ni. Bí ò sí Ọlọ́run bí ò sí ẹ̀yin Ọlọ́run ọlá yín tára tẹ̀mí Dẹ́yìnká ẹ kú ìtọ́jú mi o Ọlọ́run ọba ó kú ìtọ́jú mi o.

ẹ̀yin bá mi, ẹ̀yin mọ̀ mi, ẹ̀yin alátìlẹ́yìn mi, ẹ kù tọ́jú mi o, ẹ̀yin supporters mi, ẹ̀yin listeners mi lójoojúmọ́, torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sáfà tí mo rí iye àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi adùn, ara mi agbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, má tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Torí pé ẹ̀yin wà ń bẹ̀ wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ̀run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà, torí pé bọ́lọ̀ ń bá rán wọn tán ní kápá láti ṣe tí wọn sì ń kọ́kìlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú ìtọ́jú wa o, ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

Where will I be without your support? Where will I be without your help? Without you, her, where will I be today? Abẹ̀rẹ̀ sí ní dá ọpẹ́ àjọ̀dún lẹ́nu o. Àjọ̀dún ọdún kejì tá a dá ìkànnì yìí lẹ̀ bèrè. À ń torí bí ìdán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Bí ìdán bí ìdán ni mo ṣe tí mo lóhun re gbogbo aláǹta kùnpayín kékèké sóloko. Bí ìdán bí ìdán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn o. Àbí bí eré ọwọ́ àjọ bí eré wàhálà ìké ṣeré mọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Kéṣeré o, àwọn èèyàn ń gbádùn wa o. Àwa náà a sì ń gbádùn ara wa látara àgbádùn táwọn èèyàn ń gbádùn wa. Wàhálà ìwọ̀n fẹ́ràn wa pọ̀. Ọlọ́run bá ń gbọ́, wọ́n fẹ́ràn mí pọ̀. Èmi náà fẹ́ràn yín o. Tinútinú ni mo fi fẹ́ràn yín. Ọlọ́run ẹyin náà ẹ ní ṣiṣẹ́ o. Gbogbo àdáwọ́lé yín ni ọmọ yọrí sí rere o. Gbogbo ìgbà tẹ́yin náà bá ń ra ọ́rasẹ̀ sọ́lọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba ẹ mọ bá àánú àtójú rere Ọlọ́run pàdé o. Ojú rere àánú èèyàn, àánú èèyàn, àánú Ọlọ́run, àánú àwọn màláíkà, àánú àwọn àlùjànú, àánú àwọn màláíkà, àánú Ọlọ́run, àwọn èèyàn, ojú rere wọn ẹ mọ bá pàdé o. Torí bẹ́ẹ̀ bá gẹ̀sìn nínú tèmi nírọ̀lẹ́ yìí wàhálà ẹ ní kọsẹ̀ lẹ́yìn ká. Inú mi sì ń dá dùn. A níbi ń bá bojú ẹ̀yìn tí ń bá tún rẹ́nu mi. Inú mi a sì dùn. Ara mi àgbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. Ọlọ́run látàrí tẹ́ ẹ ṣe yìí gbogbo support tẹ́ ń fún wa yìí. Wàhálà yìí àìmọye talent ni ó tún dìde látara tàwa náà. Ẹni ó ní yìí ò ní tọ̀hún. Ẹni tó ní tọ̀hún ò ní ti bí. Àwa lè rojọ́ ni àwa ò lówó lọ́wọ́. Ẹ̀yin lówó lọ́wọ́. Ẹ̀sìn tó ń sàánú wa. Àwa náà ń fi ọ̀rọ̀ sàánú àwọn èèyàn. Àwọn ẹlòmíì tán bá ti fẹ́ rópin tán bá tẹ́tí sọ́dọ̀ wa. Bóyá orin bóyá ètò tó tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀. Bóyá ètò tá a ti ṣe tẹ́yìn tá a fi ń sọ pé káwọn èèyàn kan máa rọ́jú. Tá a fi ń ṣe ètò tá a ti ṣe tẹ́yìn tá a fi bá àwọn ìjọba. Bóyá ètò tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ níyànjú. Ni wọ́n kàn gbọ́ lásìkò kan. Ẹni tó bá fẹ́ ronú tó fẹ́ pokùn só tẹ́lẹ̀ ni ọba ní pokùn só mọ́. Tí wọ́n bá sọ pé tiẹ̀ rí bá kan tó bá tún wo ọpẹ ẹgbẹ́gbẹ̀rún èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ. Ó mọ̀ pé bí ń tí báyìí ni tiẹ̀ jẹ́ lọ́dọ̀ tàwọn ẹlòmíì o. Tí gbogbo èèyàn bá ń dá sòro wọn jọ. Ẹni ó ní sòro eléyìí ò ní tọ̀hún. Ẹni tó ní tọ̀hún ò ní ti bí. Ṣé owó lásán ni wọn ò ní? Báwọn ẹlòmíì bá sí pèpele. Tá sí pèpele ìṣòro tán nílẹ̀ fún ọ. Tán ní kíkú gbogbo wa káwọn èèyàn ọmọ wa dá sòro wọn jọ. Ká máa dá sòro wọn jọ. Kí kálukú ti ẹ̀ mọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro. Pé kí kálukú ọmọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro. Níbi tó bá ti rí tẹlòmíì tó fi ìṣòro rẹ̀ lẹ̀ báyìí. Ọ̀yà agbé sòro rẹ̀ ńlẹ̀. Ká mọ́ ń kóbó. Pé àṣé mi ò tiẹ̀ ní sòro kankan. Ẹni tí ò dókò ẹlòmíì rí yóò sọ pé oko ẹnìkan ò tókò baba ńlá baba tó. Ọlọ́mọjà ní sòro. Ọlọ́mọjà rí sòro. Ọlọ́mọjà kí sòro dé bá wa. Ìdùnnú ló ń jẹ àgbà. Ẹ mọ dunnú ni o. Ẹ ní rogun ìbànújẹ́ o. Ìran ẹ̀rọ̀fọ̀ kan kì í rogun gbóná o. Tútù làárọ̀ dẹ o. Tútù làárọ̀ bàbá. Mo pàṣẹ ìtura ìdùnnú sílẹ̀ ayé yìí. Adéyìnká ọmọ aláṣẹ ni mi. Mo dé tàṣẹ. Mo dé tigbólóhùn. Tàfíèsí. Tọ̀rọ̀ amọ̀ràn. Tọ̀rọ̀ ọlọgbọ́n. Kí kálukú wa máa mú bẹ̀. A ní àmọ́ dúpẹ́ nínú ohun gbogbo kásà máa dúpẹ́ kópa ẹwà kó tó wá máa pọ̀ ju ìbéèrè wa lọ. A ní ó ń pé ọdún méjì lọ báyìí. Ó tiẹ̀ ti pọ́ ọdún méjìlá pé. On the 24 ní oṣù tá a wà yìí là. Ó pé ọdún méjì tá a dá ìkànnì yìí sílẹ̀. Wàhálà ìtọ́ bá bí ọmọ ní ìgbà tá a dá alẹ̀ lọ́hùn. Ọmọ ó ti máa rìn yóò ti máa gbẹ́sẹ̀. Wọ́n ó tún fẹ́ wélé ọmọ náà. Ọlọ́run ó kú ìtọ́jú mi o. Ẹ̀yin èèyàn mi ẹ kú ìtọ́jú mi o. Ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin olólùfẹ́ mi. Bí ò bá sí iṣu kí làbá máa pè níyán. A ní bí ò sí èlùbọ́ kí làbá máa pè lọ́kà àmàlà. Bí ò sí àgbàdo kí làbá máa pè ní sapálá. Ẹ̀yin tèmi kí làbá máa pè lẹ́kọ̀ọ́ yangan. Ẹ̀yin tèmi mo ní kí làbá máa pè légbo funfun. Ẹ̀yin tèmi kí làbá máa pè ládàlú ègbo pẹ̀lú ẹ̀wà. Ẹ̀yin tèmi kò sí tá a máa pè ní sapálá. Ẹ̀yin tèmi àní bí ò sí iṣu kò sí tá a máa pè níyán. Bí ò sí ẹ̀yin kí làwa ìjàmá àjàmà kankan. Ọlọ́run bá ń gbọ́ mélòó lára mi.

0: dúpẹ́ ni ò bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run la ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alátìlẹyìn wa ọpẹ́ là wá dá mo ti rọ́wọ́ yín bẹ̀ ń bá mi dáadáa láti Ivory Coast ṣe pastor session láti Ivory Coast mo ti rọ́wọ́ yín mo rí yín ní àyín ẹ dúró rí bà mí dáadáa ẹ general evangelist ẹ dádi jí o
1: mi ò lè jàjẹ gbàgbé pé ò ń tọ́jú
0: ǹjẹ́ gbàgbé olóore ǹjẹ́ gbàgbé ẹ̀yin alátìlẹyìn wa ẹ kú ìtọ́jú mi o nítorí yín bàbá sẹ́yìn afáńdá adéyinka ajá lu ọyọ tí è gbó lásán nítorí bẹmi ọbẹrẹ ẹranko mo rà kàtà èèyàn ni ọhún a ní mo rà kàtà èèyàn ni ẹ kú ìtọjú mi o ọlọrun ọba yóò mọ tọjú ẹyin náà gbogbo yín pátápátá a ní ẹ kú ìtọjú mi.

ẹ kú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí mo ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

orí yín bẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dú orí. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Nàìjá, ẹyin tí a tilé tilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀ǹbẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ la yín làwà fi ń yan ló já wà hàn mí. Ẹ̀mí mímọ́ ó ṣe o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́ ẹ ṣe. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah ladhi ayana ba'da ma matana wa ilayhi nuzul. Adupa o. Adupa o. Adupa o. Ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Ẹ̀mí àwọn wòlíì ẹ ṣe. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o. Ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Arẹmọ lẹ́kùn ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Awẹ́dẹ̀wẹ̀ ṣà ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Ọlọ́run ọba ó ṣe o. Elédùà mo dúpẹ́ o. Ibà ìyé àmì yá àmì àríkẹ́ mo dúpẹ́ o. Bàbá mi mo dúpẹ́. Ìbá yèyé ìbá bàbá ìbá bàbá ìbá yèyé. A ní yèyé ẹni ní gbin ní ìrùkẹ̀rẹ̀ a sì gbọ́mọ ọ̀rọ̀ mi la. Mo dúpẹ́ o.

tí ó bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn wọ́n wọ́n ń nú bá a bá ṣe bá ìwọ̀n ayé mú bá a bá wọ́n bá rí wa lókèrè wọn aṣa ìyá bá a bá kọ̀yìn sí wa bá a bá kọ̀yìn sí wọn wọ́n á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọ́n ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọ́n ti gbọ̀n sórí àga. Àìmọye tí wọ́n pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọ́n kàn mọ́gi lórí wa tí ò bá sí Ọlọ́run tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti di gbabẹ̀ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbabẹ̀ lọ. Tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn. Tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni. Kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o. A ní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni. Tá ń fi á ní. Kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì bàkútẹ̀ ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò á tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmá ìlú lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Wọ́n bá ti ẹ̀ jẹ́ pé oògùn lágbọ́kàn lé ni. Àìmọye àwọn tán ní yàrá ya fòrọ̀rẹ́ láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni. Àìmọye ìgbà tí tíyè ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó ti ẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà. Tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọn ọ̀gá wà? Bóyá àbá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajíṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólóko bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdábì ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólóko. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere o lórí àgbọ́rùn re. Ẹyin eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù re o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

0: Máyí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari Oyo Ise Biba Ben Kokan.
2: Ajise Bioyo online radio. Atitigara.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebioyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebioyo láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: You are currently listening to Ajisebioyo online radio. Ajisebioyo láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebioyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebioyo láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọ̀run ọ̀run.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé kí èèyàn bá tiẹ̀ fẹ́ wá ojútùú sí i náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Bola wa ti ẹ̀fẹ́ sá lọ. Sáwà dáa lówó. Táàbí wọkọ̀ dé Ìbàdàn.

ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà pé òun ní ìṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a ní ìṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà? Ẹ tí mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n làwọn ti mọ̀ gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pa níṣòro, kí wá ni ojútùú, kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkóò tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rọ̀ ẹ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò. Tó o bá toko tó o tó dòdé sò ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fún jàálẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o. Torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́, ń bo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wà ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o, ọlọ́ mọ̀ jà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ́ mọ̀ jà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́ mọ̀ jà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn nù ilé ẹni àfọrùn rọ, owó òfúùtù fẹ́ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà tó bá kà àdàgbà dátán, a mọ̀ kan jẹ́jẹ́ mojoko mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya, ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí náà ni ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀rù ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ó yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chaatì lórí wọ́sàápù kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ̀ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé nàìjíríà ilẹ̀ yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tẹ́yányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi báyìí Facebook oríṣiríṣi péjì ni báyìí débí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni ó sì jọ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó ń rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide the solution àbí a kàn ń rí ìṣòro lásán ni àwa solution sí àwa ojútùú sí. Kéèyàn kan àbẹ̀yàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan owó la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan owó ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wọ́n á ní ọ̀nà àbáyọ.

Mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kún. Ní àbá ìwà ń fún mi ní làbáre. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ délùú ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kí ni tó wá ń pe òun sí? Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èyàn pè ọ́ para àmọ́ rẹ̀ ò yá. Ọtún wọ́n kan ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná.

0: bambera olohun wa nbile re oro pe sasema pa awon baba wa ni eni to fa fe mo di oro to ba bere oro na ni ma ni lo fe die gbo eni to ba bere oro na lo fe die gbo o nba bi pe la mo yin kin lo se o to fi se ba se bi ma re na lara re o ya ni ile iwosan won ma lawon ti gbe lo a pa ara re o ya ni lo wa la nu ko to lorin awo ba bo si lan o ni nton se nbu ni wi pe we dey constantly gbogbo kini ko si nkan kan tan ni do ohun fun yato fun pe boya later o ko n lo kan lo wo mama on lo hospital gbogbo awon kan yi lo wa in place so oni so ni ambulance ti o gbe ya ohun lo so hospital ni abo ni doctor ti o gun ye ohun labere abo ni nurse ti o fomi si la to fi n pe ohun pe nkan to ya ko se na ni pe ko pe 911 ki 911 ka de take ka take up issue yen baba yi o tun ba mi soro egbon yi ti mo to mo so ko call mi lati lo oba lana o tun ba mi soro o njoye mi wi pe ni orile ede to n wa o leyin olori lo nru fo pe koda ko mo jomo onilu ko mo jomo onilu ti nkan emergency ba ti de tem ba ti pe 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ náà
1: ọ̀rùn-ún-ọ̀rùn
0: síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín bẹ̀rùn ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ní germany ẹ̀yìn ti faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín náà ń bẹ̀rùn ẹ̀yìn ti uk ẹ̀yìn ti united states of america síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti attend sí ọ náà bó gba káàdì wọn ní dọ́ọ̀lù pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ní first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀ ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmíì ó ti gbẹ́mìí mì
1: àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí
1: olórí ló ń ro káàrọ wa ń sọ.
0: ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá báńdíìtì àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí lé wọn lórí.
1: ẹni bọ̀ọ̀rù mọ́.
0: ìwà àmà báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lè fẹ́ máa jó lórí lé lórí ná. kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú kí ló dé tà fà lò woman life. wọ́n fi bá a dé di pé ọmọ ọdún mẹ́tàdínlógún ó pààyàn tó náà fẹ́ fi èèyàn sẹ́sọ́. wàhálà ti wà o iná wa ń kàn ga o mo rí iná nínú kàn ga o iná ń jó lórí omi ẹ̀yìn tèmi. tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi ẹni lọ kó irú ẹ̀ wá ni o iná ń jó lórí omi o. ṣé bá ṣe máa wá bá lọ rèé ṣáà máa ń wòran ni ṣé bá ṣe máa bá lọ rèé. torí bàbá ń bá a lọ báyìí wà láì nǹkan kan ò ní chéǹjì o.
1: kò wọ́.
0: nǹkan kan ò ní chéǹjì o ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé. gbogbo àwọn tán jẹ́ educated fellows tẹ́ ẹ̀ máa fojú ọmọ wéwò wọn ní voters card.
1: wọ́n ń sọ̀rọ̀.
0: ètò ní voters card ò ní dìbò.
1: olórí ló ń rò fọ́.
0: gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa.
1: ọ̀run.
0: ká sá lọ ká gboko bòmíì lọ. ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o.
1: ọ̀run.
0: wọn kálukú ti wá wà soul service. tóbi di pé ìhà kò kàn mí àdónkíẹ́. kò kàn mí àdónkíẹ́. kò kàn mí ní kálukú wá wá ń hù.
1: ẹni bọ̀.
0: ẹ gbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jà lọ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jà lọ ní délé sọ. mo sì ń jóyè yín o àlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o àlà ni ó fokọ ọ̀lẹ́
1: hàn. ọ̀hún ni gbogbo a rí.

0: ìlú ń
1: ẹdúná. Kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná? Kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́? Kí ló wọ́ọ̀kì? Ṣé ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún 17 tó ní àfihàn ẹgùn bẹ́ǹsì? Kọ̀ọ̀kọ́ kóòdì o, ọ̀lẹ́ ni o, kọ̀ mọ́ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o. Kọ̀ọ̀kọ́ kóòdì ká tó bá yá tech guru kan ni bí àwọn ọmọ ìlú Èbó tó yẹ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem. Tẹ́ ẹ bá sì lè solve problem ìṣòro ẹ lè tibẹ̀ dólówó, tẹ́ ẹ bá sì lè rorí ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà o. Ẹ já wójútùú sí ọ̀nà báyìí la fi lè sojútùú sí irú ìṣòro báyìí. Bóyá nípa kákọ kóòdì programming language ni, kákọ kóòdì ni, ká build nǹkan ni. Ibẹ̀ àwọn ọmọ Èbó kékèké ń gbà dolówó, ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni, jìbìtì ni, kọ́mọ ọdún 17 kọ́mọ gé orí èèyàn, kọ́mọ gé orí girlfriend rẹ̀ bóun náà fẹ́ ṣoògùn owó. Ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ti fẹ́ẹ̀lì? Ṣé ẹ pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé?
0: Ilé
1: àwọn ọmọ sọ o, lójoojúmọ́ la mọ̀ sọ, torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọ́mọ ó kú o.
0: Lọ́ba wọ́n ń sọ̀rọ̀ ẹlẹ́yìn.
1: Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ, ilé ẹni nílé ẹni, ìlú ẹni nílùú ẹni, bàbá ẹni ni bàbá ẹni, yeye ẹni ni yeye ẹni, ẹ̀gbẹ́ ẹni lẹ̀gbẹ́ ẹni, àbúrò ẹni làbúrò ẹni. Fómílìkì ẹni fómílìkì ẹni ni o, ọ̀rẹ́ ẹni náà ni o.
0: Ẹni lọ ló mú.
1: Ètè mi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ojú pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan. Lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá ó nu o, lára àwọn ìṣòro tí ń kojú Nàìjíríà ó nu o. Àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan. Selfishness.
0: Àwọn ìjòyè wọ́n
1: ń. Selfishness ti ń dààmú táyé náà ní ń dààmú Kẹ́hìndé. Etí ń dààmú Yorùbá ní ń dààmú Haúsá. Etí ń dààmú Haúsá ní ń dààmú Ibo. Etí ń dààmú Ọ̀yọ́ ní ń dààmú Ìbàdàn. Àfẹ̀mínìkan. Etí ń dààmú Ìbàdàn ní ń dààmú Saki. Ní ń dààmú Ògbómọ̀ṣọ́. Tí ń dààmú Ìjẹ̀bú ní ń dààmú Ìlọrin. Dààmú Kwara. Dààmú Èkìtì. Dààmú Ifẹ̀. Òtáyé náà ní ń dààmú wọn lọ́sùn. Ó ní ń dààmú wọn lọ́fà o, ní ń dààmú wọn ní Sẹ̀ǹt, dààmú wọn ní Saki. Dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé Gbọ́ọ̀rà, tó fi dé Rúwà, tó fi dé Lanlàtẹ̀, tó fi dọ̀yọ̀ Aláàfin, tó fi dé tèdé.
0: Ẹni lọ́ọ́lù mú.
1: Ní ń dààmú wọn Lẹ́kọ̀ọ́, tí ń dààmú wọn Lẹ́kọ̀ọ́ náà ní ń dààmú wọn Lábújá o. Ìmọ̀tara ẹni nìkan ni o. Ìdílé mi nìkan, èmi nìkan, àfẹ̀mí. Àkọ́kọ́ ìṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú. Abẹ́ẹ̀gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí, ọ̀rọ̀ mi ò yé yín. Ẹ̀yin ò tí ì gbà.
0: Ilé ọ.
1: Abíṣẹ́ ẹgbà bẹ́ẹ̀. Ìmọ̀tara ẹni nìkan ni o, selfishness ni o. Bámúbámú ni mo yó. Èmi ọmọ pébi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ìlú rẹ̀ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ̀ yìí o. Selfishness ni o. Iná làwọn ọmọ kéékèèké ń bá lọ́wọ́ àwa àgbàlagbà. Selfishness ni o. Ìmọ̀tara ẹni nìkan ni o.
0: Ọ̀run mọ́ru. Ẹni lọ.
1: Ọ̀pẹ̀kẹ́tẹ̀ yìí wá ń dàgbà, inú ọmọ Ádámù wá ń bàjẹ́. Adéyinka, ó tún ti dé Aláwí Ìjánu, pẹ́ńbọ́ bí àwọ erin. Ájá lu Ọ̀yọ́ ti gbó lásán, kásá máa ṣe dáadáa. Ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Anibẹ̀mí ọ̀bá rẹranko mọ rábà mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro, ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ó sọ. Ìsúsúsùn ìwà ahuná.
0: Kò bínú.
1: Ikúkú ṣe é hun mọ́lẹ̀ o.
0: Báà.
1: Àwọn òwe àwọn àgbàlagbà ni kò ní hun mí.

0: Àrùn ò mòoru mọ́ o. Ayé gàgà ní mòoru nísìn. Nàìjíríà ní mòoru o. Nàìjíríà ń mòoru lọ́wọ́lọ́wọ́ o. Nàìjíríà ń mòoru lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lòsì. Agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lòsì. Nípasẹ̀ bísínẹ́sì ìmọ̀tara ẹni nìkan. Ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́.
1: Ọ̀run mòoru.
0: Àwọn bàbá wa sì bọ̀. Wọ́n ní ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò rùnmù.
0: Àwọn bàbá wa láyé ọjọ́. Wọ́n tó ló lè nìkan ló bọ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà. Ọba àmọ́ pọ́n mítà. Olè ń ló bọ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró. Fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì òsì tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ò ní ká o. Mo sọ lánàá o. Ẹni tó wẹjúlẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ́n kọ́ mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ́n mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ́n sì jẹ́ ká rí ná chaàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́lọ̀n ká tó rí ná chaàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́lọ̀n fún ná. Ẹnìkan èyàn wa kan tájọ́ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. Àjọ wà nínú gúrùpù kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun sì yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ́sọ̀nà bòmí. Ó ní sọ̀wọ́ gbàdúrà òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún lèmi náà sí ń gbàdúrà kọ́lọ́njẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́njẹ́ òun ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú o, iná ń bẹ tí èyí lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ́njẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́njẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́mọ̀jọ́lé òkú sọ́ọ̀pù wa. Wí ará àsì ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ǹdí 13 kan ló sọ pé wọ́n kó sọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ǹdí 13 mọ́dẹ̀ lọ́ọ̀dọ́ rẹ̀ ni. Nínú January tá a wà yìí látẹ̀ tó tí ó parí lónìí January tí ó tán lónìí ọ̀sán ọdún tán ó gba owó cooperative 150,000 ní December. Ó sì fi rajà àtẹ sínú sọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọ́wọ́ àjọ alájọ tán kó sì lọ́wọ́ tó kó sínú sọ́ọ̀bù wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sìn pọ̀ nílùú.
1: onígi wọn gbọ́ àdé
0: òun. n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́sẹ́ tí mo máa ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tí mi ẹ fi ọ̀kadà ayé tá a lọ tí ń fọ ọ̀kadà wà ní tá a jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ n ò ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́ nígbà táwọ̀ ẹ sọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹyin lọ́ọ́lù mọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tí wọ́n kún gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù ẹ bá wọn náà wọ́n ti ẹ̀ ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ mọ̀ wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rélura wọn kí kọ́mọ̀sá yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ọ̀ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́ẹ̀mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ń tijú wọ́n wá rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká mọ̀ bá a mọ̀ bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o ìra o ìra wọn ò fẹ́ pòpò òdénú o ìra ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àṣọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: ẹyin lọ́ọ́lù mọ̀.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ jó lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò gbọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù adéyinka pẹ̀mbọ bí àwọn erin aago méjìlá ti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjìlá ti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wa ojútùú sí ṣòro wa. tọ́ adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásà máa ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú Olódùmarè tí ò ṣe é fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bèmí ọ̀bá rẹ́ranko mo rábàmì èèyàn ni o. Tọ́ a mọ̀ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní a mọ́ bọ̀ nìkan la ní dé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàbùn bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wùrin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká mọ̀ gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. ẹyin tèmi títí dìgbà mi ta tún mọ pàdé mi fi ilẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehehe.

0: Se ngbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan ni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te ngbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan owo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki Asi otito ni ora on baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta po wo so wo po gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan ii eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹ ni yóò yẹ wa o orí yíyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́ṣùkànmí lè ní jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrí sísun lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàbí ní tí kòrò ọ̀mí rán mi níṣẹ̀ àánú àná ni mọ́ ẹ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ńlá dìbò ìjó àti wípé ajíṣebí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹni pọ kan.
1: Atótó arére pàkó yí bàbá mọ̀ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn odi ẹtẹ tí bẹ̀rẹ̀ jẹ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF ọyọ àti bà unity forum ni wọ́n rán mi sí yín wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìláṣọ ọlọ́run pàkó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanran tí ọrin ńlẹ́ ọmọ arísẹ̀gí ìbàlẹ̀ kan ikàn ni mo káhùn kásẹ̀gí olóhùn ajáwó ìwòrí onìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ògí o ìwòrí onìkan àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jábílẹ̀ yìí ń fọ ọwọ́ aago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrán èjò ní ṣe kú pa wọn OAUF ọyọ́ àti bayonet forum ní ìmọ̀ wípé yín pé àìkọ́ yìí tó wáyé fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbàlẹ̀ yẹ́ ẹ jẹ́ ìmọ̀ tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàtọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ ni wọ́n ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí àjíṣe bí Ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Àjíṣe bí Ọ̀yọ́ láàárí wàá ní ṣe bí bàbá ẹnì.

Emi lọ́rọ̀ lọ́mọ lójú gbogbo abínú ẹni àti gbogbo òsìkàlù. Adeyinka mo tun de loni agado okuta ara oke balẹ dugbo e ba nwe po.

mi kó máa lọ bí òwe torí bí òwe bí òwe làálùlù ògidìgbò ọlọgbọ́n ní ń jo ọ̀lùmọ̀ràn ní mọ̀. ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ẹ wà ń kalẹ̀ tẹ́ ẹ ti mọ oyún ògbín nínú ìka.

Ǹjẹ́ kí láàbì mọ́ abára wa sọ̀rọ̀ náà lénìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la ìgbẹ̀yìn.

0: ṣe mọ̀ wípé ọlọ́run ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálẹ́ o. Torí ara wa ká mọ̀ bá mọ̀ fara ní ara wa. Iná làwọn òfin ṣe wà nínú bíbélì ló ṣe wà nínú kùránì. A ní tó ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ tó jẹ́ tàbá láyé. Níbi tí ìyàwó awo kan bá ti dìde, awo tó dé ò gbọdọ̀ jókòó ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn ọlọ́dẹ lọ́dẹ. Ibi tí ìyàwó ọlọ́dẹ kan bá ti dìde, ọlọ́dẹ míì kò gbọdọ̀ jókòó níbẹ̀. Gbogbo àwọn òfin yìí, gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀, ti ń bẹ nínú tàbáláyé, ti ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Gbogbo àwọn kíní yìí ká mọ̀ bá a mọ kó ìnira bára ara wa náà ni. Ìgbẹ̀yìn lójú kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé àyín yìí.
1: Alátara kalẹ̀ wo ìwà tá a bá fẹ́. Ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣegbé rárá.
0: Bẹ́ẹ̀ni o, àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí láyé níbí. Gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà. Òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. Ṣé ẹ sì mọ̀ wípé nǹkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wo ẹ̀fọ́ láéláé, ohun tá a bá gbìn náà ni ó wù. O lè mọ wù á bú kó o mọ wá sọ pé ó kẹsàn dáadáa láéláé fábàdà kò lè jẹ́ bẹ̀. Ṣé jìbìtì ni wọ́n mọ̀ yàn lù? O lè jíjà ni wọ́n mú níṣẹ́. Ká fi báírò yíwé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. Ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn ni wọ́n fi ń ṣàyò ń tiẹ̀.
2: Ọba tó dà wá sáyé, ṣé tó ń lọ́wọ́ tó gbà lérò tó fi mí kà wáyé.
0: A níbi Nàìjíríà bàjẹ́ dé nísìn, àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. Ebi gbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú máa gbowó àbẹ̀tẹ́lẹ̀. Gbangba gbangba ni wọ́n ti máa náwó tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́. Wọ́n sì ń gbowó oṣù o, wọ́n gbà máa fi ìnira, wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. Ṣé èyí a máa wá gbin àlùbọ́sẹ̀ ọ̀họ́ ẹ̀fọ́ bí? Àwọn pé tó o bá ṣe náà lọ́ọ́ gbà ni. Bí ìwọ̀ bá wá rò pé o ti mú jẹ́, o ti lọ, àwọn ọmọ tó wá fílẹ̀ yìí nǹkan, tó fílẹ̀ ṣàyé nǹkan. Àwọn ọmọ tó fílẹ̀ nǹkan, àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. Bíbélì ti sọ, ó ní a ó bẹ ẹsẹ̀ ìyáwó àti ẹsẹ̀ bàbá wò látorí ìran kínní tó fi dé ìran kẹlóná. Ẹran lé sí mẹ́rin, ṣé kẹfà ni àbí kẹjọ? Ìran. Ṣé bẹ́ẹ̀ náà mọ bó ṣe gun lọ́sálálú? Kó wá tún wá gàgà, kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run ọlọ́run mọ̀ ní sùúrùfà. Ká pé ọlọ́run wà á mú ọ ní àyín, ẹyin ò tí ò mú ọ ní àyín. Tó rò pé ó jàjàbọ́ lọ́run ni. Ọlọ́run mi gbàbẹ̀ tẹ́lẹ̀ kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà. Kò dàbí àwọn adájọ́ ilẹ̀ Nàìjíríà. Ó jẹ́ mo kó ìyà. Ó jẹ́ mo tó ìyà. Ó jẹ́ gbìngbìn nìkìn ìyà. Ẹnjiníà nìwọ́, ẹnjiníà, electronic engineer, òun tún fóònù ṣe rédíò níǹkì, òun tún lápútọ́ọ̀pù ṣe kọ̀m̀pútà. Kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. Ìrésà ni ó bàjẹ́ lára pẹ́ńsù. Sápnà lọ́mọ ní wọ́n rà.
1: Ìgbà tó wu aláwòrán lólè ìbẹ̀rẹ̀ mi kó wá.
0: Aláwọn èèyàn wa, ó tún wá máa fi ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàyè ìlànà. Àwọn èèyàn wa ọ̀dá kan mọ̀.
1: Ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: Ọmọ gbọ́ wà láì tẹ̀láì. Náírà márùn-ún péré ni mo fi fẹ́ẹ́ fi ta ọjà fún ọ. Must you parọ́. Tó gbọdọ̀ parọ́ ni. A ní o dúró lórí nǹkan tó fẹ́ tà yí pé ẹgbẹ̀rún kan níta o. Bó bá pé ọ rà ń bẹ̀, tí ò bá sì pé ọ.
1: Àòdèdè wáyé o.
0: Ewu làbúrò wa máa fọ́lọ́run sẹ̀rí lórí irọ́ torí ọlọ́run.
1: Tó fi mi.
0: Lórí èlò owo to na tan laarin iseju mi lo tori olohun ebe ro olohun fa
2: maya shaun ala
0: ala mo wa ko inira bara ara wa ko si nkan kan da le se da bi le ko bo da le bi ko inira bo lohun pe a wa ji ese ise ese ta je so se owo le dolohun se ni sa to lohun se ni a le da olohun se ke awa ara wa na la mo ko se lara ara wa ta mo se ara wa ta wa mo fi lo ko lu olohun
2: o dokita lo dare ju lo students kata
0: ala won doctor ah la ila ejo nbe lorun arodake bi orin anti mi eni ejo nbe lorun arodake ejo nbe lorun aro kawo lori awon doctor awon ko so ngbo doctor se mo pe bi awon ko so ngbo engineer phone ati radio gbogbo ati television se wa to je pe ori ni omo fo radio ati television ati phone yin te gbe dodo awon awon ko so ngbo engineer ti won kowo bo kini yin loju awon radio yin loju bo phone yin loju te do o fi mo dun torun o fi mo ro te se o fi mo dun ti gbogbo o fi wa pejo ti o wa toro si lara be gele na lo se ri awon ko so ngbo doctor nbe boya la awon eyan wa ti e mo yi pe ise doctor un ti awon eyan wa ni ayin ta ti so di kinu ototo ni eka eka ti kaluku won to ye ki won diro mo sugbon ngbo o ye pe Nigeria ni bi anything goes ni gbogbo nkan ta nse eni to lo ko bi won tin to egun apa onu o ba ma fi kini korun kaaki yo ma so pe won wo malaria yo ma so pe won toju ba toju efori ni o ba yiwo ala won nurse to je pe nursing school na lo awon na do hospital le eh awon na ma toju awon eyan labe ile ti gbugbe to je pe ta ma ve operation won elomi ninu won ohun ti atun yo tun se dada yo ran se pe doctor to mo pe o mo pa operation ni sugba won mi bi lo ba ti foju si bi emi lo ni bi ti doctor mi tin se lo na ba ma da operation se lai ko operation nurse loko kokko operation won ise to ko ah alejo nbe lorun.

0: ẹ wá gbọ́ kí là wà mọ́ yà ayé gan.
1: Ṣebo ló mọ n tó gbá lérò tó fi ní ká wáyé.
0: Ṣé mo àbá Kyari? Tí gbogbo àwọn èèyàn máa ń dọ́gbọ́n pè ní de facto president sí ìjọba President Muhammadu Buhari. Ebi gbogbo ó sojú gbogbo wa níjò ní tó fi. Ngbò lọ tán ṣe ẹlòmíì ò bọ́ sípò rẹ̀. Máa ní èmi ni. Lójú ń sọ níjò ní yìí pé tán bá ń sọ pé ìwọ ni. Mọ tàdí ẹyìn kó máa sọ pé ọlọ́ọ̀mọ̀ ni. Torí gbà tá ayé rí ọ ni wọ́n ń pè ọ́ wà láìtàláì bí ọba ti rí ọmọ wọn ó pè ẹ lòmíì dandan ni. Ẹyin ló mú àfohùn wá kankan tó fi kọ́. Ó ní àìsí mọ náà ni ó gbẹ̀yìn kó wá òhò. Àwọn olówó àná wọn ò sí láyé mọ́. Àwọn ọlọ́lá àná wọn ò sí láyé mọ́. Àwọn aláṣẹ àná ti wọ sàárè. Àìsí mọ náà ni ò gbẹ̀yìn gbogbo wá. Àbájá ànádà. Nelson Mandela tànádà.
1: Àṣìyà Lúkà.
0: Umaru Musa Yar'Adua tànádà.
1: Wálé òkúrọ̀.
0: Pápá tí ẹ̀ wá sọ pé àwọn eléyìí ń jìnà sí wa. Ìwọ náà wo gbogbo àyíká rẹ. Wà wọ́n tá ẹjọ́ ṣe kékeré. Wà wọ́n tá ẹjọ́ ṣàná. Ẹjẹ́ a tún padà sẹ́yìn. Àwọn Haruna Sọlá àná ń kọ́.

0: barista mo mọ̀ pé púpọ̀ nínú wa ni ó mọ barista bá tiẹ̀ mọ àwọn àyìnlọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn barista nkọ barista. Ó ní urungurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé urungurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pa ajá kò jẹ́ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Wọ́n níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí iṣẹ́ ọdì kejì? Àbí iṣẹ́ bú? Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn-án lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni.
1: Má sọ pé.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínà bàbá.
0: Kí n lá dà torí n tá jẹ tá wọ̀ yìí náà.

0: Jerison Production.
1: Kẹ́mọ̀ wá wo gbogbo obìnrin tá a jọ ń sọ yìí ó ń bá èmi náà wí o, ibi tí èmi náà ti ń ṣe tí tọba ti tabakalupu wa ká lọ túnbẹ̀ ṣe ni. Torí pẹ̀tẹ̀pẹ́tẹ̀ lọ̀rọ̀ yìí, ẹni tó bá ta bá kọ́mọ̀ fi ṣe bínú ni kájọ lọ túnbẹ̀ ṣe. Níbi ètí mo sọ́lẹ̀ yìí, èmi náà ti rí ibi tèmi náà ti ń jẹran àwọn èèyàn wa lẹ́yìn. Tí mo ti ń jẹ lẹ́sẹ̀, tèmi náà ti ń kọlu Ọlọ́run. Ẹja yọ lọ yẹṣẹ́ ọwọ́ ara wa wò gbogbo wa, ká lọ wo ibi tá a ti ń kọsẹ̀, tá a ti ń kọlu Ọlọ́run. Àwa láàmọ̀ fara ni ara ara wa, táwa máa lọ kọlu Ọlọ́run. Torí àtú Ọlọ́run ṣẹ̀. Ẹ tún gba bí ìwò, ta bá sóore fún ara wa, èèyàn ẹlẹ́ran ara bí ara wa náà lásóore fún Ọlọ́run tún wá fún wa ní ẹ̀sùn oore tá a ṣe fún ara wa. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ọ̀rọ̀ ìwà jàǹbá tá a bá wù sí ara wa ṣe rí. A wù sí ara wa ni Ọlọ́run yóò wá san ẹ̀san àfihàn pinran. O ti yé yín bá wọn. Ṣé ẹ mọ̀ pé abẹ́yín pinran? Wọ́n fún wọn lẹ́ran kan, òun àti ìkejì. Ẹran sèré kò ṣeé fọwọ́ já.
2: Wọ́n dá ẹ láṣọ.
1: Kò sì sí ọ̀bẹ, kò sí bíléèdì.
2: Tábọ́tún ṣe tọ̀.
1: Ìyún bá ní ajẹ́fẹ̀yín gé ká pin.
2: Ìwò ṣálá ò lọ.
1: Níbi tó ti fi sí ikọ̀ rẹ̀ kẹ́, ọ kọ́kọ́ fi eyín tẹ díẹ̀ sẹ́nu lọ́hùn. Ṣé ti bí yóò sì kúkú rí pé ó ti fi eyín tẹ díẹ̀ sílẹ̀ lọ́hùn?
2: Wà tó wú lè mí o.
1: Kó tó wá fi eyín já díẹ̀ yókù sílẹ̀. Àwa ní so ti rí pé ó ṣe déédé, ó ṣe rẹ́gí. Ni a fi mọ̀ ní Ọlọ́run ni màá ń ṣèdájọ́ afẹ́yín pinran. Ìwọ lówó lọ́wọ́, lọ́wọ́ abẹ́yẹn tálákà jẹ́, o ti wò pé kí ni ó ṣe fún mi? Kí ló lè ṣe fún
2: mi? Wá gbọ́ ìrìn tó máa ń yan.
1: Bí ò bá lè dá ọmú tó fọ́ Ọlọ́run lọ ń kọ́. Bí ó sì fọ́ Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run tó jẹ́ pé òun lọ mẹjọ́ dá.
2: Ọta sálẹ̀.
1: Ọba mi òkè tí ò kúkú ní gbé ẹ̀bí Fálárẹ̀ tí ò ní gbé àrífẹ́lẹ́ bí.
2: Fitina ti ṣe ìtọ́ni.
1: Òṣùwọ̀n tó o bá fi wíńkà báyìí náà ni wọ́n fi dá padà fún ọ.
2: Òdì máa ń jákun ìfẹ́ láyìn ọmọ ìyá ìyẹn nínú ìsìlámù. Bójì máa ń gbàjọ́ ọmọ ìyá jẹ́, ó máa ń jákun ìbáṣepọ̀.
1: Àwọn Yorùbá nílò àkàyípọ̀, wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi wíńkà ni wọ́n fi ń san padà fún ni.

0: Olorun fun awon baba wa ni ogbon jinle po aronu jinle
1: ti musulumi
0: koda ta ba ntele awon owe lasogan owe le yoruba enu mi ago
1: emi ti nbo lo
0: owe le yoruba ati awon iwo omo lu abi to wa ninu re o to se igbese aye lai si esin kankan gan pe emi o je musulumi emi o je kristiani emi o je babalawo emi o je en tin bo fa nje ni tin bo sango nje ni tin bo ogun owe le yoruba ati awon asamo to je mo iwo omo lu abi o to se aye wọ́n ní òṣùwọ̀n tá a bá fi wíkà ni wọ́n fi ń san padà.
2: Fàkùrọ̀ rí ìwà ọmọ ló ń jẹ́ tọ́mọ àwọn ṣògùn òkè bẹ́ẹ̀ láyé. Oríyọmí ọmọ kẹyìn jẹ́ yàtọ̀ sí wípé.
0: Ẹ̀tún gbọ́yún náà. San bẹ̀sùn fàkùrọ̀ rí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkè gbẹ́ẹ́.
2: Pọ̀tọ́kùnká
0: tó nígbà tí kéré o. Tẹ́ ẹ mọ̀ yóò sì mọ̀ pé wọ́n lè fi àdásá òun náà ni yàtọ̀ fún pé ọlọ́mọjà kọ́ ọwọ́ ọlọ́wọ́ èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́ oníjàgíríjà gan ni ọmọ owó ogun òkè gbẹ́ káàkiri.
2: A ò lè dáwọ́ ẹ̀sà bá kú tọ́lá ìwọ̀n mọ̀ṣẹ́ ọwọ́ rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé òwe lẹ́yìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan.

0: àjíṣe bí ọyọ online radio náà lẹ ń gbọ lọwọ ẹ dákun ẹ mọ yín kú ńbẹ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ
1: fọdí òkú ó bẹrẹ
0: tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọlọkan ọjọ kan só ń ṣe déédé ara yín só ń bá yín lára mú lẹyìn bá fẹ lù mí lọgọ ẹnu 07068 87 4274 náà ní nọmbà mi dá ilé pèbí sí adéyinka ọlásùkànmí ńlè mí ń jẹ lumatec tí mo jẹ olùdásílẹ ìkànnì tá a wà yìí àjíṣe bí ọyọ online radio tí ọlọrun tó lò mí láti fi dá sílẹ tẹ bá fẹ pè mí ẹ fẹ lù mí lọgọ ẹnu ẹ fẹ bá mi sọrọ tàbí bóyá èyí sì fẹ darapọ mọ wa ẹ fẹ polówó ọjà ni èyí náà fẹ máa ṣe prógrámù kan ètò kan ẹlẹẹkejì lórí ìkànnì yìí ni a jọ sọrọ bá a sì jọ máa ṣe lálálà fi bọ tá a jọ máa yọ síra wọn kò tí ì yé yín bá wọn ẹyin o tá a sì jọ máa ṣe tí ojú tún máa dùn tí gbọngbọn máa kán sí i ẹyin ẹ má wọrí nípa tó owó ná ẹ ti ẹ kọkọ pè mí ẹ bá mi sọrọ 07068 87 4274 náà lẹ lè pè mí sí 07068 87 4274 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látorí Facebook ẹ̀yin search fún ẹwà adéyinka ọlásùkànmí ká sáà máa ṣe dáadáa ní orí Facebook ní orí Instagram kan mi for you CANME pẹ̀lú 4 àti U kan mi for you CANME 4 U kan mi for you ẹ lè search yẹn náà adéyinka ọlásùkànmí náà ni ó gbé wá lókè rẹ̀ tọ́ba dẹ̀ jẹ́ pé orúkọ company wa level search ní Facebook ẹ search fún Lumatec tọ́ba yẹ pé ní Instagram náà ni ẹ search fún Lumatec tọ́ba yẹ pé ní Twitter náà ni ẹ search fún Lumatec tọ́ba yẹ pé ní Twitter ẹ fẹ́ wá ẹ̀mí gan personal profile mi kàn mí for you náà ni kàn mí for you náà ni lọ wà ní Twitter lọ wà ní Instagram tẹ bá search kàn mí for you one kàn mí for you one ní Facebook yóò gbé profile mi wá instead ẹ máa search fún adéyinka ọlásùkànmí yẹn kásá máa ṣe dáadáa èyí tó bá rọ yín lọ́rùn ni ẹ dẹ̀ tún lè wá profile ilé iṣẹ́ wa àjíṣe bí ọ̀yọ́ radio ni profile yẹn ní Facebook ó kàn jẹ́ wípé àmì ń bẹ lórí adéyinka ọlásùkànmí àmì ń bẹ lórí àjíṣe bí ọ̀yọ́ àjíṣe bí ọyọ àmì wà lórí rẹ àmì yorùbá wà lórí rẹ eléyìí mú lè wọn jẹ kó yíṣe láti wá pẹ sì lè tún wá ẹwà báyìí tẹ́ ṣe www.facebook.com/àjíṣebíọyọradio www.facebook.com/àjíṣebíọyọradio ìyẹn ò ní ìdí àmì tẹ bá ti tẹ sí ibi url yẹn gbangbangbangba lẹ́jà síbi profile wa ní Facebook a dẹ̀ wà ní Twitter náà àjíṣe bí ọ̀yọ́ radio náà ní Twitter bó ṣe rí nìyẹn 07068 87 4274

ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lónìí. Kí ni ó gbá ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene o. Bá àwọn arádùúgbò wa alámúlétí wa wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn wa, wọ́n mọ sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa la ṣe, wọ́n mọ sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa, wọ́n sì mọ gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ńbẹ. Ẹ̀yà jẹ́ agbáyé ṣe dáadáa torí àrọ́ bá gbogbo aládìtàn. Ẹja sọ́ra kálìdìtàn dáadáa lẹ́yìn wọ́ ọ̀la. Wọ́n lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tún bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn ìsìláàmù wípé ká máa sọ dáadáa lẹ́yìn òkú. Ó dáa púpọ̀ pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláìkọ ọ̀hún máa kọ́lẹ̀ yàtọ̀ fún àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ torí kò sí nǹkan kan tá a lè ṣe tó lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ literature ni pé tẹ́ ẹ bá fẹ́ mọ karákítà kan

0: ẹja jọ wo sí ọwọ́ ara wa wo sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán kí ni wọ́n mọ sọ lẹ́yìn wa. Kí ni wọ́n sọ lẹ́yìn rẹ?
1: Ènìyàn ló máa ń dalẹ̀. Ọpọlọ ọ̀yẹ́ ta bá.
0: Ṣé wà sọ. Màrí mà sọ ni wọ́n mọ sọ lẹ́yìn rẹ pé ń lo filẹ̀ lọ.
1: Kọ́kọ́ ń dání kó tó di.
0: Àbí wọ́n mọ ròyìn rẹ pẹ̀lú oore oníláàdà tó ṣe fáwọn èèyàn kó o tó lọ sẹ́mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan.
1: Yóò jẹ́ ká mọ̀
0: pa. Ṣé mo ní pé bó ṣe wù kọ́ ọpẹ́ láyé tó títí ogún mẹ́ta péré.
1: Dákun bẹ́ẹ̀ fún.
0: Kó o pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ, kó o lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ bí ti Kárúnà. Ogún mẹ́ta péré báyìí náà ni ìpín rẹ̀. Ìyẹn tó ọba jẹ.
1: Alábòṣìṣẹ́ bọ̀ ló mogun aláyọ̀ ló bá wọn kọ.
0: Àtohun tó o bá mú pẹ̀lú àwọn orí ńlá àdá tó o bá ṣe.
1: Torí ìgbẹ̀yìn rẹ̀ bá fojú dẹ̀dá ẹgbẹ́ rẹ̀.
0: Ìyẹn tó o jẹun torí ká bá wà láyé ká máa bá fún ni o.
1: Tí o bá jẹun kọ́ ni.
0: Ẹyin náà ní títí ẹ. Ara àwọn títí ẹ.
1: Fojú ti máa ẹ lọ.
0: Ṣùgbọ́n orí ńlá àdá gangan.
1: Kò lè ní.
0: Òun náà wà ní àṣesílẹ̀ tí ó wà jẹ́ àbọ̀ wá bá. Òun ló ṣe sílẹ̀ ní ìsìn. Ìyẹn iná làwọn ọmọ rẹ ó tún máa jẹ àwọn ẹbí rẹ ó máa jẹ lẹyìn rẹ.
1: Lẹ́yìn tó bá.
0: Ṣé ìwọ ọ̀gá iléeṣẹ́ nìwọ jẹ́? Báwọn èèyàn bá gbaṣẹ́ tù rẹ. Percentage ni lọ́ọ̀bù ni wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ. Tí wọ́n máa yọ nínú sálárì wọn.
1: Kí orun tó tún bá wẹ.
0: Àníṣe tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì.
1: Ìwà ṣe kókó.
0: Ẹgbọ́n mi torí ọlọ́run ká sì máa fi ara ní ara wa torí ọlọ́run. Nígbà tí èèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí ó máa gba bí 35,000 to 40,000.
1: Ìgbẹ́tẹ̀ mi.
0: Ọdún wo ni ó tó san 500,000 tán?
1: A ní kò sí.
0: Modern day slavery.
1: A lè wẹ̀ fúnra.
0: A ní kí ní yìí àwọn èèyàn ó ti wá ń wí àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà tí ó ti lù mí ń jìbìtì ń
1: rí.
0: Nígbà ńlọ̀ ní ayé civil defense. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́n ní 2013 ni àbẹ̀wò. Àbí 12 àbí 11 ní ntí ẹ̀ rántí dáadáa mọ́kẹ́.
1: Ọba tó dà wá sáyé. Ṣé bó ń lọ́wọ́ tó gbá lérò tó fi ní káwáyé.
0: Òun ṣiṣẹ́ ń bẹ̀, ó sì níràwọ̀ bíi méjì àbí mélòó ló ní léjì kàńgbà. Ó sì ti bá búrò ẹ̀ kan náà ṣe rí tó sì ṣe
1: ṣe. Ṣé bó ń lọ́wọ́.
0: Ọmọ ẹ̀gbọ́n bá mi gangan. Family. Bó tilẹ̀ jẹ́ pé kì í sòun nìkan ni wọ́n ń hu àbàjẹ́ yìí ó ti láwọn ajẹ́jọ́ ń pin láàrin ara wọn.
1: Ọba tó dà wá sáyé.
0: Bó tilẹ̀ jẹ́ pé corruption náà ni gbogbo wa. Ewu làbùrọ̀ mọ́ sanwó wá kí ló gọ rẹ̀. Ṣùgbọ́n ń gbọ́ jẹ́ pé Nàìjíríà àbí tọ́lọ̀ ń dá a sí náà rèé. Ibi orí dá a sí náà rèé kẹ́.

0: àwọn ta àwọn snacks pop pop buns gbogbo ẹ̀ lẹ́bàá lọ́dọ̀ àwọn ẹgò ìyá paint náà wà mí ìyá paint náà wà mí.
1: Bá tó dá mi jọwọ́ má tó rí ayé mi bọ́rún.
0: A tún ní laundry service ní ọ̀dọ̀ wa mẹ́.
1: Omi
0: Lumatech náà wà mẹ́, àwọn tún laptop ṣe ni lọ́yìn ṣọ́ọ̀pù ewu.
1: Sínú àánú ẹ omi, ọba tó dá mi jọwọ́ má tó rí ayé mi.
0: 07068742274. AY Venture, ó ń tún fóònù ṣe, ó ń ta fóònù accessory, battery, kò sí nǹkan tẹ́ ẹ wá dọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ.
1: Kíkẹ́rẹ́ lójú ara mi.
0: Tẹ bá tún wá bùyà gẹ̀ẹ́rẹ̀.
1: Láàá.
0: Mo ti gbàgbé ó tún ní ẹ̀ka sí òkèmò. Òkèmò gì. Ṣọ́ọ̀pù rẹ̀ wà ń bẹ̀, AY Venture. Ìdínà Sirota Mr. Kimo ló kọ ṣọ́ọ̀bù. Afinimọ̀nà ni Ọlọ́run. Ó ń ta fóònù accessory. Tún fóònù ṣe. Ṣe chaajì fóònù. Ṣe charging point, ta envry, ta charger. Ó tún ń ta fóònù lọ́lọ́kan òjọ̀ kan lẹ́lẹ́jẹ̀wọ̀n lẹ́lẹ́jẹ̀wọ̀n tó wu wọn ò sì gajara lọ. AY Venture. Òkè Mògì ṣọ́ọ̀pù wọn wà níbẹ̀ níbi ẹ̀gbẹ́ ọ̀dọ̀ bàbá ń dá pé bàbá àfàm.
1: Ẹni tí ó sì
0: ọ. Ibẹ̀ ni ṣọ́ọ̀bù rẹ̀ wà, ẹ ti rí kákùn yẹ́lò báyìí.
1: Ẹni tí ó sì ọ.
0: Wọ́n dẹ̀ ní ṣọ́ọ̀bù nínú erelu náà. Inú erelu. Emmanuel Alayande Shopping Complex. Ọwọ́ à ń bẹ̀.
1: Ẹ̀sìn fẹ́sẹ̀ yan láre.
0: Tẹ bá wa tún dóró kí. Òròkí kẹ tó dóròkí junction tẹ bá ti kọjá tẹ bá ń lọ sọ́nà òròkí látọ̀nà erelu tẹ bá ti kọjá Mola filling station lápọ̀ tún báyìí. Ṣọ́ọ̀pù ọ̀rẹ́ mi kan náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnjíníà tó mòye.
1: Ọ̀rọ̀
0: ni
1: Epo lára.
0: Be best.
1: Pajako.
0: Be best international.
1: Ṣíjú àánú rẹ̀.
0: Kò sí fóònù táwọn ò lè tún ṣe bó ṣe iPhone ni.
1: Ṣíjú àánú.
0: Kò sí fóònù tí wọn ò lè tún ṣe. Kọ̀mpútà fóònù ẹnjíníárìn. Kò sí ètí ò lè. A ní wọn a tún máa mú fóònù wá bá látòwó dé pé kó bá wọn tún ṣe.
1: Ó gbà ó jọ kí n má pa ṣòfò tọ́ba náà á ti iná.
0: Lumatech àwa náà ń ta laptop lọ́lọ́kan ọ̀jọ̀ kan. Tẹ bá fẹ́ laptop.
1: Bàbá náà rí jẹ́.
0: Ẹ kọ́ Lumatech. Gbogbo ẹ̀ là ń ṣe. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ build website. Lumatech handle
1: ẹ̀.
0: Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe graphic design. Lumatech international handle
1: ẹ̀.
0: Wọ́n máa bá yẹn handle
1: ẹ̀.
0: Tó máa make sense, tó máa fine.
1: Ó bọ́bá àwọn wá ní ọ̀bẹ.
0: 07068742274 lẹ́lẹ̀ pẹ̀lú Lumatech sí.
1: Pa yàyà ìmì
0: ẹ̀wọ̀. Tọ́ba dẹ̀ jẹ́ pé ẹ̀yin fẹ́ wá gbogbo àwọn ìṣọ̀tá ajúwe yìí lọ, ẹ̀ gẹ́ẹ̀tì ibẹ̀. Ẹ lè pe Lumatech náà, ẹ lè pè mí. Ẹ lè pè mí kí n júwe ibẹ̀ fún yín dáadáa. 07068742274 lé Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹ̀ ọmọ àti bá. Lumatech tún ní. Real estate company àìṣẹ̀ dá sílẹ̀ ni tó bá yá a mọ̀ júwe Facebook page ẹ̀ fún yín. Tá a máa báwọn èèyàn handle afẹ́ kọ́lé afẹ́ ralẹ̀ káàkiri gbogbo àbí àwọn development bá ti ń ṣẹlẹ̀ nínú Ọ̀yọ́. Kí n tó gbàgbé a ti dá Ajísebí Ọ̀yọ́ TV náà sílẹ̀ ní YouTube. Ẹ search fún Ajísebí Ọ̀yọ́ TV and Radio. Ó máa gbé wá. Níbi bẹ̀. Ajísebí Ọ̀yọ́ TV and Radio ẹ máa ti rí ń bẹ̀. Ibẹ̀ la máa post àwọn fídíò clip wa sí àwọn interview tá a máa ṣe. Ẹ sì máa gbàgbé kí mo ní a nídìí ìrànlọ́wọ́ yín. Ǹjẹ́ bá fẹ́ fi ràn wá lọ́wọ́? 07068742274 lẹ lè pè mí sí. 07068742274. Torí a máa ṣe. Clip tí a máa fi mention gbogbo àwọn tí wọ́n donate fún wa tá máa fi picture wọn sí ẹni tó bá wù láti fi picture rẹ̀ sí a máa collate gbogbo ẹ̀jọ́ a máa fi sínú fídíò a máa fi sí orí YouTube channel wa tí gbogbo àwọn yẹn wa máa rí ojú àwọn olóore tí wọ́n ń gbé ògbó Ọ̀yọ́ lárugẹ. So bó ṣe jẹ́ nìyẹn lónìí. Ó di tó 1 hour tá a ti ń sọ bá a bọ̀.
1: Ṣáwọn yẹn adáró lẹ́yìn ẹ nígbà tó bá kúrò.
0: ẹ má gbàgbé àrọ bá gbogbo aládìtàn ìtàn wo lẹyìn fẹ káwọn máa sọ lẹyìn yín báwo lẹyìn ṣe fẹ kí gbẹyìn yín ó rí kí lẹyìn ṣe láti fi ìtàn rélẹ fún ara yín fún àwọn ọmọ yín fún àwọn ará ilé yín àṣegbé kan ò sí o àṣepamọ ló wà o ẹnìkan ò sì ní gbin àlùbọ́sà kú wẹ̀ fọ́ láyéláyé ohun tá a bá gbìn ìní owó o àṣesílẹ̀ làbọ̀ wá bá o ọ̀rọ̀ àsọtì ní jẹ́ kinní àná o tí bá a sì ò bá ṣe kò sí tí bá a lọ́ ọ̀la o bẹ́ẹ̀ bá wù wá rélẹ̀ wọn ní sọ̀rọ̀ rí lẹ́yìn yín o gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ti sọ ní jòhónì pẹ̀lú burú jí ẹ̀sọ́ kàsámù tí bàbá ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tó ní ẹ ṣe dáadáa kán lè bá ṣe dáa sọ dáadáa lẹ́yìn yín ni èmi ò pé búrùjí kàsámù hùwà bú o mọkàn ń fi ṣàpẹrẹ ni o níta ẹ bá ṣe làwọn èèyàn sọ lẹ́yìn yín o wọn ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú o pé dáadáa wọn máa ń sọ lẹ́yìn o bẹ́ẹ̀ bá hùwà rí wọn ní sọ dáadáa lẹ́yìn yín o kí lẹ̀ yín ṣe o kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kí lẹ̀ tún máa ṣe níta ẹ bá ṣe ni wọn fi ròyìn lẹ́yìn yín àṣesílẹ̀ làbọ̀ wá bá ọ̀rọ̀ àsọtì ní jẹ́ kinní àná ní jọmọ mi gbẹ́nà ibà àṣẹ ò bá ṣe kò sí ti bá a láòlá o bẹ́ẹ̀ bá wù wá rí lẹ̀ wọn ní sọ̀rọ̀ rí lẹ́yìn yín o adéyinka ọlásùnkàn mi pàpín balẹ̀ fìlà yín náà rí o ìlàsà àròkọ yín rèé tí ń so lórí ọbẹ̀ nínú àwọn tán ganra ẹyin o ẹjẹ́ àṣẹ dáadáa kán lè bá àrítàn rí pa lẹ́yìn wa ni.
1: Àtàkùrù ẹni ẹ̀kọ́ tí ń jẹ́ sí.
0: 07-06-8-8-7-4-2-74. Ilé ilé pè mí sí.
1: Mo ti máa ń gbàjọ́ ọmọ
0: yájẹ́. Ẹja wa máa fèyí ṣe lọ ànílọ̀ lọ ẹja tó lọ tí ò Tinubu ànílọ̀ tí kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò. A máa wá àwa láàmọ́ wá ẹ̀yìn láàmọ́ bá wọn à nífẹ̀ẹ́ lòmíì sí èmi wọn à nífẹ̀ẹ́ lòmíì sí àwa wọn à nífẹ̀ẹ́ lòmíì sí ẹ̀yìn. Bàbá ṣe ń wá a máa bá ẹ̀yìn náà ni.
1: Látọ́ bá lù ṣe ìtọ́ ni ó máa ń sílẹ̀kùn bẹ́sù ni ó máa ń sílẹ̀kùn bẹ́sù ni.
0: A ní sunkún ara wa a ní gbọ́lá burú sí ara wa.
1: Tí Mùsùlùmí méjì
0: báyìí. Lọ́lá aláhàlà wà lápúwá ká ìlà abilà àlè ìdàzí. Ọ̀fẹ́ ní ń bẹ sú o, àtẹ́lẹsì á sì bẹ̀nà. Ẹni bá ní àmọ́ bọ̀ nìkan la ní dé bá ń lè.
1: Báwo bá bá rẹ̀ dá ẹ ṣe? Wọ́n ṣe ní bẹ̀ ṣùgbọ́n má ṣe bá Mùsùlùmí yóò dé.
0: Ó dàbọ̀ ó dìgbà kan náà.

0: Al-Qur'an ni e ma ba won alul kitab awon ta fun ni iwe abi awon ti won lo iwe ara alul kitab ko sha alul kitab ni na inu tira ti mo gbe lowo yi nkan kan wa ti won so nbe tin tun pointi oro kan wa ti mo fe point nbi ni npa ti won soro alul kitab alul kitab olorun ba ni wala tujadi lu alal kitabi e ma ba awon ti won fun ni iwe ni e ma ba won ma hagiwo oro esin e ma ba won ma fa oro esin e ma ba won ma se fanfa lori oro esin
1: illa billati ya asanu
0: te ba wa se ko je billazi ya asan ko je ni ona ti o se kini o to re wa julo awon oro te ma fi ba won so ko je oro to re wa ko ma je ona ebu ko ma je ona ti o ma ko iyepere te ma wa jo bu anabi ara yin ko ma je be illa lazina sallamu minhum aya fi awon ti o je wi pe ninu won awon ti nu won ti won tun won ti nu won ti sonu jina jina te ba tu wa pade iru awon won ni na inti ke wi ni pe amana bilasi unsila ilaina e so fun won pe awa gbagbo bilasi unsila ilaina awa ni gbagbo ninu iwe ti won fun awa tan fun anabi wa tin sha alqur'ani wa unzila ilaykum bi an lonu iwe ti won so kale feyin na awa se kini o awa na atun ni gbagbo si nitori pe wa ilahu na wa ilahu kun wa it our lord your lord is the same one god olohun wa olohun tin na eyo kan soso ni awa si submit ara wa folohun na egbon ti qur'an ni wi olohun o pe meji olohun wa na lohun yin ehn o wa ni ninu aya yi ti won ka tan yi o je amo yi pe ni a gbodo ma soro ti o da nipa esin kristiani a gbodo ma foro odi ba won soro ta ba fe ba won se debate abi comparison o bo lo je lona to rewa ti o ni mu alebu dani fun ti won gbe dani inu aya mi oni udu ila sabili rabbika bil ikmati wal mawizati al asanati wajadili hum billati ya asan oni e pepe soju ona olohun ba bil ikma pelu al qur'ani ni nje ikma kin se pepe logbon ori ogbon ori elomi idoti wal mawizati al asana ka esi ma lo wa si to ba rewa ninu hadith anabi wajadili hum billati ya asan te ba fe engage won ni dialogue ninu oro ni debate e je ko je ona ti o rewa ti o ni ma mu pe e n bu enu ate lu nti won gbe dani ko bo lo mu dani be ini so alul kitab awon alul kitabi awon na ni awon kristiani ta n ri le ni atawon ju anabi so hadith kan sallallahu alaihi wasallam woni gbati woni kana abu hurira lo gba wa woni kana alul kitab yakrauna tawrata bil abraniya oni awon alul kitab won ma ka tawra bil abraniya pelu ede beru nitori pe atawra te ri ni originally hebrew lo wa ki se english ki si se latin won pada translate e si latin ni ta ba ti wan ka ni ede eberu ni yufasiruna bil arabia won ma wa tumo re fun awon ara makkah fun awon ara medina won ma tumo re pelu ede larubawa awon ka pelu ede eberu won tumo re lede larubawa le alil islam fun awon muslimi anabi wa so fun awon muslimi to je jama re pe la tusaddiqu alal kitab wa la tukadhibuhum wa qulu amanna billahi wa kayani pe wa qulu amanna bil ladzi unzila ilayna wa unzila ilaykum oni e ma so pe ododo ni ti won wi yen o gbogbo ti won ba nka fun yin ninu iwe ti won gbe dani ni tan ba to ba ti je pe won tumo re fun yin ni e ma pe lododo wala tukadhibu e ma so pe ro ni won pa e wo eko e ma so pe ododo ni won wi e ma si so pe iro ni won wi nti ke sa ma so ni pe amanna bil ladhi unsila ilayna wa unzila ilaykum awa ni gbagbo ninu eyi ti won so kale fun wa tin sha alquran a si tin ni gbagbo ninu eyi ti won so kale fun yin buyun le wa ntu ni o boya nkan le ntu ni o awo o se kini awo o fe mo sugbon ti won so kale fun yin ta fi n pe yin ni alul kitab ani gbagbo nu e ani gbagbo si buyun ko le wa ntu mo o buyun ko le translate o wallahu alam o ku yin o ko lohun egbon ta nabi fi ko wa nbe sallallahu alaihi wasallam ki se pa lo ma wa ba won ja tabi a ma wa bu enu atelu esin won a ma wa se a ma tesin won loju a ma se won yaka yaka esin won o ni a se baun te ba fe engage won lona to se kini lona to rewa ni jo ti awa muslimi njo ta ti di nkan njo ta si wa lole se bi ijoba kristeni lo tewo gba musulumi nile to je ile awon kristeni to ba be je oba kristeni ta npe ni ilu ta npe ni abashani abisinia ni jona abisinia nbe londa roman empire ilu na o ti dilu awon kristeni ni govern re lekini lekeji won gba musulumi lalejo ni ijira alakoko ti won kokoko ma se leyin ti aya to wa ni suratu zumar aya ke wa ninu suratu zumar to ni lilladina asanu fi hadhihi dunya asanatun wa ardu la yuwasihatun inma yuwafa sabiruna ajrahum bighairi isabin oni awon ti won ba se daada ni aye yi olorun ba ni won gbe san lorun o wa ni aridullahi wasia iyan kankan won ni excuse lati so pe won fi ni rankan won won fi sin lohun ile olohun fe o bibi kan bi won ba gba ye lalejo nbe lo bo mi leyin taaya iso kale ni anabi muhammad sallallahu alaihi wasallam nitori ipo ti mo pe oba to je oba sin abasha asima to n pe ni anajashi title re ohun ni malikul abasha malikun adil oba ti o ye pe ki yi sabo si fe ni keni ni la yuzlamu indahu ahad gbogbo eni o ba dodo re justice lo nto won ma ri gba christian si lo ba na ta amaru lil muslimina an yu'ajiru ila al abasha firaran bi dini min al fitan anabi wa yan da fun awon muslimi nipe to tinira iba ti poju maka e ma lo si abisinia lodo oba to je oba pe ilu oba christian yi e ma lo be e ma lo be nigba to wa di osu rajab lodun karun ta nabi bere ija nabi maka awon kan ni awon musulumi won gbera won lo si ilu na won je okunrin 12 obirin 4 gugu e je 16 lara awon usman ibn affan nbe atohun ati iyawo re ije omo anabi wa muhammad sallallahu alaihi wasallam pe ni ruka ruka na wa lara awon to tele won ti won fi lo si ilu awon kristiani omo anabi lo si ilu kristiani won si tewo gba won lalejo nbe won se won daada won fi aje won won fara ni won ki lo wa de ta wa muslimi o ma wa ri kristiani le ni gege bi wi pe ata omi atina ngba ti won de be won gba won lalejo ni jo na ohun ka aye awon ti won lonu ngba to tun wa pada wa ya awon mi tun pada gbera awon mi yen won je 80 okunrin 80 men ni won gbera njo na to ba je pe aka amaru bun yasir ma yo ma je 80 tori pe won doubt pe amaru lu abi o lo ta ba ka mo okun yo je 79 awon obirin ti won lo njo na je samani ashara 18 awon kan ni 19 ni awon obirin ti won lo ni jira elekeji ti won tu lo lu ni ngba awon ri pe awon ta kokko lo won de ni faya bale e wa dura awon to pada gbera lelekeji bi 98 si 99 la won to pada lo lelekeji yi ni jira elekeji yi si ilu oba kristiani yi ngba to wa di pe awon keferi maka won wa gbo wi pe ah awon muslimi ti npade ifaya bale o ni abisinia o oba yen ti ntewo gba won lalejo kina wa se won wa yan ambassador won meji ikan je amuru oma asi ikeji nje abdullah ibn hubay bin abi rabiha won ani nto sele ni pe eko gift to po dani lati le fi fa oju oba yen mara e wa so fun wi pe to gbogbo awon muslimi ti won wo lu re yen o ko li won pada si maka ka won keyin mejeji te wa yi ke je ni ti o lead won pada si lu meka kan wa andova won fun awon ijoba keferi meka ngba ta won tin wa de awon ambassador yin ti won de ni won ni won wa wole won lo ba oba najashi oba abisinia to joba kristeni won lo rojo won ti rojo beri beri awon delegate muslimi ti wa gbo bi pe to awon people yi ti wa n palace won tin rojo o jafaru omo abi talib to je inu awon omo egban nabi aburo sayyidin ali lohun na ba gbera na awon muslimi ti nbe nbe njo na lo ba gbera latenu ona lo ti paro pe yes tazinu aleika hisbullah awon ijo olohun na fe wole o oba yen wa gbo ariwo re oni muru aza so ya faliaud kalama eso fe ni to soro yen pe ko tun to wi yen wi won wa wi fun o ba to tun wi pe awa ijo olohun na fe wole awa na ni ta fe so oba yen wa dahun oni li yadikulu eni won wole bi idnillahi wa dhimmatihi pelu yen da olohun kan wole fada alu awon muslimi wa wole awon delegate muslimi awon muslimi na yan delegate wa si palace won wole ngba won wa wole lam yasjudu lahu gbogbo eni to ba wole si afihan bayi ni o do bale ka bi esi o mo yi ka otun mo yi ka osi ka de o pe lori ki bata o pe lese kesin oba o je ko pe kirukere o pe lowo ngba ta won wole won do bale won se ka de o pe lori in ti won wi na ni pe salamu alaikum alafia fun yin oba yi wan bi won ma mana akuma tasjudu lahu man tasjudu li ki lo mu yin teyin o do bale ngba te debi on adam inama nasjudu lillahi alladhi khalaqaka wa mulikaka tawa o ba fori kan le fun kankan yo je folohun oba to da iwo fun ara re to si da o la re inama kanat tilka taiya lana wa nanu na'budu al-awthan ni awana ma fori kan le fun oba loba loba tele tele ama nigbati anabi ti won tori re n ba wa aso tai to de saarin wa amara nabi taiya allati radiya allah win to wi fun wa na ni pe ki ki tolohun ba yonu si ni kan ni ka ma lo which is assalam alaikum una la si ti wi hun tori pe iyata iyatu alil janna ina la kada do lati ma fi kira wa ta ba se kini o ta ba dali janna oba yen wa tun joko joko ele igba kin tun o si mo pe ntin won wi hun ododo ni tori pe bi tin be ninu ataura ati injila nu pe wo gbo lo fori kan le fun enikeni faqala ayyukum al-atif yastazin o ani taleni na ninu yin tin pariwo lenu ona pe awon ijo mo olohun fe wole jafaru o wa da oni hana o le mi ni mo soro nu fatakallam o ni iwo na ni ko se agbenu so fun gbogbo awon eyan yin qala jafaru wa ni innaka malikun la yaslu indaka kasratul kalami wala zulm wa ana uhibbu an ajiba an ashabi o ni mo iwo oba wo oba yi iyan o gboro ma rojojun waju re enikeni o si gbolo fabosi soro ni waju re gbogbo eyin o ba sorun waju re ododo lo gbolo so o ani to mo gbèrò láti máa fèsì fún gbogbo àwọn mùsùlùmí èmi ní fèsì lórí ọ̀rọ̀ wọn. Ó ní àwọn méjì tí wọ́n wá láti Mecca tán jẹ́ kẹfìrí Mecca yìí. Mo fẹ́ kẹ́nìkan nínú wọn náà máa fèsì on behalf of gbogbo wọn. Rọ̀bà ni Fakọ́lá Amúrù lè Jáfàr. Amúrù tó jẹ́ ìkan náà àmbásádọ̀ kẹfìrí Mecca ó wá sọ fún Jáfàr pé takalam sọ̀rọ̀ ẹnu ẹ. Jáfàr wá ń sọ fún ọba Najashi onísàlìwù àbídún nánú àmàràr. Kábíyèsí ọlọ́njárí yín pẹ́ o. Ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí tán wá láti Mecca yìí pé ṣé ẹrú la jẹ́ àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú Mecca tá a ti wá ẹni kí wọ́n máa kó wa lọ. Kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tá a yẹ pé kò sí ẹrú nínú wa ẹbí wọn léèrè. Àní Amúrù ọmọ Amúrù wa dáhùn ó ní àárárun kiram olómìnira ni yín kódà ẹni àpọ́nlé ni yín ẹ kì í ṣerú only point number one ṣe é gbọ́ o. Àárọ̀kìnà dáàmọ̀n bìgẹ́rẹ̀ akin fàyòkìtà sùmínà Mecca tá a ti wá ìjà apààyàn lọ́hùn ká tó kúrò tó fi wá jẹ́ wípé àtọ́sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kí wọ́n lọ pa wá. Ó tún dáhùn ó ní onílà kọ́tọ̀rọ̀ ẹ pààyàn kábíyèsí ṣe ń gbọ́ di méjì. Fàálì àkàdínà àmúhàlà nẹ́ẹ̀sì bìgẹ́rẹ̀ akin fàálì ìnà kọ́dọ̀ wà ǹjẹ́ àlù jìbìtì tá a ṣe gbájú ẹ̀ Mecca ká tó kúrò ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣògbówó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pẹ̀tò àdóńgbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí Mecca. Ó tún dáhùn ní fàálì àkẹ́rọ̀t ẹ̀ gbowó olówó lọ bá lanu kalẹ̀ pé so fama tẹtlubú na mínimù ẹni wọn kì í ṣerú ẹni wọn pààyàn ẹni wọn jẹgbèsè kí lẹ wá ń fẹ lọdọ wọn. Kọlẹ ni dẹlígẹ́tì àwọn kẹfìrí Mecca wá dáhùn ní kú nẹ́nẹ́nu àwọn alẹ́ amúre wá ìdìn aládìní àbá iná àtàwá àtàwọn gbogbo wa jọ ń sẹ̀sìn kan náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀sìn àwọn bàbá wa nta bá lọ́wọ́ àwọn bàbá wa ni gbogbo wa jọ ń ṣe. Fàtàrà kù dáàlíkà wà tábàwù géèrà wù lẹ́ẹ̀kan náà náà bá fi ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ náà wá lọ ń ṣe ẹ̀sìn míì. Ọba yìí wá ní máa dá lẹ́dí kúntùm àlẹ́ yìí wọ́n mọ lẹ́dí tàbá àtúmú òun ni ọba yìí wá kọjú sí àwọn mùsùlùmí. Kí ni tí ẹ̀yin tún ń tẹ̀lé nísìn àti pé ẹ̀sìn wọn lẹ̀ ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Jáfàr bá dáhùn. O ní àmọ́ lẹ́dí kùnà àlẹ́ yìí fọ̀tàràkìnà wàwà dínú ṣèitọ́n. Èyí tá à ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátánì a sì ti filẹ̀. Kùnà nàkfùrù bìláwà náà àbúrò lè jára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àásìn lọ́hùn òkúta là ń sìn. Wà á mọ̀ lẹ́dí ta àwọn nà ilé ìfàdínú láyà islam. Àmọ́ nílì a rí wípé kò dáa ká máa ṣe léyún ni àwa padà síbi ẹ̀sìn ọlọ́run àjùwọ́jù sẹ́lẹ̀ fọlọ́run. Já ànábì ìmínà láyé rọ̀súlù wa kìtàb lẹ́ni òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa. Mislu kìtàb ibn Maryam irú ìwé tó mú wa irú ìwé tọ́ lòun irú ìwé tí ọmọ Màríà mú wa fẹ̀yìn náà ìwé tó sì ń mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ Màríà. Fakọ́lá takalam tàbí amúrin adim fàálà rislik ọba yìí ni ibi ó bọ́rọ̀ déhùn. O ti sọ̀rọ̀ ńlá o tó o bá mọ̀ pé o sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ o. Òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́tọ́ mọ́ Màríà dúró bó ti dúró òun ò lọ. Ọba yìí wá ránṣẹ́ bidọ́rì bìnàkùs pé kí wọ́n lọ lu aago òlu. Aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì oníkan lọ lù. Bọ́n tọ́ bá ti lu aago yẹn gbogbo ìlú máa darí wá sí palace. Fàtàmà ilé yìí kú lukì sí ìsìnwárọ̀ gbogbo àwọn bíṣọ́ọ̀bù gbogbo àwọn pétráàkì àwọn nǹkan gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí. Fàkọ́ọ̀lẹ́lá ọba yìí wọ́n bí wọ́n léèrè ṣídìkùmùlá ọ̀lẹ́dẹ̀ ànzàlálì ìjìlá àlà ìsà mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospel kalẹ̀ fún Jésù mo fowókọ ọba náà bẹ̀yìn. Àlùtẹ̀jìdú nàbẹ́yìn ìsà wà bẹ́yìn àlùkìyàmẹ́ nàbẹ́yìn Ǹjẹ́ ànábì kan, ǹjẹ́ òjíṣẹ́ kan máa wá sáyé lẹ́yìn tí Jésù ti lọ? Ṣáájú kí ayé tó parẹ́, ǹjẹ́ ẹ rí àkọọ́lẹ̀ pé òjíṣẹ́ kan ó tún wá? Kọlù aláhùnmọ̀ náà. Gbogbo àwọn bíṣọ́ọ̀bù yìí, àwọn nǹkan kan náà bá dá wọn ní àwọn fọlọ́wọn ọba búra lódodo ni. Òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn Jésù, kálíkì yámọ̀ tó tó. Kọlà bá ṣára náà bí ìsà, wọ́n ní bẹ́ẹ̀ ni. Kódà Jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá. Ó sì sọ fún wa pé mẹ́ni àmọ̀nà bí fàkọ̀dé àmọ̀nà bí. Ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́, ó ti gba èmi náà gbọ́. Wọ́n mọ̀ ń káfara bí fàkọ̀dé káfara bí. Ẹni tí ò bá sì gba òjíṣẹ́ náà gbọ́, kò gba èmi Jésù náà gbọ́ nù. Ní ti Jésù wí fáwọn ọ̀nà ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Fakọ́lá na Jáàsì lè Jáfar, ó wá padà kọjú sí Jáfar, ọmọ ẹ̀gbọ́n ànábì, ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì Muhammad. Ó ní máadà yakúrò lákùn máadà rọ́jùl. Ẹni tó pè lójíṣẹ́ ẹyin tó dé wá bá yín o, kí ni ti ń sọ fún yín? Wà máa ya amúrukùn bí yìí, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe? Wà máa yẹ̀ ní akùn áníwù, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe mọ́? Mo fẹ́ gbọ́. Fakọ́lá ni Jáfàrù bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Yé kíra o àléyìn náà kìtàbà láàyè wàyà àmúrú náà bí màrúf wàyà náà àná àdìlmú kàd. Ó ní o ìtọ́kùnrin yìí ń wí fún wa, ó náà ní pé ó ń ka ọ̀rọ̀ ọlọ́run fún wa. Tá a gbọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú wa ní Mẹ́kà, ó ń kà á fún wa. Ìsì ń sọ fún wa pé ká máa ṣiṣẹ́ eré. Ìsì ń sọ fún wa pé ká jáwọ́ níbi ìwà abú. Wàyà àmúrú náà bí Usni lè jìwá yìí. Ó ní ká máa fi ìwà dáadáa bá àwọn níbọ̀ wa, àwọn ará àdúgbò wa lò. Wàsílátọ̀ wa Wàsílátọ̀ Rahim, ó sì ń sọ fún wa wípé ká máa kó ẹbí pọ̀, ká má jẹ́ kí okun ẹbí ó já nínú tó ń pa wá láṣẹ rẹ̀ rí. Wàbírè Yetim, ó sì ń sọ fún wa pé ká máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn. Ọmọ tí ò níyà tí ò ní bàbá, àbí tó níyà tí ò ní bàbá, àbí tó ní bàbá tí ò níyà, ó ní a máa tọ́jú wọn, ká má jẹ́ kí ìyàwó jẹ wọn, ká má sì jókòó lé ẹ̀tọ́ ọmọ òrukàn. Àwọn ọ̀rọ̀ tí ń sọ fún wa rèé o. Tá a gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dé. Wàyà àmúrú náà bí anta abúdà láà àná abúdà láà. Ó sì sọ pé ká má sin èrè mọ́, ká má sin òòṣà mọ́, ká má sin òkúta mọ́, pọ́lọ̀ nìkan ni ká máa sìn. Wá àdáwó láṣẹ rí kàlà o, ká má fi orogún kankan kun. Fakọ́lá ìkìrà mímọ yẹ́kìrà ọlákùn, mímọ yẹ́kìrà wàlẹ́kùn. Ọba yẹn wá ní o tó. Ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ sọ pé ń kà fún yín o, èmi náà fẹ́ gbọ́, kà á kí n gbọ́. Fakọ́rọ̀ a súra tayilẹ̀ ànkàbúùtì wa rom. Níjà fọ́rù bá ka súra méjì kan nínú Alukur'ani. Nínú àwọn súra tán ti kà tó ti sọ̀kalẹ̀ ńjọ́ náà. Ó ka súra tó lẹ̀ ànkàbúùtì. Ó sì ka súra tá à ń ṣe tẹ̀fùsírù rẹ̀ lọ́wọ́ yìí. Súra tó rom. Ó kà á. Nítorí pé súra méjèèjì yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kíni o, àwọn kìrìsìtẹ́nì. Súra yẹn ní ìbáṣepọ̀ pẹ̀lẹ́sìn kìrìsìtẹ́nìtì. Àwọn tí ó sì ń bá sọ̀rọ̀ yìí, àwọn aráàlú tó ń bá sọ̀rọ̀ àwọn òwò ni àwọn kìrìsìtẹ́nì ni wọ́n. Súra tó rom ó wà lára súra tó kànjọ́ náà. Nígbà tó wá kà fàfá àdọ̀tí àìná ànàjáàṣì. Bó ti ń ka súra yìí lọ, ló ń kà á lọ báyìí. Ọba yìí tó jẹ́ ọba kìrìsìtẹ́nì ó sì bú sẹ́kún. Omi sì bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀. Fakọ́lá Sidina min Azal Adis Tọ́yìb. Ó ní túbọ̀ ká nítorí pé bí ń ti ń kàún náà ni wọ́n ń túmọ̀ rẹ̀ fún ọba yìí. Ó wá ní ọ̀rọ̀ tó ń kà yìí máa dùn púpọ̀. Túbọ̀ kà míì fún wa ká gbọ́ sósìkù. Fakọ́rọ̀ Aleyim Súrat Al-Kaf. Jáfàrù bá tún bọ́ sínú Súrat Al-Kaf ló bá tún kà á. Nítorí pé Súrat Al-Kaf náà ó sọ ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì kan tí àwọn aráàlú kan tó pasikúùtì wọn. Àwọn tá à ń pè ní Abule Kaf ẹlòmíì ò mọ̀ pé kìrìsìtẹ́nì ni wọ́n. Gbogbo jọ jímọ̀ rẹ lómi nǹka Súrat Al-Kaf ni ó gbé Kùránì síwájú. Alhamdulillahi alladhi anzala ala abdihi al-kitaba wa lam yaj'al lahu iwaja. Súrat Al-Kaf tó ń kà àwọn Abule Kaf kìrìsìtẹ́nì ni wọ́n. Ọba àlú kan tó jẹ́ ọba Bòrìṣà ló fẹ́ fi tipátipá mú wọn kó nú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ó fẹ́ mú wọn wọnú Bòrìṣà. Wọ́n wá sá kúrò lù ú ní kéèsì yẹn fi ṣẹlẹ̀. Ó wá kasúrà yìí náà nígbà tó kasúrà yìí ni arada amuru an yugdiba an-najashi ni eni to je ambassador awon keferi meka o wa fe soro to bi je wi pe oba yen ma binu si awon musulumi wa ni inaw yastumuna isa wa ummu madam lohun o awon to won yi won bu Jesus Christ won bu Mary to je ya re inu we won ti won ka o wa be o ibi ti won ti bu Jesus ibi ti won ti bu Maria o wa ninu we won fakola oba yen ba tun joko joko eh ebo fa ma takuluna fi Isa kini ti iwe yin so nipa Jesu ati mama re fakoro alehim suratu maryam surata maryam ni jafaru ba be lo ba bo sinu suratu maryam chapter ta pe akole re ni suratu maryam lo ba bere sin ni ka falama ata ala dhikri isa wa ummi rafa'a najashi bakshatan min siwaki qadra ma yukadhi ala ayn fakola wallahi ma sa'ada almasih ala ma takuluna nakira nigbati o wa ti o di wi pe won ka sura na ti won bere sin ka oro Jesu ati oro Maria ninu sura yi oba yen wa na igi pako kan o na soke o wa ni oni mo fo Olorun oba bura oni gbogbo nti Jesu so fun wa ko yato sin ti won ka yi ewu awon ewu ilu yi ewu bi ilu yi ti ri ewu bi won ewu ha ti won ko sa awon musulumi mo fi so pe awa christ awon christiani awa musulumi a nidi lati ma bara wa ja ni joto ba yi ku anabi wa madina njo na anabi wa gbo sallallahu alaihi wasallam pe oba yen ti ku anabi kiun si lara lati madina oni kikaluku lo salu ala pe oba Najashi ti ku eja kiun ti wa na nbi ka kiun si lara awon kan wa ni oba yen pada di musulumi akole wo lo wa ta lo we si islam injo lo pe kelima ta ma wa

tawa ma yawo na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma janjo sugbon owo ti a mo o owo mi re funfun lene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ sí mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ jingun nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tó ń hósù jáde nítorí pàfẹ́ wọ́wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ́wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí ẹni yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́wọ́. Ìgbàwé sọ̀lẹ́ o. Ẹ mo ti jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára. Àyè sọ̀lẹ́ o. Àyè sọ̀lẹ́ o. Tẹ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe ní tọrọ owó tẹ́ ẹ̀ máa bùn lo tẹ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi. Ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù ń dà bá fi pamọ́ ní níyì. Gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà dágbèsè ayé wọn káwọn náà ká máa bójú rere àánú ọlọ́run.

0: Ora ka mo pe yi se lo ni owo ago meji la bere bi te tun mo gba awon repeated programs wa da ka mo binu gbogbo e ti ti jora won ni oya ma wa 24/7 o je tun ti be de san sabai injo ma raaye mo hun wa online gba tolorun ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni lojojumo e ni sala igbohun wa mẹ́jẹ̀ tó máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí mísíkì náà ẹ̀ ní sáláì máa gbọ́ program kan ìkejì ní àyà ìbá à ń wá owó generator a nídìí kọ̀mpútà àti ní tébù àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún àní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àná owó tán tún fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tá a fi ń ṣe sí àfi ká tún ṣe sí àti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀ kán lè bá a mọ dára mọ̀ pé oníròyìn níwá ọ̀tá bá lọ kọ́fà event níta ká mọ̀ bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù ni ṣùgbọ́n tá a bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ̀ halẹ̀ mọ́ wa mọ́ nígboro tá a bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn léléyìí oní rédíò lélẹ̀ tá a bá rí first tá a rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò níta yìí náà bá ní tẹ̀ẹ́ fẹ́ràn alọ́ ẹ̀dákun ọlọ́ọ̀bẹ yìí náà gbé bùkátà gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà ẹ ṣe wà dúpẹ́ o a mọ̀ lóore gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́run mọ̀ ràn náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alaihi wasallam lọ́la a rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàláwàlá kò wá táyé lábẹ́ láàrin rasi.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ làárí ọyọ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: tó o tẹ ẹ bá ní kọ̀m̀pútà tẹ̀yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi o ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn o. Iṣẹ́ egoli ni mo kọ́kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì a mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́. Torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tabadin sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa ẹni fẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ sọ ni èdè la mọ̀ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan sírẹ̀sì o ẹ̀yìn ti mọ̀ ní.

Ajisebi Oyo Radio TV. Awa ni ori Twitter at Ajisebi Oyo Radio. Awa ni ori Instagram at Ajisebi Oyo Radio TV. Ni ori YouTube buwa Ajisebi Oyo TV ni ni YouTube buwa. Ni ori WhatsApp buwa 070 te ba fe pe mi e fe bi account number e fe sanu mi e fe lu nlogbe enu abi e fe gbe se photo ka ka mi si photo fun birthday fun mi ka fo rin kan si abi ka se jingu ni abi ka ko rin fun birthday nkan kan a ma won ti won le se gbogbo e la le se e gbe se fun wa e ma be bi pa wa e da kun e ma je e gbe se fun wa gbogbo e na la se Tora wa na a ma nsoro wi pe awon pastor awon afa ka ma joko ti soro soro nikan ka won na ki won to ma be bo se ko na ba le dani bo ti an bi le rent won ma se ki a te kan ni ka na ka ma fi kun awon ta ma wa nsoro itenu wa gbaru oro yi a gboro joko ti so soro soro lasan o je pe ise soro soro gan na ise ni loto ṣùgbọ́n nígbà tí ò ti yìí tọ́lọ́hún tí ìjẹ́ ká búrú rẹ́kẹ́jù báyìí lọ àgbọ̀rọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ lumatech tí mo ní lumatech international àti lumatech ni àwọn àndù yẹn ní gbogbo social media platform a ní à ń build android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀ mo build android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ radio ni ẹ̀ tí mo pè ní all nigerian radio application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè nigeria sí nínú mo á òwe kò sí kàkà tó wá látọ̀yọ́ ni tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́ àníkàpá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́

0: nílé ẹ̀wà ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyún lókè òrò tí lọ́ọ̀yà aláàfin wa ń bí bàbá dáadáa àwọn èdèmú àwọn èrè èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ sí ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹ̀dẹ̀ ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí. Káfẹ́ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹẹ bá fẹẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì ò pé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jọ́ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú oru wọn mọ́ oríire tí ìpè tó ni tí yè bá sì tí ì jẹ ni ìyá ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni ìyẹ tí ìjẹ́ dáadáa tó ni. ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn gbẹ̀yìn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákà ètò láti le rúlùú Nàìjíríà láti le ṣe nǹkan fún ìlú èmi ò ní dìbò fún o ẹ gbé ọmọ ìyá wèrè ń dówèrè kúrò lọ́dọ̀ mi ní ìwé. Gbogbo àwọn tá a fi ṣe òódó ọ̀rọ̀ wa láyé tí wàá hàn yín wàhálà ẹ̀ tí ọba tí tó wákàtí mẹ́ta ó sì ti máa fẹ́ tó. Ọlọ́run má jẹ́ kí n tòsí má jẹ́ kó sì ọ́ta mí ò sì ọ̀dá o ò sì ọ̀dá o ò sì ọ̀dá o káàkùn má jẹ́ kó sì ọ́ta mí pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó máa ń gbọ́ mi káàkiri àgbà ńlá yìí ò sì onítàyín kò ní tààràn yín o kò ní tààmí kò ní tààràn mi mí ní mòsì ẹyin ní mọ̀nira ẹyin ò ní mòsì ẹ ní mọ̀nira ẹyin bọ́gẹ̀dẹ̀ bá dẹ̀ ni o ẹyin kí ni ẹran kí ni ajíjẹ ajíjẹ ẹran ọ̀gẹ̀dẹ̀ ẹyin kájẹ́ ọmọ ọba wa gbélé ẹyin ẹran kí ni àtúnjẹ wọ́n tún jẹ ẹran òkété o kíkú ọmọ rẹ wa kété àrùn kọmọ rẹ wa kété àrùn òfò kọmọ gbẹnu gbẹwò wa ire gbogbo kọmọ sọlẹ sọdẹ wa ọyá ẹfọ orin ìparí ọdún evangelis ta kọkọ lò lẹẹkan sí báyìí ká máa fèyún sí lọ wẹrẹ wẹrẹ. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.

0: Ọlá.
1: Alọ́rẹ́ ní tẹ́ ẹjọ́ ń ṣe wọlé wọ̀de, yóò sì wí ìwọ̀ wéré á lòun ò gbọ́dọ̀ gbé ni o. Tí ò bá ń ṣe pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni, wọ́n ti rìnà sọ nǹkan má dẹ̀bi olókùú o.
0: Ọlá sins and griefs to bear.
1: Yóò ní tí ò bá ṣe pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni, a ní wọ́n rìnà sọ nǹkan má dẹ̀bi
0: olókùú.
1: Láìní tẹ́ ẹjọ́ ń ṣe wọlé wọ̀de.
0: Oh, what needless pain we bear. Oh, because we do not care.
1: Ikú náà ni mo ń sọ lé ọ̀la dahoro.

yìí. Ìwé Deuteronomy 8:30 láti ẹsẹ̀ kíní lọ sí ìsàlẹ̀. Ìbùkún fún ìgbọràn. Àwọn tí a bá ń gbọràn ìbùkún tó wà fún wọn, ẹ̀yà máa wà gbọ́. Ẹ̀yà máa wà gbọ́. Ọ̀pọ̀.

Wọ́n bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní ẹnu mọ́ kà láti orí ẹsẹ̀ kíní. Ìwé Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ láti ẹsẹ̀ kíní. Níbi ìwọ́n bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní kíkún. Kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí. Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ lékè ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ẹgbọ́ promise. Ẹgbọ́ ìlérí Olúwa. Ẹgbọ́ mọ́ jẹ́ ọmọ Olúwa. Yasalamu.

0: bọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wà sórí rẹ, yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin.
1: Bismillahir Rahmanir Rahim.
0: You are blessed.

0: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
1: bismillahir rahmanir rahim alladhina qala lahumun nas
0: bí ìwọ bá gbọ́ ọ̀rọ̀ sí olúwa ọlọ́run rẹ lẹ́nu tí ó sì pa àwọn òfin rẹ mọ́ bí ìwọ bá gbọ́ ọ̀rọ̀ sí olúwa ọlọ́run rẹ ní ẹnu ní kíkún kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí olúwa ọlọ́run rẹ yóò gbé ọ lékè àti gbogbo orílẹ̀-èdè àgbáyé lọ gbogbo ìbùkún tí ń bẹ nínú ọjọ́ òní náà ni yóò wá sí orí rẹ o gbogbo ìbùkún tí ń pẹ fún ọdún yìí náà ni yóò wá sí orí rẹ yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí olúwa ọlọ́run rẹ lẹ́nu ìbùkún ni fún ọ nínú ìlú ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọ ní òkú ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgbà rẹ o ìbùkún ni fún àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ ìbùkún ni fún ọ ní

ọ̀tá alẹ́ ọ̀tá òjò alẹ́ ní mọ́tẹ̀ a máa ní ṣe ní àpà ìpọ́n ní ṣe ní a ṣe ní bá ní ṣe dárò tí ó dìde sí ọ kí ó ṣubú ní iwájú rẹ o wọn yóò tọ̀ ọ́ wá ní ọ̀nà kan wọn yóò tọ̀ ọ́ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje wọn yóò sá fún ọ ní ẹgbẹẹgbẹrún ọ̀nà olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ rẹ lé mi olúwa ọlọrun rẹ yóò kù fún ọ nínú ilẹ tí ó fi fún ọ olúwa yóò fi ọ múlẹ ní ènìyàn mímọ.

rẹ. Olúwa yóò fi àlàáfíà fún fún ọ ní ẹ̀kúnrẹ́ rẹ, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti búra fún àwọn bàbá bàbá ńlá rẹ láti fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀, yóò sí fèrèsé ọ̀run sílẹ̀, ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan kan, ìwọ kò ní ya lọ́wọ́ ẹnì kankan. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ bí o bá fi etí sílẹ̀ sí àsè olúwa ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láé láé. Má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo fi fún ọ ní òní yìí, kí o máa ṣe tẹ̀lé, kí o sì máa tẹ̀lé, kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn

0: sẹ́yìn náà mọ àwọn àṣẹ tí ọlọ́run pa wá. Tó ní ká máa ṣiṣẹ́ mọ̀ wọ́n.
1: Allahu lahu fi man fi amu tadu.
0: Ọlọ́run pa wá láṣẹ kan ju pé kò pa wá láṣẹ kan ju orúkọ tèmi ń jẹ́ lọ. Orúkọ tí mo fi yẹ gangan náà ni àṣẹ tó pa wá láti òkè délẹ̀ tó fẹ́ ká máa ṣe káàbì máa rí gbogbo àwọn ọ̀pọ̀ yìí gbà. Ṣé ẹ mú kọ mi? Ẹ tí mọ ẹ̀rántí. Pẹ́ńbọ bí àwọn erin èdè bábá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà. Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba aládéjì ganjigan tó gótógótó gọ́tọ̀gọ́. Abọ ọgbọ́n náà ni mẹ́tọ̀ sọ́tọ̀ sọ́tòrútòrú èmi lọ́kùnrin sì bá olórí aláròyé ní ìlànà òní mọ̀ tí màá ń wò sùnsùn. Nímọ̀ náà mọ́nà mi bá wá kárí bọnú bí ẹni tí ò lọ́gbọ́n nú tágùtàn mi ń wò bọ̀bọ̀ ọ̀bọ̀ bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rìn. Bí ẹni tí ò ní làákàyè. Ọgbọ́n inú mi gbèjì ẹgbẹ̀jọ́ ni. Adéyinka Mèsì tí ń báyà fẹ́ mú dáhùn rẹ̀ wá ló kù. Mọ́ Mèsì ọ̀rọ̀ pẹ̀lú èsì, mo tún Mèsì ọ̀rọ̀.

0: iṣẹ́ tí Ọlọ́run pa wá náà ni pé ká máa ṣe dáadáa sára ilé, ara òkú, ara ẹsẹ̀ kò gbọ́ àtọ̀nà tó
1: jẹ́.
0: Ní gẹ́gẹ́ bí ìkápá wa ṣe mú
1: ọ̀tún
0: ẹ̀bá ẹwà gbọ́ ò.
1: Kájẹ̀rú
0: Bíbélì ní fẹ́ràn ọmọlàkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀.
1: Ṣẹ́rú
0: ọ̀sọ́ pé kò fẹ́ràn ọmọlàkejì jù.

Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọ́nílọ sí ìsàlẹ̀. Bí ìwọ bá gbọ́rọ̀ sí orí wa rẹ̀ lẹ́nu, eléyìí ni ìbùkún fún ìgbọràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ̀ ní kíkún, kí o sì bí ìsára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí. Olúwa Ọlọ́run rẹ̀ yóò gbé ọ lékè gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún yóò wà sórí rẹ̀. Yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko. Kódà ká ẹ mọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́, bẹ́ẹ̀ ti gba orílẹ̀-èdè míì lọ, ìbùkún ni fún yín ní gbogbo orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tí ẹ bá wà. Ìbùkún fún ni fún yín o ní ilé, ìbùkún ni fún yín ní oko. Ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ. Àti irú ohun ọ̀sìn rẹ àti ibisí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Gbogbo properties yín pátápátá ìbùkún ni fún o. Ìbùkún ni fún àgbọ̀n rẹ. Fún àgbọ̀n rẹ. Àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá wọlé. Ìbùkún sì tún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde. You are blessed in your going out and in your coming in. Olúwa yóò gbà fún ọ pé gbogbo ọ̀tá tí ó dìde sí ọ yóò ṣubú níwájú rẹ. Wọ́n yóò tọ̀ ọ́ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje. Ẹgbẹ́gbẹ̀rún ọ̀nà náà ni wọ́n gbà mọ́ sá fún wa. Nígbà tí àwa bá ń tẹ̀lé tí à ń gbọ́rọ̀ sí Olúwa lẹ́nu tí à ń tẹ̀lé ọ̀rọ̀ Olúwa. Olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lénìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ. Olúwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó ti fi fún ọ. Olúwa yóò fi ọ múlẹ̀ bí ènìyàn mímọ́ bí ti ṣe ìlérí fún ọ lórí ìbúra. Bí o bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́ tí o sì ń rìn ní ọ̀nà rẹ̀, nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní ayé yóò rí pé a pè ọ ní orúkọ Olúwa. Wọ́n yóò sì bẹ̀rù rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí o ti búra fún àwọn baba ńlá rẹ láti fi fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀ ìṣúra rere rẹ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Àwa mọ̀ yá àwọn èèyàn, àmọ̀ ni àmọ̀ tún yá àwọn èèyàn, báwa ò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Ìwọ yóò mọ̀ yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Olúwa yóò fi ọ́ sí orí, ìwọ kì yóò sì jẹ́ èrò bí o bá fi etí sílẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láíláí. Má ṣe ya àṣẹ́kù tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo ti fi fún ọ ní òní yìí o. Kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n. Wala haula wala quwwata illa billah aliyil azim. Yassalam yassalam sili jalali wal ikram.

0: Ọlọ́run wa pa wa láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa
1: lẹ́yìn.
0: Ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí, tí a promise yín yìí, tí a ṣe ládẹ̀hùn fún yín yìí, ni ó sì máa jẹ́ títí yín. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń jáde lọ lẹ́ni. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń wọlé. Ìbùkún ni fún èso tí ó tara wa jáde
1: pẹ̀lú.
0: Ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa. Ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú. Ìbùkún ni fún àwọn ará ilé wa. Ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa ọjọ́ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ọ̀lẹ.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sọ.
1: We all know we have problems.
0: Ọ̀run ọ̀run.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni wípé tí ẹ̀ bá ti ẹ̀fẹ́ wá ojútùú sí i náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Gbogbo làwọn àti ẹ̀fẹ́ sá lọ. Láwàtà lówó, tábí wọkọ̀ dé Ìbàdàn.

0: mú un.
1: Ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹ̀rù. Ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ ẹ bá ń gbọ́ mi lọ́wọ́. Torí níná lórí fóònù ọ̀yà kí n ti jápa. Ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa. Ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chaàtì lórí WhatsApp. Kí lẹ̀yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútù sí gbogbo bí gbogbo ẹ ṣe rí. Kí n lójútù? Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀, kájọ sàsọyé pọ̀. Ẹ jẹ́ kájọ reason together. Let's reason together. Ẹ jẹ́ jọ sàsọyé pọ̀. Kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro. Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o, kí wá ni ọ̀nà àbáyọ? Kí lójútù sí ìṣòro wa? Ẹ bá mi chaàtì lórí WhatsApp 0706887-4274. Nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rá àwọn èèyàn bá ń dá sí. 0706887-4274. 0706887-4274. Ó ní mò ń lò lórí WhatsApp. Àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun. Tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni, ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù. Ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

Torí àwọn èèyàn lóríṣiríṣi báyìí dé Facebook oríṣiríṣi page ni báyìí dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wójútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ṣòro ni pé kéèyàn gbà pòun ní ṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tọ́wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí wá ń fún mi nílò àbá rè. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ́ọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí? Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ̀pára àmọ́ rẹ̀ ò yá. Ọtọ́wọ́ kan ń bu pé sí ò get alẹ̀ sí ò serious ni. Ọlọ́rọ̀ ń sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná. Rárá, ríra.

0: Olorun wa nbile re oro pe sasema tawon baba wa ni eni to ba fe mo di oro to ba bere oro na ni ma ni lo fe die gbo eni to ba bere oro na lo fe die gbo o n ba bi pe la mo yin kin lo se o to fi se ban se bi mo re na lara re o ya ni ile iwosan won ma lawon ti gbe lo agba ara re o ya ni lọ wa la nu ko to lorin awo ba bo si lanu o ni n to n se n bu ni wi pe gbogbo kini ko si nkan kan ta ni ido ohun fun yato fun pe boya leta o ko n lo kan lo wo mama o n lo hospital gbogbo awon nkan yi lo wa in place so onisohun ni ambulance ti o gbe iya ohun lo so hospital ni abo ni doctor ti o gun iye ohun labere abo ni nurse ti o fomi si la to fi n pe ohun pe nkan to ya koko se naa ni pe ko pe 911 ki 911 ka de take ka take up issue yen baba yi o tun ba mi soro egbon yi ti mo to ni mo so ko call mi lati lo oba lana o tun ba mi soro o nje oye mi wi pe ni orile ede to n wa o leyin olori lo n ro fo pe koda ko mo jomo onilu ko mo jomo onilu ti nkan emergency ba ti de tem ba ti pe 911 wọ́n kọ̀kọ́ àtẹ́ǹdì sí ọ̀nà o.
1: Ọ̀run mọ́rú.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tìyín bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany, ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ tìyín náà ń bẹ̀rù? Ẹ̀yin ti UK, ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbé èèyàn lọ sí hospital, wọ́n ti àtẹ́ǹd bọ́ọ̀ gba káàdì wọn ní dọ́ọ̀lù pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀ ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí o ti gbẹ́mí mì kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí ìyá yìí láti rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pààyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó di ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ́.
0: Ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí ilé lórí ná. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa kànga o, mo rí iná nínú kànga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni ń lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wáá fẹ́ máa bá a lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bò míì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsinyìí o. Wọ́n kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kànmí àdùnkẹ́ kọ̀kànmí ni kálukú wá wá ń hù.
1: Ẹni bọ̀ọ̀rù mọ́.
0: Ẹgbọ́ bóò ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ̀ ọ̀lẹ́ hàn o.

0: Àrùn ò mòoru mọ́ o, ayé gaga ní mòoru nísìn, Nàìjíríà ní mòoru o, Nàìjíríà mòoru lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mòoru lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́ni iṣẹ́ ṣoṣowó látùn lọ́sì. Nípasẹ̀ bísínẹ́sì ìmọ̀tara ẹni nìkan, ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò ló mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró. Fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní ká.

0: ẹni tó kàn lọ mọ o nǹkan fẹ lórílẹèdè nàìjíríà lọwọlọwọ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọlọ má jẹ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọrun bá ń gbọ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọlẹ sì pọ nílùú.
1: ó ní kí wọn gbọ àdé
0: òun. wọn fẹ sọ tẹlẹ wọn fẹ sọ fún yín tẹlẹ ẹ jẹ mi ọjà yín tán ẹ jẹ ìjà yín tán lè ní. mo ti sọ lọjọ kan tí mo ní ìyàbá àmọ sẹ tí mo mọ ń ṣe lálaalẹ kò sí alẹ ọjọ kan tí ilé oṣù ní orílẹèdè nàìjíríà tèmi ẹ ṣe ọkadà tí mi ẹ fi ọkadà ayé ta lọ tí ń fọ ọkadà wà ń tá a jẹ láàárọ àtàlẹ lọ tí ń ṣe ọkadà lọ lálẹ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà alẹ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọkadà lọnu lọwọ alálẹ. nígbà táwọ̀ ẹ sọ̀lẹ̀ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rùn-ún.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́kùn gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí nǹkan kan tọ́bádọ́wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ́ ẹja ṣọ́ọ̀bù ẹ bá wọn náà wọ́n tẹ̀ ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọn ní mọ́ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láìsí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mi tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sá yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mi tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́ sẹ́ẹ̀sì àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju wọ́wọ́ rọ́bà wọ́n sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn fẹ́ wa o wọn fẹ́ ràn wa o era o era wọn fẹ́ pòpò òdénú o era o fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àṣọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n mọ̀ sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: ẹni lọ́ọ́rùn-ún.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ ọjọ́ lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò gbọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjìlá ti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjìlá ti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ní ìfẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ìyẹ̀lókò ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mọ̀ pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásàmàṣẹ dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú Olódùmarè tí ò ṣeé fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rá bà mí èèyàn ní o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní ẹmọ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàfún bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibi iṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ o mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi tààtúmọ̀ pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehe.

0: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
1: ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo so opo ikan mole awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo so wo po gbe ilu oyo ga agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfífà ò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀ tó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹni yóò yẹ wá o orí ìyẹ ní yẹyẹlé bí ó rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín fẹ́ ti mọ̀ sí fàálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti bàbí ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́ àánà ní máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára làádìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: kìí ṣe bí ọyọ láàrí ọyọ kìí ṣe bí bàbá ẹni gbọgbọ.
1: Atótó arére pàkó yí bàbá ọmọ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn òde ẹtẹ tí bẹlẹ jẹ wá gbọ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ OAUF ọyọ àtìgbà unity wo rọrùn rán mi sí wọn ni máa lọgun ẹfun yìí pé àìláṣọ ọlọrun pàkó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrìọ lọkànràn tí ọrin ńlẹ ọmọ arísẹkí balẹ kan ikàn ni mo káhùn kásẹkí olóhùn ajáwó ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíò ìwòrì onìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ ago ìlú ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrin èjò ní ṣekú pa wọ́n. OAUF ọyọ́ àti bàyín ti bùrọ̀ mìíràn wípé yín pé àsìkò yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ jẹ́ ẹ̀ máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ ni wọ́n ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajíṣe bí ọ̀yọ́ láàárín ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì.

àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: sẹ́ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajísebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajísebí ọyọ làárí ọyọ ò ní ṣe bí bàbá ẹni.
1: gbogbo ọ̀rọ̀ yìí wá bí ní ti ṣàdúrà nù.
2: ta ni n bá adìnnú lẹ mẹ́rin.
1: ọ̀rọ̀ yìí wá látọ̀ dápá kan wàlfà.
2: fi kọ́lé ìtàlá.
1: èmi gbọ́dọ̀ wọn lọ́wọ́ wọn bá ní.
2: fi súrati yusufu
1: alẹ́. inú súratu anabi yusufu.
2: wà já o á bá àwọn ìṣá ìyàbùkún náà.
1: bẹ́ẹ̀ máa ń kẹ́ súratu yusufu ẹ̀rí bẹ́ẹ̀ máa ń gbọ́dọ̀ anabi yusufu. wà já o á bá àwọn ìṣá ìyàbùkún náà. nígbà wọn dẹ́tẹ̀ pẹ̀lú yusufu nù ni wọ́n wá bá bàbá wọn lásìkò ìṣá yìí. wọ́n wá ń sunkún.
2: àìkàdé bá ń.
1: ẹkún náà tí wọ́n ń sun yìí ẹkún rọ ni.
2: wà má àwòdì ìbò.
1: wọ́n sì ń bọ̀ lọ́dọ̀ bàbá wọn yakubu wọ́n wá mú ìkòkò kan dání.
2: àgàsù kára.
1: ìkòkò ọ̀hún wọ́n mú wọn jẹ́ ń pa ni.
2: fàpọ́ọ̀lù lè àbí.
1: wọ́n wá ń sọ fún bàbá wọn.
2: azazi bunlabi akala ibonu kayuva.
1: wọ́n wọ bàbá wọn nebi yakubu. yusufu taari mọ ìkòkò tó pàjẹrè.
2: fàkọ́lá yakubu.
1: nebi yakubu wọ́n dáhùn.
2: adna mi ni.
1: súnmọ́ mi ìwọ kòkò súnmọ́ mi.
2: fada náà mi ni o.
1: ìkòkò bá súnmọ́ nebi yakubu.
2: fàkọ́lá làwọn ayatu adibu.
1: anabi yakubu wa sọ fún pé ìwọ kòkò.
2: lima kalita waladi.
1: èsè tọ pa ọmọ mi.
2: wọn kúrò ta ẹni.
1: èsè àrítútú ojú mi ìkòkò o sì pa kí ló dé.
2: fa an kọ́kọ́ lọ ta aládìbò.
1: ọlọ́run bá fún kòkò lọ́rọ̀ sọ.
2: fàkọ́lá máa za lọ.
1: ìkòkò ní tó tó fún ọ lọ́hùn kò jẹ́ rí bẹ́ẹ̀.
2: ìyá yakú.
1: ìwà nábì yakubu.
2: wàlẹ̀ ní ìsọfà ká nàbí yá.
1: wàlẹ̀ ní ìsọfà ká nàbí yá. ọmọ wa gbé alẹ́ fún mi ilé kéwúlà wa yìí má wíbi kú wí.
2: wàlẹ̀ ní ìsọfà ká nàbí yá.
1: olùmọ̀bí ọ pẹ̀lú ọlọ́run tó sà ọ lẹ́sà tó fi ń jà nàbí.
2: máa kálí tún láhùn láhàmá.

0: Ọlọ́run ìwọ Yakubu ewọ ni fún wa agbọdọ jẹ.
1: Wọ́n lẹ́ ata akúrú aláàrídùn.
0: Kódà ilẹ̀ ilẹ̀ torí ikọ̀ gbọdọ̀ jẹran wọn.
1: Wà iná máa ànádi ìbọn gàrí ìbọn.
0: Àmọ́ èmi kòkó tí wọ́n mú wá bọ̀ àlejò ni mí nínú ìlú.
1: Àtẹ̀yìn tún mí ní àrídì mi sì rí.
0: Èmi èsè kòkó tilẹ̀ yìí rárá, ilẹ̀ mi síra ni mo ti wá.
1: Fi tẹ́lábì àkílí.
0: Ntí mo sì wá wá ọmọ ìyá mi ni mo wá wá.
1: Fàkíndì tún mú sùn àyà mi.
0: Àwọn ọjọ́ sẹ́yìn díẹ̀, àṣàfẹ́kù rẹ̀ àrìmọ́. Láìláha ìlàlà. Àwọn òwú ara wa mọ́ lónìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Aláwọn tá a bá ẹ̀yìn ìlọrin ó ti tán ìtọ́ bá wa lọ sẹ́kù. Àwọn bá wa ń jọ tán bá kírun tán, tán kírun jímọ̀ tán, ó dìkọ̀ bí ago mẹ́fà kún tó wọlé. Wọ́n lọ̀dọ̀ ya rábí lọ́jà gbọ́rọ̀, mo ní wá wà láàfin ayé náà ni. Wọ́n lè mọ̀ kọ́ ń bẹ̀, wọ́n tún lọ̀dọ̀ ya kinní kan lè jàbàjẹ́, mo ní wá wà láàfin, ó tún ìjọba ìjọkun tó tún wá báwọn. Àwa torí ilé ajíkòbí ni wọ́n ti bí mi, wọ́n kọ́ lé mo lọ jí àrùwé. Nígbà wọn bá wọ ọkọ̀ bíi múrí bíi mẹ́jọ, tún wọ́n tún bá mi lé ẹ̀ ní wá mọ́. Wọ́n kọ́ sọnù náà. Wọ́n ní mọ́ṣáláṣí kan bẹ́ ń bi ilé rẹ̀. Ẹ̀rùn wọn bẹ̀rẹ̀ kéré mọ́ṣáláṣí nì. Mọ́ṣáláṣí nì. Mọ́ṣáláṣí nì. Wọ́n lọ da olómi ní wọ́n ekun. Tàṣà. Iṣẹ́ kí wọ́n ń ṣe. Alákọ̀wé ni. Sẹ̀rẹ́lẹ̀ ilé ilé ìjẹun yìí adájọ́ ni wọ́n. Sẹ̀rẹ́lẹ̀ yìí májísírẹ́tì ni. Sẹ̀rẹ́lẹ̀ yìí náà òun ni sínétọ̀ lòun. Sẹ̀rẹ́lẹ̀ yìí pamsẹ̀kì lòun. Alákọ̀wé náà lọ́mọ owó ọ̀hún. Irú ọkọ̀ wọn ń lò jíìpù ni. Sẹ́rí gbogbo olóde ń wò yìí ẹyọ kọ̀ọ̀kan ló ní jíìpù. Tọ́ dákun ọmọ mi ọ̀sánù mi ọ̀sánù mi fún mi lówó kí n fi wọ mọ́tò àṣebá àmọ̀ bẹ̀ ni. Wọ́n tún wá ṣe sàárà fáwọn ẹbí wa torí pé wọ́n wá wá tún wọ́n rí wa. Gbọ̀n yín alákọ̀wé tẹ lówó tẹ rántí fámílì àwòsì mọ́ àti wàlùjẹ́ nínú yín ó kù sọ̀rọ̀ ọ̀run. Ìkòkò lọ́wọ́ ọmọ ìyá wa láti Misra. Ọwọ́ ọmọ ìyá wa sílùú ànábì Yakubu. Ó ní wọ́n mú mi ti bá ní ọmọ ìyá mi mọ wá wá.
1: Fa àkàzú ni ọ̀làdúkà àtàrà.
0: Ọlọ́run ọmọ rẹ̀ bá mú mi wọ́n sokùn sí ńlọ́rùn wọ́n jẹ mí nípa.
1: Fàjáhùn bí ilé ìka.
0: Bí wọ́n ti mú mi dọ́dọ̀ rẹ̀ ní ìwà ànábì Yakubu.
1: Ìyá ànábì Yahuwahi.
0: Ìwà ànábì Ọlọ́run.
1: Ìpọ̀tálítù Yusufa.
0: Ó bá ṣe pé mo bá wá pa Yusufu.
1: Alákàní ọ̀lọ́.
0: Ṣé wọ́n kọ mí rẹ̀?
1: Kàmá alákàlà àgìníyà fi àkìrì zàmánì.
0: Ó ní bọ́ bá ṣe pé mo bá pa ọmọ rẹ̀ Yusufu. Ìwà ànábì Yakubu wájú rẹ̀ ni mo dúró yìí. Tọ́lọ́ wọn pa mí rẹ̀ bí o ti pa wọn. Bí o ti pa àwọn olówó rẹ̀ tọ́ bá dìgbẹ̀yìn ayé. Nípa yín rẹ ní sàbí ọ̀pá yín rẹ ẹ̀ka àbùkù nílọrin àbùkù dé ọya.
1: Àlá

0: yakubu.
1: Wọ́n ní mo tún pe wà nábì yakubu.
0: Nǹkan tẹ́lí tún Yusufa.
1: Ó bá yí pé bàbá wa pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́ lóun pa mí rẹ̀.
0: Tàmá alaka lè fukọ́ra fi ara
1: ìzámi. Kọ́ lóun pa òun rẹ̀. Bí ó ti pa àwọn tálíkà rẹ̀ tó bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin tálíkà. Ẹ wo bí ẹ bá dé ẹsì ìdọ̀bọ lọ́dọ̀ àwọn olówó. Ẹ̀yin tálíkà ẹ wo bí ẹ bá dé àsìn bàbá àsìn yá àsìn ẹ̀gbọ́n àtúnṣin àbúrò.
0: Ya Yakubu.
1: Iwọ Yakubu.
0: Nǹkan tálí tún Yusufa.
1: Bọ́ bá ṣe pé mo bá pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́ lóun ọbọ̀ pa mí rẹ̀.
0: Tàmá alaka lè Umara fi àkìrì zamani.
1: Ẹ lọ́ bá gbọ́ ọlọ́run yẹ ní Allahu Akbar.
0: Allahu Akbar.
1: Mẹ́rin náà ló wí àbí ẹlẹ́kẹrin náà gan.
2: Ẹlẹ́kẹta.
1: Ẹlẹ́kẹta. Bàbá wa rẹ̀ mọ́ torí kìlẹ̀ bá tún jà mọ́ ẹ̀. Ó ní bọ́ bá ṣe pé mo bá pa Yusufu. Kọ́ lóun ọbọ̀ pa òun rẹ̀ ìwọ Yakubu. Bí ó ti ṣe pa àwọn àfáà rẹ̀ yányán. Bọ́ bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin àfáà. Ẹ̀yin lẹ́mọ bí Rábì Atulẹ̀ Adáwí tọ́jọba láyé rí. Bílíkíṣù Alága tọ́jọba láyé rí. Ẹ̀yin lẹ́rí.
0: Yáyà kó.
1: Àwọ̀ èké wú débẹ̀. Àwọ̀ orí. Àfáà mi ò sì sọ fún mi. N ò tí ì béèrè. Ibi bílíkì tìjọba ṣe lọrin ni. Ibi Rábì Adáwí tìjọba ṣe lọrin ni.
0: Yáyà kó.
1: Ìkẹyà tó là tó.
0: Aláfíà.

0: alopo olopo
1: ami
0: ola to ko
1: ami
0: ami alopo olopo
1: ami
0: ola to ra ile o oni wazi abaye aba mi dada
1: ike ola to ko ala fi alopo olopo ike ola to ko ala fi alopo olopo ti ola ba dudu ai mi oni wazi abaye afa dada
0: kilo de eyin nikan ni awa sin laye akramakallah
2: akramakallah
0: o ba n ko wele yin so ton ni lowo jara fo ya rahmakallah ese eyin nikan ni an ba bo nanu ni o ni
2: akramakallah ya yakubu in patani tu yusuf
0: bi mo ba pa yusuf
2: halakani allah
0: ko wo bo pa un re
2: kama halakal umara fi akhir az-zaman
0: olowo oni eri ikoko ni loro won
2: akramakallah
0: bo ba ti ko mba pa omo re iwa nabi yakubu ko lo won pa un re bi o ti pa won afa kan re bo ba ti gbeyin aye
2: iya ya ku
0: imo igbeyin aye de eyin omo lorin igbeyin aye ma wole wa awa omo lorin e wo bi a ba lorin de e wo bi a ti bere e wo bi a lo kilo de baba kan ba ku wa tun wonu le mi awon to ba kan wa je bi mo da ji kan ba ku eni ba tun kan a je bile mamu kan ba ku won ti tun wole mi ti won ti je won atun fun won je ore mi lo joko le na nbo ore mi ni bi mamu janu re bi ma ka ji kan ba ku won atun ba yo mi je kilo wa de ese eyi ni kan le mamu wa ni elomi o wa ma kewu ma ni afeyin ni kan inu le yin ni kan won ti kewu ni ese inu le yin nikan won ti kewu ni imamu kini eyin imamu keji odun meji di mejila eyin nikan ni imamu kan won odun mejo ese omo olomo e ma ba se je gbogbo kewu to kele e ma ba je rara e tu je imamu o wa le mi eyin nikan ni e wa kan gba na e ba lo rin koko amadu meloni iyo wa bi ilu awon afa e wa ko e ba won le kan koko eyin wo ni
3: settle
0: e tin lo settle
3: wa ko
0: eyi ta n ba lo yi e tin lo settle awon eni olohun wa isakatu fabikirun fi made
1: wa isakatu
0: awon afa n be lo ri fa
1: fabikirun fi made
0: eyi le wara
1: wa yinna takuru fa qawlun sadidun
0: eku eyo ma ya wa le wara eni na awon afa ilu wa ilorin ni
3: eni
0: gbogbo bi yóò tẹyẹ ti lè wọ lọriwa àwọn afa ìlọrin ọkọjá lọriwa kéwù ngbàtà ń bẹ lọsogbo lọdọ àwọn ọmọ ara láti máa ṣe fíìmù tí wọn ń ṣe ìyàwó ni
3: bẹẹni
0: akéde kan ìgbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìngbìng kéde wọ́n ń se yàwó ọ̀kan kó mọ̀ ọ̀kan ń se yàwó
3: bẹ́ẹ̀ni
0: wọ́n wá níbi ìyá àwọn bá fẹ́ se tí ó dùn máwọn fún àwọn láyé afá buhari ni kọ́ wá sí wáṣí fáwọn ìwọ́n se wáṣí fún gbogbo òṣogbo láwa yìí mọ́lọ́ lọ́hùn yá yìí lọ́rin púpọ̀ ní gbogbo ìlú mo ní bàbá àgbà wíwá wà ní bàmbà àmọ́ wá bí gbé ń bọ̀lẹ̀ tí ké orí tọ́ba ní èmi ò ké ń lọrin o ìbàdàn láti ké o tálàfà yín àfà kìnínní ní ń bọ̀lẹ̀ àwọn ti ké o lè gbágbá lọrin ni gbogbo ti wíwá wà ní ìtò ọmọ kéwù lọrin lọ ń jẹ́ ọlọ́run ṣe kan fún lọrin ilé orin ọ̀hún ni Then the girls won't be mamu wa. Kilo de. Then you tiwa mati ni wani. Ejo ti ba bo na ese ti gbadun le wa wa jo ra won lo gba bayi e sin pe ri se e ri se nonu
1: wa e se ka ti
0: gbo gbadun le wa lo jo ra won lo
1: fa fi ki ro fi ma de
0: e sin pe ri se
1: wa e na to ku fa ka lo ha se di do
0: awon mo ti nga e wa won ti wa e wo yo mo ti nbe ti won ni se o mi ka iwe o kara ni ngu ki le ri se ese idile kan ma je mamu lo fa awon fa kan ti wa ko awon fa kan bo dinisin won fa won ni na lowo ana an gbe rabi atu adawi oja buro ya yin bilikisu oja gbon ya yin bo ba ti wa joba se lo ni lo ti je ilo ni lo ti je ni ko si ni je lo rin insha Allah eya ba lo de ni abi eya afa eya afa lorin e ma gbo baba ri yin e ma gbo kale ti wa eya afa lorin e mura nto e ka jagun lori yin e ma je owo ba ti je ini koko wi akan be to ma to safu waju njo odun to e ke le won seyin gbo yin le to mosala si jima akan be won mo na way to fada salati subu won mo wi won wa de lata buja won wa to safu waju awa afa tu won ha alqurani e wa bench won seyin eyi mamu ele woda seyin ki o de ebe olorun lo fi je
3: esiun
0: olorun lo fi je imamu sile to kini bo seyin afa la labinu bo seyin
3: bo seyin
0: si amaru olorun gbe bo seyin
3: be won ye yin
0: afa da moro nu doni eh ara re bugin bo seyin wari musa boni
1: Yeah,
0: yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, nigba yin aye
1: Allah ya yaqu
0: o tun wa ri iwo yaqubu
1: in ko ta ni tu yusufa
0: ah bo ba ti ko mo ba pa yusufu ti won ni mo pa yi
1: alaka ni Allah
0: ko lo won bo pa won re
1: kama halaka li umara fi akhir az-zaman
0: baba wa re mo abo mi n lo le re bo ba ti pe mo bo ba se pe mo ba pa mo re yusufu iwo nabi yaqubu ah ah ko lo won o tun pa won re bi o ti pa awon alasere to ba ri gbeyin aye eya alase wa to ni ewe sin ara yin eya alase wa to ni nilorin eyin te ba won office dani e wo ye ye ara yin e wo bi e ba lo ri de tori owo eyin te ko pamo lateyin wa nko e na tan ni eni na tan olohun loye
1: Allah
0: e jija olorin e gba lori lowo oya egba lori lowo eru egba lori lowo ti o sele ri lu kan to be sele yi eyin oloselu mo ki yin gugbo iya ti yin niwaju olohun pamura gaja ni
1: wa qala lahu yaqub
0: alabi yaqub wa so fun
1: wa kaifa halakuhum
0: baba ware mo bi ti sadun ni alabi yaqub wa bi ikoko lere oni bo ololuun o se pa won re o po ololuun o pa won re nisin bo ni o ti se awon mere rin bo ololuun o se pa won re
1: wa qala sayabun qali umara bila imarati
0: o pari era gbogbo le ba to gbo tolo ba diketi je wa lo mi ko sallallahu alaihi wasallam
1: sallallahu alaihi wasallam
0: e wa ni allahu akbar bi ko lo won daun
1: allahu akbar
0: e wa e ja fara ba le to kale lo ki magribi e wan bi eri Adam Yakubu wa ni iwo koko. Ohun pe ko lohun o pa ore bi o ti pa lagbaja lagbaja lagbaja lagbaja re iyan merin. Bo ro lohun o se pa won leri. Ah ikoko ni ora won alase. Won ma be
1: bila imarati.
0: Mo ni ra se pa mo. O pa won re abi o pa won re?
3: O pa won re.
0: Mhm.
2: wa inna la agniya
0: ora won olowo ti mo wi iwa nabi yakubu
2: sayamu la deino
0: bese ni opa won bi ayawo banki gbogbo o te fi mo gbe ni olowo owo banki ni won je gbese ni igogo ni gbese ni won je e je gbese bo leje e ti e ti je ehin
2: wasa yabu kan fukara wa laysa ladai saburun
0: awa talika ta mo ara wa daida awa talika ta ranti eni obi wa eja fura ikoko ni wa nabi ya
2: sayabu kan
0: awa talika o seku
2: wa laysa ladai saburun
0: awa woni ni suru e ri pa ni suru ni kilo to wa wi
2: wala ya ni dona bil qalili
0: awa talika mo si ni yonu si nkan to ba kere ji e temi olorun ba fun won won ni ma won ni yonu si
2: wa inna li ulama
0: that was so eh
2: wa inna li ulama
0: olo ara wa fa
2: sayabunka sayabunka bila taqwa allah
0: won ni awa fa nbi olorun ti pa won rengbe ya yin pe won ni beru olorun ma baba wa re ma ibere olorun wa da lodi oni awa fa muti
2: sayabunka
0: oni ko sin ta bu setan ode oni awon odu afa kan paye eri oku ni won nge lodi oni awon afa kan be ifun omo tuntun ohun ni won jo lodi oni awon afa kan be laye agba afa na ni won ko ti esa afa amo afa lawon yen pe won awon alufa alufa ta alufa ba lojo ko na ora ma lo ma lo re mi ami o se won so ma lo e wa wo ta won afa ba nkan de ara eri ara nta wi nu pe wa liye oloko sa nu eye ni e da ko ro ba fun lona olohun je bale dada ola qur'an alazi ama mu soro kan si ni o kile arin ni eho wa e ka bo da yin na ke yan le na mi bo gba yin ki eho
2: sayo bu ko
0: tori na
2: bila taqwa allah
0: iberu olohun ko wa si laye wa lodo awa fa apawo eni olohun awon agbalagba obe le ri temi bayi e ka ni gbogbo ti jodo afa ko si beru olohun mo eyan ri pe igbeni won tun wa bi yin iko era kun se igbeni ah igbe kana a ona ni tori pe fe gun jibu e je beru ke ra tan ke lo torun bo na so bi ka ja gbe mo ni break mo ko mo ri yin sa ke ma gun jibu ke ba olorun dada ati ke gun jibu ke ba olorun pelu ibinu
3: Allah
0: e fo omu kan won tun wa nko ase ase ti awon afa won wa tese awon afa kokan ton mo number won eyin afa ki lo kan yin bi oro oselu e gbe enu yin sohun Olorun o gbe enu awon baba yin sohun
2: amen
0: oro ni eyan mo loku
4: eye ti o dori kodo bi adan o si nigbo kini un a si mo solo laaju laarin eranko ajise bi oyo online radio na ni baba won ninu ka gbohun safefe a elegbe ajise bi oyo online radio www.ajisebioyoradio.com ese tenko wa
5: Ere wole to wa nipele Oyo la ba so nipele Iju Alu ore mekunu afenifere to se fokatan champion ke dara kende moji ni ke javi boyo ninu egbe ASC gege bi gomina pele Oyo fun eto ko to ye koro ina ba to duro re eto abo to gbegbe okupona to ye kululu eto lera pele re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gongo la fi pele olu meja mekunu lati je kere je ijoba ipele Oyo kari ile kari oko champion ke dara kende se moji oni gbese le asun bai bile bi awon ara bi gogo eyin omo lewe eyin osise baba loja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende etemoji pelu asha eje eni ki ipile oyo le ba gbo ki agba champion kedara kende etemoji de olugbeja mekunu de eh eh action action take it back
3: ati se bi oyo laari oyo ti se bi baba ni po kan
6: bi awon loselu won ni weapon kan to ma fi nanya ebi ni won ma fi yaye je wa gan wa fi na wa daada de bi pe eyan ni le se kokokoko mo gba tan ni kiyan ba ma bo wa tun o fi wa fi onje kekeke yen fi gba eni yato la awon mo wa idi ni e ta wa fi wa wa si de pe ah e ja dagbe yi le tan pe lu poja be kunu yi eh ka se ni jangbara ara wa lala je pe aya dayo be ka na pe to awa na fe ka awon mo mekunu na dide tori pa awon olowo yi te ba wo won ti ya wa te ba de loyinbo eh ni dadugbo olowo mo
7: si adugbo eh
6: to je talika te bi pe inu eni kan ma bira won bo inu bi bata wa n bayi a ti mo pa awon olowo aye won ni be ba lo tan gan se eni ti olowo lo ni loyinbo ti olowo lo as long to ti rise se ko si moto ti o le lo so iru yen sin ah lara ah la awon afani yen awon afani yen la wa pe ta wa ran mekunu na ba dara wa ta ba kora wa jo afani yen a jo kari ah ni mo seru awon olowo mo idi ni yen ti mo fi ni pe awa mekunu o ajo se gbogbo wa ni
7: awa mekunu lo kan bayi
6: awa mekunu lo kan bayi
7: e ta won ti won lowo ti dare wa won ti to ge
6: eh o ti to
7: ah baba awon kan ni gbagbo wi pe ta won ba fe se se fo lo se lu kan baba won fe te lo lo se lu kan awon na ma reti nkan kan ni ati ru owo awon lo se lu be apapa jo lo lawon awoko dibo tan ba ndibo bayi elomi bi o ba ti gba lowo aha ko gba lowo bi ko ti ko ni dibo fun nkan kan en to ba tun gbo oju lowo re gan o tun le ma dibo fun ki le ri si nkan yi ka to ka ma gbo lowo eyan ka to dibo fun eyan kini nkan ta ri si iru nkan yi
6: se ri ka ma gbowo lowo awon eyan ki won to dibo yen o na ni soro to ba Nigeria do ni yi to ba lo oyo de tan ta ba soro Nigeria won ni amukun
7: eru ewo
6: oloke
7: le nwo ewo sale
6: e ma poke lo tin wo bo to wo sale na amon beni to ba to loki o ba to dada en to wa sale se le to dada ko ibi ti mo wa yi o mo fe ko daju bo se wa yi lo se ri ka ma gbowo lowo awon oloselu yen won ti mo ni won ti so at so the culture
7: o ti dasa
6: o ti dasa wa so on la won na wa ri na fin ni weapon te wa nlo fun wa e ma ri pe to wa ye kin wa se fun wa lasiko o ye kan tun na se o ye kan kin na ma wa o ye kan na wa o ye kan wa agbalagba mo jeun o o ye kan wo lowo mo o ye kan wo ni awon awon agbalagba ki won mo ri dada se o ye kan wo odo ki won mo ri nkan mo kan mo ri se se amo tori wi pe awon nkan ti wa won ma ogbon tan lo won o fi awon kan yen won a fi pamo di asiko kan debi pe awon eyan oni wa ni ori ofe ati le ko idoti to wa nu je to fe gbe fun won mo so idi ni yen to fi je wi pe won ti mo gbe asiko yi o asiko tawon yen ma wa ba won na ni to ba de ti wa n ba won yen ina ni won fi ma n gba ola atawon mo won
7: baba
6: so idi ti mo fi ni pe ko da ka ma gba nkan lo awon eyan
7: mo gbo lara awon oro yin kan te ti sori ninu awon kan nikan ti enikan fi sowo si emi ah e wa nso ninu gbolohun na ni bi oro na wi pe iru oselu tan lo lorilede tan se lowo lowo e ko je pe anabi muhammad sallallahu alaihi wasallam to ba wa ti jesu christi na to ba wa ti orun mi la ba agbon mi regun ba wa koda awon gan le mo be lase yori pelu bi a se n practice oselu orilede nigeria itori awon yo won ma da bi iye ti o ma bo gbogbo gbianju goloba ti o ni je ki gbianju goloba won ade báwo wa lẹ se rò pé a se le se ta fi le bọ́ níbi irú àwọn ìlànà báyìí tí èyí jẹ́ káwọn ọmọ mẹ̀kúnù ó débi ipò òṣèlú.
6: Atọ́kùn ọ̀rọ̀ tẹ́ bèrè yìí ọ̀rọ̀ tó ní agbára ni tó jẹ́ wípé nínú àwọn tí wọ́n gbàgbọ́ iye tí wọ́n fẹ́ kí ìlú dá wọ́n ní ẹ̀tún máa sọ làwọn tí wọ́n fẹ́ kí ìlú dá wọ́n ní ẹni tó bá ṣe dáadáa ohun sóòótọ́
7: wọ́n lé olóòótọ́ ilé ni
6: wọ́n léyìn wọ́n ní wọn ní tẹ̀lé ọ wọ́n dàbí mo lọ bàbá wa kan gbà kan bàbá yẹn nílùú ọ̀yọ́ bí náà ni àbọ̀ àgbọ̀lọ́sẹ̀lú náà ni mo wá ní bàbá nǹkan báyìí mo mọ̀ pé wà ta bá dẹ̀ ṣe báyìí pé at least ẹ̀yin náà wo irú òṣèlú tó ń practice ní àwọn ìlú òyìnbó yẹn tílu wọn fi dáa ta bá gbé wá síbí báyìí ó máa jẹ́ kílù wá dá gan o bàbá yẹn wá ní kò lè ṣẹlẹ̀ ní 20-30 years mo ní so ní 30 years yẹn ìlú yìí kí ni dídá rẹ̀ kò ní kò ó ti sinmi kò sí dídá bẹ́ẹ̀ mọ́ nìyẹn kí ni báwo náà ṣe ń practice politics wọn bẹ̀ yẹn ó yàtọ̀ sí ti bíbà
7: sáàmì mọ́ kọ́kọ́ fowó àtọmọdé lẹ́nu kẹ́ tó mọ̀ láàrán wá bí bàtà ṣe ké lótú fẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lọ́wọ́ ní ìkànnì ajíṣe bí ọ̀yọ́ àti lórí YouTube ni àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn rédíò asọ̀rọ̀mọ́ gbèsè wa yún lórí www.ajisebioyoradio.com ẹni tá a ti ń gbà lálejò tá a ti jọ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látẹ̀ẹ̀kan náà ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC àwọn tó wá ń wò tẹ bá ń wo ẹ̀yìn mi ẹ̀yìn tẹ̀ ń wò wá lórí ìkànnì Facebook ẹ mọ rí olùgbèjà mẹ̀kúnnù wọ́n tún wá gbé àtọ̀dọ̀ tí wọ́n tún wá wà lábẹ́ pé àwọn fẹ́ gbé ìjà mẹ̀kúnnù ló jẹ́ káwọn wá o àbá mi ẹ mọ bá ọ̀rọ̀ yín bọ̀.
6: So gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí ni wípé the way bí àwọn ṣe ń ṣe òṣèlú lọ́hùn ó yàtọ̀ sí ti bíbá. Alákọ̀ọ́kọ́ bọ́n ṣe ń ṣòṣèlú ń bẹ̀ yẹn ni pé ṣe rí nílùú bí táwọn wà bíbá yẹn àwọn ẹnìkan ni ó kàn wá ọ̀lọ̀ ya owó ni o olóhùn lówó lọ ni
7: o. Àwọn yẹn máa ń yáwó dìbò.
6: Òun ló pọ̀ jù wọn ní sọ àṣírí bẹ fún yín. Wọ́n máa ń ṣòṣò wọ́n máa ń ṣe òwò ní bíbá yìí ni ẹlòmíì àlọ yáwó wá a wá gbé wá a wá máa ní pé ẹ mọ̀ wọ̀rí o ẹni tí ó yẹ káwọn èèyàn kọ́kọ́ wò ni pé bẹ́ẹ̀ bá lòun declare even though 3 billion tó bá declare tó wá lòun fẹ́ ṣe gómìnà lu yín àbó fẹ́ ṣe councilor nítorí ẹ káwọn èèyàn kọkọ wò ládùúgbò yẹn ni pé kí ni nǹkan tó ti ṣe sádùúgbò yẹn náà
7: kí là ti ṣe bọ rẹ
6: kí ni so ti ẹ ti ní free healthcare kankan bẹ yẹn tó jẹ primary healthcare tó jẹ pé personal from home òun nìkan ni ní tí nǹkan yóò dẹ gba wá kódà kò lè ná 2 million fún ọyẹ kan mọ pé ẹni yẹn tá a sá fún ni ọwọ aṣòwò ni.
7: businessman
6: ni wọn wọn clear bàjẹ so ẹ wá wo nǹkan tá à ń sọ yìí ni pé àwọn pẹpù yìí sì yìí wọn wá wá wọn á gbé owó fún bàbá ẹgbẹ lọhùnún wọn á gbé fún bàbá ìyá ẹgbẹ níbí yìí wọn á gbé fún bàbá ẹgbẹ lọhùnún nígbà tí wọn bá wá yàgà débẹ tán ìyá wa máa jẹ àwa mẹkúnnù kò sí ẹnìkan tí ó béèrè lọwọ wa so kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa.
7: ẹ máa bọ́ ọ̀rọ̀ yín bọ̀.
6: so kò sẹ́nìkan kan tí ó béèrè tí ó bá wa bá wọn sọ̀rọ̀ a jẹ́ pé ìyá yẹn máa wá máa continue nìyẹn so ìdí nìyẹn tẹ́ bá wo báwọn tí ń ṣe practice religion wọn ní.
7: ẹ máa bọ́ ọ̀rọ̀ yín bọ̀.
6: so ẹ wo bí wọ́n ṣe ń practice ẹgbẹ́ wọn lọ́hùn-ún yẹn ní àwọn olóṣèlú wọn bẹ̀ yẹn kò ń ṣe ẹnìkan ló kàn máa wá tó kàn máa ní pé ya mo ti fún kínníkan lówó mo ti fún kínníkan lówó no ẹgbẹ́ àwọn ni wọ́n yan àwọn èèyàn tí wọ́n dá ládùúgbò tí wọ́n qualify fún nǹkan tí wọ́n mọ ètò láti ṣe ìlú èèyàn lè lówó lọ́wọ́ kọ́mọ̀ ní làákà àti ṣe ìlú o so àwọn ìwà àwòkọ ìta làwọn lè lò àwọn ẹgbẹ́ yẹn náà máa dá owó èmi máa dá ẹ̀yin náà dá òun ló máa wá wúlò fún láti tún ìlú yẹn ṣe.
7: ní tẹ̀sán ni pé aráàlú ni máa ń sponsor olóṣèlú.
6: ni máa ń sponsor olóṣèlú bẹ̀ yẹn.
7: ni máa ń so nígbà owó olóṣèlú lọ́hùn. bẹ́ẹ̀ni
6: kì í ṣe pé ẹnìkan ló kàn máa wá ló máa gbó wá. so eléyìí á dá wọn á ṣe kógan fundraising so wọn á ṣe contribution láàrin ara wọn. so ẹgbẹ́ yẹn àwọn náà wà sọ pé ya o majid okita ìwọlé kọlọsí gómìnà wa ní ọ̀yọ́ o tí irú ẹni yẹn bá wá débẹ̀ tí ò bá ṣe dáadáa oyún sì fún láti lè yọ because ó ti máa wà nù policy tó gbé kalẹ̀ pé inú ẹgbẹ́ tiwa làwa náà gbé sínú AAC yìí inú àwọn house of assembly wa alẹ́ ni àwa ní constitution pé tó o bá ti ṣe kọ́ báyìí táwọn ará àdúgbò ẹ̀ bá sọ pé kò tó lé ẹ̀ o tó gba allowance fún pé ọ máa ṣe tó o wá ṣe ayé ti wà fún wa láti yẹrù wọn wò ṣé nǹkan yìí ṣe wọ̀n sí lóòótọ́ torí pé ìta ṣe náà ni pé báwo lọmọ mẹ̀kúnnù ò ṣe ní jẹ gbèsè kan tó dénú ìjọba tí wọ́n ní ta property wọn nígbà tó mo bá tẹ̀ ti ta property tí ò yáwó òun ló máa jẹ́ kí ọmọ yẹn ṣe dáadáa sínú ìlú yẹn so ìdí tó fi yàtọ̀ nínú kan tí wọ́n ṣèṣe ìjọba ń bìbà àti lọ́hùn-ún òun nìyẹn.
7: bàbá ká tó mọ lọ ẹyin tẹ bá ṣẹṣẹ ń darapọ mọ wa olùdíje fún ipò gómìnà ní abẹ àṣà ẹgbẹ òṣèlú AAC African ẹ bá ń pè é.
6: African Action Congress.
7: kí wàá lẹ mọ ń dá lò lẹ bá ti pè báwọn.
6: African Action Congress take it back action.
7: Take it back action láti ẹ̀ka àpolówó wa mẹ́wọ̀n ẹ bá wa fi jíǹbù àwọn olùgbèjà mẹ́kúnnù sí.
8: àwọn ìjọba kan wá ní pé.
5: tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ Ijó Àánú ọ̀rẹ́ mẹ̀kúnù afẹnifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì nìkẹ́jà fífò yàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbóngbó la fi ń pè lólùgbèjà mẹ̀kúnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì onígbẹ́sẹ̀ ilé ẹ̀sùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbí òkè ọ̀hún ẹ̀yin ọmọ iléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká dìbò wa lógúnlógún ẹ jẹ́ ká dìbò wa lọ́gbọ̀n lọ́gbọ̀n fún ẹlẹ́yin ijó àánú champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnù dé action action take it back.
3: A ti ṣe bí Ọ̀yọ́ láàrin, a yóò fi ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.
7: Tọ́ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jìdì àwọn náà ni olùgbèjà mẹ̀kúnù àwọn ni wọ́n kó àṣà ẹgbẹ́ olùgbèjà mẹ̀kúnù dání kó tó di pé wọ́n jọyìn ẹgbẹ́ òṣèlú AAC gangan ni wọ́n ti ń jẹ́ olùgbèjà mẹ̀kúnù fún àǹfààní àwọn tí wọn àbá ti mọ̀ níbi ìpolówó tá a gbọ́ yìí a sọ pé kò ní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba àbílẹ̀ bí àwọn ará bíkan òkè ọ̀hún láti jẹ́ kí ìrìnjẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kí lẹ́lẹ́ bá wa sọ nípa eléyìí pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ tó ní gbogbo àwọn èèyàn náà bí wọ́n bá dá gbogbo eléyìí ọ̀nà ọ̀dà mọ́dé bí ọ̀nà ọ̀dà tó sì jẹ́ pé àwọn local government náà wà ní abẹ́ ìjánu láti mójútó irú àwọn nǹkan wọ̀nyí kí ni ẹ̀yin ní fún aráàlú lábẹ́ bí.
6: Ẹ ṣe olóòtú ṣe rí alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọ̀ kọ̀ọ̀kan tí a ti tó ti wà nínú ètò tí àwa fẹ́ ṣe ni wípé alákọ̀ọ́kọ́ ni pé a jẹ́ kí local government kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. So tí local government bá ti ń ṣiṣẹ́ ara de àwọn aráàlú.
7: Ònú súnmọ́ aráàlè àwọn súnmọ́ ti lé.
6: Kò tiẹ̀ sí nǹkan tó normally kò state wà lábẹ́ local government ni torí local government ló ní ilẹ̀. So ó yẹ kó jẹ́ pé local government kò sí nǹkan kan tí wọ́n bá fẹ́ ṣe ní local government ẹwọ ẹwọ local government ìsìn ẹnìkan kò lè lọ kó lọ fẹ́ ṣe project fúnra wọn.
7: Wọ́n lè ṣe fúnra wọn.
6: Bá rèèyàn bá lé tí ò lówó lọ́wọ́ ẹ̀tọ́ àgbàlagbà ní láti lọ sí local government láti lọ sọ pé nǹkan báyìí ń ṣe mí o mi ní owó ọya fún wọn ní owó insurance ni o tí wọ́n fi máa lọ tọ́jú ara wọn. Àmọ́ ńgbà tí ò bá sí ìyá ń jẹ́ àwọn èèyàn lóyìn gan àwọn èèyàn mọ ní o. Wọn wá mọ bí tí ìyá yẹn ti wá.
7: Gbọ́dọ̀ tójú wọ ọ̀tọ́ ọ̀hún tá a mọ bó ṣe yẹ kó rí gangan.
6: Wọn mọ bóyá yẹn ń jẹ àwọn èèyàn torí pé tí local government ò bá ti ṣiṣẹ́ ìyá máa jaráàlú ìlú ò ní dá. So local government yẹn làwọn kọ̀ọ̀kan make sure pé local government gbogbo owó tó ń wà pọ̀ government ní local government la máa kó bẹ́sí bẹ̀ padà á dẹ̀ ṣe gbogbo ètò á ṣe àwọn gbogbo primary
7: health
6: center wa ó máa wà bí tìtìlú òyìnbó ni kò sí the allocation tá à ń gbọ́ pé ń wọ̀lú kò sí ọ̀nà kan mọ́ sọ pé ìlú yìí ò ní dájú bẹ́ẹ̀ lọ.
7: Bàbá mo ń gbọ́ níbi kan tẹ́lẹ̀ pé nígbà tí owó yìí tí ò wá wọ àpò àsùnwọ̀n ìjọba àbílẹ̀ o pé gómìnà wa ń fún wọn ní iye mílíọ̀nù kan lóṣooṣù wọ́n wá ń pè ní nǹkan míì wọ́n ń pè ní bíi security vote fún local government ni wọ́n á ń jẹ́ káwọn èèyàn máa ṣe owó yìí bí ó ṣe wù wọ́n wọn èyí sẹ́ẹ̀lú wọn ò ṣe èyí ètò ààbọ̀ ọ̀hún gan-an tí wọ́n fún wọn lówó yìí ètò ààbọ̀ ọ̀hún ò sí àwọn nǹkan wo lẹ́yìn ti ní tó ti wà nípèsè sílẹ̀ pípé téyìn bá débẹ̀ o tẹ́ bá débẹ̀ àwọn nǹkan báyìí lẹ́fẹ́ ṣe látàrí pé àwọn local government yìí àwọn jẹgúdú jẹra kún bẹ̀ tán bá fi owó lẹ̀ fún wọn gan àwọn tí wọ́n mọ pankó ń kó pọ̀ ńbẹ̀ àwọn kan ti débẹ̀ pé tán bá ti wà ní pòsíṣàn kan gan báyìí wọ́n ti wò pé káwọn gan káwọn lọ́ máa joyè lókù káwọn máa fẹ́ lálókù. So báwo lẹ ṣe fẹ́ kọ́ buhari àwọn excessiveness yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí.
6: Tẹ bá rí inú ọ̀rọ̀ tí mo sọ síwájú mo ní wípé ọmọ tí ò bá ti jẹ gbèsè tí ò yáwó kó tó lọ sòṣèlú kò ní nǹkan kan tó máa sọ pé òun ò ní fi lè tún ìlú ṣe. Ọ̀dà nísìnyí local government chairman wo lẹ máa sọ pé wà ń bẹ̀ tí ò náwó kó tó débẹ̀. So nígbà táwọn náà bá débẹ̀ ntí wọn kọ̀kọ́ máa lé ni pé owó tí mo ná ẹjẹ́ tí kánsílọ̀ lásán bá fẹ́ bídẹ̀ ẹ̀sìn ẹnì kọ́lọ̀ bá bàbá ṣá pátì ṣá máa kan agbóhó lọ́bẹ̀ ẹnì kọ́lọ̀ bá sẹ́kẹ́tìrì kan agbóhó lọ́bẹ̀ nígbà tó ń bá débẹ̀ kankan bàbá òun lẹ máa wo tó wá lọ́wọ́ 80% ní àwọn local government councillors tó bá ti win ní báyìí wọn akọ́kọ́ ládùúgbò yẹn ìjẹ́ máa tó fà ní tó fà ni wípé láàrin ọdún mẹ́rin yẹn gbèsè tó ń sì jẹ wọn àti ilé sán àwọn bàbá ẹgbẹ́ ti kọ́kọ́ gba owó tí wọ́n fi ṣèlú síwájú. So àwọn ìṣòro tó wá dé bá wọn nìyẹn kò wá sí nkankan tí wọ́n ṣe eléyìí tẹni wọ́n fún wọn ní 3 million àbí ẹni fún wọn ní oṣooṣù kí ló wá tó ṣe ẹni náà ní fámìlì títẹ̀ tó fẹ́ bọ́ o láwọn èèyàn tó gbé bùkátà wá bá. So owó ni ò sí lágbo gọ́ọ̀mẹ̀ntì to ba yansin gan won mo ta le government won mo ta property government now so ko le si anfani kan lu ilu yen ti local government o ba ti sise se wa ri ati le je wi pe oya owo ita fun yin o
7: ibi ti mo n lo
6: je na sibe o ni wi pe because won we lack of maintenance nipa ta ba sojo ona ta lo nu mo awon oyinbo eje fun ni example kan awon oyinbo ton ba se mo se se kini yi ba yin si table yin si o won ti woye ton mo fi se a fe lo fun odun 20 owo ti mo fun ma maintain e owo anbe
7: ala ti won isu mo budget
6: be ni fun to create more job for other people mo ti so oyinbo
7: e ma babo
6: so oni bi pe eni ti won ti yan sibe ko mo lonu o doti o ko doti o oni lati mo lojumo
7: so owo ti o nu omo
6: owo ti o mo gba ti o fi na gbogbo o ti wa nbe o ni pe maintenance wa awa ta ba sojo na si yi a ni debe won gba to wa to ne ba
7: to ba to tun wu tan yan
6: so awon soro yen oni wi pe ngba ti won ba ti be yan se won lo wo be mo because won awon agba npepe yin ne nti awon agbalagba sibe agbalagba to pe to wa si debe tan ba yi orun na ma sunu office se yen le ma so pe ko ji loruko lo wo pe kina se liba yi eni to ba fe si se ijoba a dide loru a dide losan bi ti won expect bon le wa wo wa lo awon ta ti eni kan wa so na ijo ti e se iyan ni bo ngba to ma ti gbe debe tan ati pe kini baba corruption ti poju nlu yin baba
7: nilu wa
6: nilu yin bayi nilu wa
7: nilu wa
6: eh no ni emi ti o emi boye se mi bi ko ki so ni ko mi sin be mo ni
7: ah egboro ma sin be ajo wa nbe na ni
6: ino
7: ori baba bi ora won alaga ajoba abile ti mo nso bon nilu owo ti won wa fun won a ni won dajo laarin ara won gbogbo awon gomina go ah awon alaga ajoba abile ni gbogbo Oyo state 22 million naira ni won dan nu owo ilu losu tan jo ko laarin ara won
6: ije eni to fi won sibe ko je gomina injo wa di bewo
7: aha ibi ta wa nlo
6: tori pe won raye ati sise
7: accountability
6: ko si won raye ati sise ngba ta won ti ri kan tan wa ngba te pe ngba ti debe odun meji won ti ko bo tan ti ri tan ti na won ti ri pada so bi nkan o ba da ko kan won mo now because iwo to ba fiyan sibi kan won ma o ma sa account nkan yen ni bo se na now
7: eh gan won ji pe owo ta fun yin losu yin bo le se na o ki le bi se o
6: ati baba mo fe soro kan mi mo boyo bi Allah ni
7: eso
6: e ti fe di sileju
7: sa wa ara ilu
6: eh no ijoba ni Nigeria won ti fe di
7: okay
6: ti corruption sile
7: won
6: kan wo pe ah okay o kini yi o ah ona ti won fe gba ni o e mo ja ka sile yen ka sile won ni eto wi pe oda nsin bayi ibi te ti lo ra oja ti eni yi taja fun yin ibi bayi le ti sanwo eni to taja gan fun yin o mo ye teni yen
7: eh eh n tan ba mu dodo re lo bi o pe iye to san re
6: so ko ni si pe adakun ba to je sibe yen
7: oro te so
6: to ba de ti ku o nbe tan ibi ti o gba jade won o ye wo pe se lo to ni o
7: oro te
6: adakun se won wa ti padi mo
7: eh oro te so yi lara n ba mi kan tan ni lu ebo ta jo soro of recently be se n so igangan la na se so yi pe eh kini ko ni so ko o se kankan pe ko si bi won e ti kadi ale o le ni o ni gba fun pe awon ijoba yen won ti se ilana tele lorisirisi ona to pe kaluko mo sora won ni pe iwo gan oni be sese gbe pe awon eyan oni be awon na be yagbe soju ona ni be awon na be baluje sugbon ijoba o fi aye re le
6: nje mo to fa
7: ki lo fa
6: en to fa ni wi pe awon to ti won to ti won lawon se eto ilu ni ilu yi
7: nyan yo
6: o yato sa won to nto lohun se ra won to pile eto yi wi pe kini yi ma se wulo fawon eyan wa
7: bawo ni tori ara won ti o se tawon ara lo se gbadun
6: kan yi ma fun sample kan
7: o ye ma baba
6: bawo ni o se wulo fawon eyan wa kini yi bo ni o si nipa awon eyan wa lara se ri pe ton ti si waju niyan e je ka foro oro ngba ta soro pe aro MTN nkan kan won communication wa mi bayi
7: awon network yi
6: awon compare re si tutor hun se ma gbo internet ti mo lo America mo tun lo di sin mi bayi
7: e tun ri lo ngba de
6: tun lo mi bayi
7: Eromu re
6: mi ti en da ti on room e because automatically na mo na so pe mo ni free access internet mi ati unlimited text message
7: so di subscribe si laton
6: nje mo to fa nigba tan awon pe ngba ti pd kilo ko en bo wa MTN kan kan to n bo wa
7: awon network
6: baba wa kan lo wa nbe ngba na to je olori bi won ba fe se dododa ton fe pe tori ara ilu ni ti won ko wo ni pe ah se tan ba se oda o ti won ba gbe kale pe te ba fe se kini isi lu wa o gbogbo àwọn internet yìí o ma jẹ unlimited ni o fáwọn èèyàn wa o kọọlù wọn iye rate báyìí la fẹ o ṣe mọ pé pọlísì wọn fi gbé o ti di condition
7: o ti wa lara
6: condition wa ha agree pe to agbo o oye mo gbe bo
7: wa ka to wa sise
6: ko ni ji pada mo amo ti won gan ni pe elo no ma je percentage mi every month elo ma ma ja lori enikokan so in to je ki nkan yin o da niyan
7: baba ta ti ba wa se ngba lado ape ko lohun je ka de ipo yi ti a si nigba pe eledu o je de be te ba ti ko de pe a ti wa bura fun yin ba ye wole ijoba apinle oyo tan kin la won kankan te ti e kokon ni lokan pe e be se iyun ja kokon elekeji eto aburi ko se en ti o kan ni le loko pe leyin odi awon eyan ti ene lonu oko gan lo dapo mo eto wo lo ti wa nle fun eto abo te ba n ku papo ba won
6: e se se ri igba ti a ba de ijoba alakokon kan ta kokon moju to na ni eto abo ni tori ti o ba ti se abo gbogbo nkan ta fe ta ti line up sile ti ba bere
7: si se
6: e ma ri pe eto abo na lo lati ko saju alakoko ni elekeji a je ko nje opo
7: onje to je awon agba se ni be bi ba ko nu se ise bu se
6: a je de bi pe ifundo gan be yan ba nise lowo ti se po le o tori a ye wo pe ke so le ko ri se ni ati je oni ni lara so leyin igba yen se ri eto abo won bere pe mo ma nwo awon orisisi won ni pe eto abo se won ma hard into it ni se won ma create more awon ta ani olopa ani civil defense
7: ani soja
6: ani soja
7: awon dss na
6: ani dss ani amotekun o ti to awon oloyibo ta nlo yen gan won ni to bayi
7: won ni to yi
6: no won ni to be
7: ara won ni sheriff ni bi kan awon nmpp abi won npa ndp abi nydp abi kan npa won america
6: in ti alakoko nkan ti o ye ka kokko ni pe ki won ro awon ti won se si awon
7: awon eleto abo
6: awon eleto abo yi ki won ro won lagbara ki won de si eto fun won e je ki so fun yin ko si eni to ma lo ko so mo eni ti o ma se soja lasun e je nbe lati soja ni loyinbo to ma gbadu akirin kirin wa si soja nigeria

0: ìjọba ló ma sponsor wọn torí bó ti ṣiṣẹ́ fún lúrí bó lẹ́wàá ṣe wá kàn bí àpá wọn yẹn tó máa lọ sójú ogun wọn ní kú síbẹ̀ pé kò ẹni mi ò ní wọ̀lúwa
1: pé tó bá tún wá kú sọ̀hún gan
0: tó bá tún wá kú sọ̀hún wọn tán àwọn ẹbí wọn tí wọn ò fi jáde láyé wọn tòsí mọ́ ìyá ò ní jẹ wọn àwọn kan yìí ló yẹ ká kọ́kọ́ ṣe ná pé ẹni tó fẹ́ lọ fèsì àwọn ará bí nǹkan méjì ni wọn bá lọ sójú ogun ó ṣeéṣe káwọn agbára wọn ká wọn nígbà tágbára bá tẹ wá ká wọn kí ni bó lè yàwó ṣe ní jẹ àwọn ẹbí wọn àtàwọn ọmọ wọn olófà tẹ́gbẹ́ tó bá ṣe tukọ̀ àti máa yìnbọn bẹ̀yẹn ọlọ́pàá ní àṣà lọ ni náà a lọ sápá síbìkan lẹ́yìn 3 hours mẹ́sàn-án wa ni pé ẹgbẹ̀ wá bẹ̀yẹn lẹ́ẹ̀kan.
1: Àní mo wo fọ́nrán kan tí ìjàgbá ìkíní kan ṣẹlẹ̀ ọlọ́pàá sójà sì ń bọ aṣọ sójà ó sì ń bọ aṣọ tó ń bọ kúrò lọ́rùn ká má bàa mọ̀ pé sójà ni.
0: Nìkan sọ́mọ̀ pé ó ti wà níbi bíi àhámọ́ tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ń gbà.
1: Kò sẹ́ni tí ó tẹ kí ẹ fámílì òun náà.
0: Tí ó gbá wọn kan ìlàwá ti ṣètò pé a gbé tó ń pè ní ìṣọ́ránsì kalẹ̀ fún gbogbo àwọn tó ọlọ́pàá o àmì o
1: civil
0: defence tẹ má mọ̀tẹ́kùn.
1: Ṣùgbọ́n ọlọ́pàá ò sí ní abẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Kò sí kankan.
1: Àwọn náà ní wọ́n bẹ̀rẹ̀ bíi tìrì
0: bẹ́ẹ̀. Èèyàn lè ní law of land tí mo wò pa ma put into place tá bá débẹ̀.
1: Tá bá ti débẹ̀ nílé ìgbà
0: sọ̀bìn. Torí pé yes nígbà tí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa. Àwọn wà ní pé àwọn náà lófin ilẹ̀ ìbílẹ̀ tiwa o.
1: Ní state
0: tiwa o. Tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú. Ẹ máa pẹ́ láyé jọ àwọn ọba àlú náà máa ń ṣe
1: ètò. Yánsà kó so lú wọn.
0: Ẹ máa rí pé ìsìn tó máa ní kankan ṣẹlẹ̀ nígbẹ̀ kan sí wọn ni pé wọ́n ti pẹ́ ìkànlá tàbí jápẹ́ fọmọ yẹn lẹ̀ o. Kò ní ṣẹlẹ̀ mọ́. Torí pé òfin ìbílẹ̀ wa lákọ̀ọ́kọ́ fi yẹ wò.
1: Láàbí kọ́kọ́ tu o.
0: So nípa òfin ìlú gbogbo lúrú but àwọn òfin ti wa kún. Tí wọ́n bá ní pé òfin Nàìjíríà ò sọ pé ká má tọ̀ sẹ́gbẹ̀ẹ́ títì àwa lè sọ pé tó ẹ̀ tó wáyé títì o ìjìyà báyìí wà fún. Wọn dẹ̀ níbi wá fún.
1: Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé champion Kẹ́hìndé Òkè Dáràmọ̀ jíde rẹ o. Àwọn ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní abẹ́ àṣẹ ẹgbẹ́ AAC. Abẹ́ àṣẹ AAC ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa náà. Ó wọn ni ẹ ti ń gbọ́ láti ẹ̀ka wọ́n ti ẹ̀ ti jíǹgù yín wọ̀nyí ṣe wọ́n mọ̀ gbọ́ ní orí ìkànnì rédíò wa ó wà ńbẹ̀ ní orí ìkànnì rédíò wa. Àwọn náà ni àtijọ́ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látàárọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kan ní ètò ààbò ló síwájú kí làwọn nǹkan míì tẹ̀ tún ní pápá ká sí pápá bí àwọn bàbá sọ̀nà.
0: Ẹlẹ́ẹ̀kejì ni wípé a ṣe ètò a wo kíní ìṣòro tó fi jẹ́ pé kò ṣiṣẹ́ nílùú. Ọ̀nà méjì la fi yẹ̀ wò. Alákọ̀ọ́kọ́ ni wípé a wo àwọn iléeṣẹ́ kéékèèké yẹn kí ló fà á tí wọ́n fi kógbá wọlé.
1: Àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n ti pọ̀ nírú Ọ̀yọ́ wa ìjọba náà.
0: Tí wọ́n fi kóṣẹ́ gbogbo wọlé.
1: Iléeṣẹ́ ke iléeṣẹ́
0: bisikíìtì. Ṣé owó tíjọba ń gbà lọ́wọ́ ló pọ̀ ni bá ṣe dínkù. Nígbà tá a bá díṣẹ́ rí tí ò ṣẹlẹ̀ nípa àwọn aráàlú àwọn ọmọ bọ́n ṣe ń ṣe ètò nǹkan yẹn tó.
1: Wọ́n létò wọn
0: nílànà. Tó bá yẹ pé 10 naira ni wọ́n bá ń gbà lọ́wọ́ wọn tó pa wọ́n lára wọ́n lè sọ di 50 naira and 5 naira. 5 naira yẹn a create job fún èèyàn 20 yẹn a mọ̀ tún padà wá san tax fún lù a wá multiply ju nǹkan tẹ́ sọ yẹn lọ. Gbọ̀ngbà tí ò ṣètò nǹkan yẹn wọ́n ń ronú jinlẹ̀ àti tún nǹkan ṣe the problem tó wà bẹ́ẹ̀ nìyẹn.
1: So ẹ̀sìn jí oye wa ní ìsèpè.
0: So nígbà tá a bá wá ṣe ọ̀nà tá a máa fi ṣe alákọ̀ọ́kọ́ tá a máa ṣe yẹn tán pé a ti mú ọ̀kẹ́ iléeṣẹ́ o àwọn tax wọn o a reduce ẹ̀ fún wọn sí ẹ̀ ní problem tẹni ọ̀yẹ́ create iṣẹ́ míì. Ẹlẹ́ẹ̀kejì wa ni pé a wà lọ wo àwọn kankan wò àwọn kan wo la máa lo a wà lo irú system tá ń lò nílùú òyìnbó.
1: Ẹ là ń rà pa.
0: Tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ irú àwọn agbófinró wa wọn a lè mọ wà active ni pé nígbà tí èèyàn bá torí èèyàn bá pé dáadáa kèsì pé tí mo sọ ẹ jẹ́ kí n clear kí n break it down ó ní wípé ṣe rí nígbà tí oorun bá ń kùnyàn èèyàn máa ń lost memory yàn àti react lórí nǹkan ó máa ń pẹ́ ó máa slow. So alákọ̀ọ́kọ́ kí ọ́fíṣà máa wà níbi iṣẹ́ for 15-10 hours ó ti pọ̀ jù
1: wọ́n ti wo bá yíṣi
0: rẹ̀ wọ́n ti lò jù
1: wọ́n lò ń lò mí òjò
0: for the whole week. So a wà á pín tó bá jẹ́ pé ó máa ṣiṣẹ́ 12 hours ní èdè kò ní ṣe jíjọ́ mẹ́rin lọ nínú oṣù rẹ̀ so ẹlòmíì náà á gbà á so a lè fún ẹlòmíì náà lórí ọ̀fẹ́ àti ilé ṣiṣẹ́ tẹ bá wò lóyìnbó ju iṣẹ́ tó pọ̀ jù 8 hours ni ànágé gbogbo
1: iṣẹ́ tó pọ̀ jù 8 hours ni
0: tó bá jẹ́ pé ìfìyà full time employee pé òṣìṣẹ́ o 8 hours náà fún ẹ ní èdè 40 hours a week ni o wa tun le wa ni pe o ahen mo tun wa le lo si ile ise kokin tun lo wa

0: ise nbe o
1: amo
0: ehn but no ma pe to to egbo bukata o wa san wo le o wa san wo moto e o wa san kini kan o ti to e so on lo fa te pe another job o yi si lati le ise wa mo
1: baba a je kin gba lenu kin sto do eto wo lo wa nle ba wa odo to ro do le mi na
0: eh se ri ti todo yen ise po lori e ta ti mu
1: pa da se nda luru ju odo na ni
0: eh tori ti o ba ti sise ilu daru odo daru because won ni ki ajo wole ewo Orlando e gba ti ilu kan be ni Florida ton pe ni Orlando
1: mo ko be be so po Orlando owo
0: ni Orlando owo ko Orlando ni Florida city kon ni e ma ki pa star obi kon pe emi pelu Buhari oloto asere lo si Orlando ni Florida to ni eja nbe labi omi o wa ni to be ba lo si New York to ba lo si New York to ba lo si Germany to ba ti de Orlando irin eku kan o ni pe gbogbo aye lo ma fe lo to wa nbe
1: Orlando ni gba o fe dabi Dubai sin tama yan n lo Dubai dan lo
0: iro iko si kan Dubai pe ilu won kan da o clean ni te ba lo so Orlando wa ni awon so ti mo mi water labi omi te jo sere iwo pe lawon eja o ko iru e ko lo wa lo ni Dubai tori pe won tulu be se o clean lasan ni ko si kan to wa special n lo
1: nga ni mo fe pa ni pe ba won yan se so be the tourism
0: yo pe ba so wa so ni yen ah wa ni lo be yan lo ru Orlando abi ka lo Las Vegas to ba je pe be gan omi tan ba nta ni 5 naira nbo mi o pa over the 20 naira because ni, yes because they say kese pe won o didi won ni tori pe awon to ma ra ti poju awon to wa nle lo so ero oja ero eto oro eto oja eto
1: oraje
0: ero oja
1: oraje
0: ero oja
1: oraje
0: eto yes eto oraje o ma bureke so o ma je ko po debi pe ko ni se gbe ko sise so awon odo no ma engage ninu sport ju a ball ni o basketball ni o ta ba wo in this history of Nigeria in sports e ma ri pe sport lo ko mu oruko Nigeria lo soke
1: anike
0: ese ni number 1 to ko je anigba kan wa te pe ta ba n lo si Ghana ta ba n lo si kini kan to pe mo Nigeria n bo won ma sare lo ni won a sa lo jinajina te n ba lo jangana gba yen oruko to n pe mi ni wa no mo buruku crazy boy because they be mo so pe mo fe wa nne nle ni o so ti ba ti
1: gbo
0: to ba ti gbo pe omo Nigeria n bo ninu ere daraya won ma n tun prepare more so te ba wa wo te ba ko gba won to ti se dada ni loyinbo ti won se dada ti won te ba wo ere daraya nton se fun economy ilu kekere ko ti ba break down sin yen ma ri pe e raye ni owo ti sport make sinu ilu kekere ko
1: tin generate
0: ton generate silu bo ke se pe epo nikan la focus in Nigeria because won ni opolo ati le check e wo kini
1: won ba di
0: sport
1: ti o gun mo wole
0: sport lo nkan to mu owo wole ju si won ba mo to nbe nbe so a je ka won odo ki won ri sport se then elekeji wa ni pe iru kini kan bobo kan be to wa si America npa kan bayi mo ka pade won bi ti mo lo ni o wa ni pe mo ni o wa ni omo not loan mo wa ni kilo se lo wa ni pe awon oni governor awon o ma sponsor yan 250 one every year former governor nigba yan
1: lawon ta mo wo pe won wa ba ko
0: ta won ta wo pe awon ni
1: won wa leyin
0: yes so iru e a ma se be lo ni oyo gbogbo omo school to ba se daada ni school o kere ju 250 a ma ran won lo si loyinbo ke se pe a le sori rembi ko o kan tun lo ko eko
1: mojinle
0: siwa lati be
1: baba kẹyìn tó kẹ ẹ mọ làágùn jìnnà ní àwọn ilé ẹkọ gíga àwọn kan wá sẹ kan sá strike lọ ni bí àwọn asù táwọn ètò tó wá jẹ tọyọ state náà àwọn náà àwọn bí kan strike lẹni kan strike lọla kan wọlé lẹni kan tó strike lọlẹ ti ń bọ nǹkan wo lẹ ti nílẹ tí irú nǹkan báyìí òbí ní mọ.
0: in tó farun kan bẹ́ẹ̀ corruption ni tẹ bá wọn tó ń bẹ̀ tánṣu náà fi strike corruption ni government fẹ́ẹ̀dì lẹ̀ ń bì kan àwọn gọọmenti tó wà nbẹ wọn rí àwọn asù láwọn òfẹ kankan tún ṣe àwọn tí ò bá wà ní tàn bá mọ tó ń ṣẹlẹ ń bẹ wọn máa wò pé gọọmenti ò dáa ni náà ta ni gọọmenti
1: tó onílé ní lọwọ àlejò gan díẹ rú
0: ni wọn jọ dìṣọrù ni so àwọn tó bá mọ tó ṣẹlẹ ń bẹ wọn máa mọ pé kèsì ko se fort en kankan tori pe corruption to ti wa nu eje everybody bi pe okay o bi ta tin lu jibiti o le leleyi
1: so won fe dinan be
0: ah nigba won wa ni so won wa mo tutu funfun sita fa awon eyan dudu na ma gbe sinu
1: aha
0: iru yen lawo ni faye le
1: alo eledu o ba wa se ah ni ola ka to wa ma lo ola kini nkan to be sele lola to ra gbo pe nkan kan be sele lola
0: eh ni ola ni a fe se flag up wa on veni ni ibadan ma lo ni ni ibo college ni orogun nbe ni a ti fe se
1: ibo college
0: yes orogun
1: ni lubadan
0: nbe ni a ti fe pe a te pe gbo omo oyo na kan wa grace pe asiko ti omo oyo debe yi o eh emi na wa nu awon eyan ti ajo lo fa asia soke pe omo oyo ohun lo kan so wa de pe gbo kan wa sibe kan wa ye wa si
1: o na le ti gbọn kin to gbọn ni Igbo College yun ni Orogun ni Lubadan ni Ola Odeyi agun melo le to na o bere baba
0: eh agun mo na yo bere ni agun mewa abo gerege
1: ni agun mewa abo
0: gerege
1: se ka eni to ba wa nbadan na le pade wa nbe
0: atẹ to nbo lati badan atẹ to nbo loke owo atun be lo ni iwere ile
1: egbo gbe bi
0: body ati pe patapata ina la pe sibe ton de nbo wa sibe
1: ka ka pe awon eyan kan fe tele wa lo latoyo tawon o si ba won ti gbon pa olugbeja mekunu tele se anfani wa pe tawon o ri boss gan ni ayin ti won bi tele alo
0: be ni ati seto oko lati ile ise wa ni office wa to wa ni iwaju alagbon be ni Rufus building ibe ni gbogbo ati pade gbogbo awon to ma lo lati be na ni moto ti gbe gbogbo
1: alo ago melo ni ki gbogbo won pade nbi lola
0: eh ago mejo la fi si laaro
1: ago mejo laaro la
0: ago mejo ago mejo lo sori kale ba mo pe to ye bayi la wa ta wa nle o moto bayi la ni ma tun fi kun o
1: la tun ma bi kun o na le ti gbo ki n to gbo eni ta ti jo n ba oro ta ti n foro jomi to ro oro lataaro na ni olugbeja mekunu de champion ese kende majidi ti won je oludije fun ipo gomina ni abe asia egbe oselu AAC ni ipinle Oyo agbo ka fi leyi ka ma fi yun se lo pe alara awon ti won tawon na so pa awon na fe dugo dije dupo labe ase egbe oselu yin lara awon olugbeja mekunu pe e se nkan kan fun won ni bi owo ti won ma n fi san owo la pe elomi awa mekunu elomi o ni rowo le gba form iru gba ti presidential kini tan gbe si 100 million nibo ni iru emi be ri 100 million lati fi gba form egbe oselu 100 million awon mi gbe si 40 million won le se nkan kan fa awon kan mo kan fe ke kan ra soro die lori e
0: se ri iyen na ni tumo olugbeja mekunu ipa wa la ma gbeja ra wa
1: awon la gbeja ra wa
0: so ngba ti a pe awon eyan jade pe ta lo fe jade fun rep ta lo jade fun senator ti pe a de bere pe ta lo ni owo lowo ta lo le se ta de check background won ta de ro pe won qualify fun ba ton de jade ba ri a de pe agbara wo to so a de support won peda o ticket won re e need ati lo je gbese so awon iranlowo ta se funra wa na ni ye ki nkan ye le sese so ki ayipada le ba tori ta wa funa ni pe ka le ba yi nkan ye pada ijoba de be ijo to ba sele ijo kan lo ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere
1: so mo gbo nu oro yin gan ye ni gbogbo n ta se yi o pe gbogbo n ta gba yin apara yin ka fun ara yin le se keje ke boye lo yawo mi kan ti won ma fi interest le yin ka kiri kan ni
0: lagbara olorun mo so lati bere de sin gbogbo
1: debi ta ba de yi debi ti n lo
0: ko seni ti o mo pe egbe AAC awon na lowo ju ki mo so nkan mi amo to fi de ni ni oyo yi o awa na se la n se gbogbo nkan ta n se ni nawo atapo wa emi de so wipe to nigba ta ba sadura tan ta ba fi gbiyanju kun n to ba se leyin ohun la wa gba ni kadara
1: agba n kadara
0: emi o le binu si nkan to ba se leyin igba na iyen ni pe ti awon mo ile oyo ba fe ki luyi o da
1: gbogbo omo oyo te ti patapata
0: challenge le leye fun eyin na ru eyin bayi challenge ni nigba ta pe ewe jo ni wa temi wa ni pe ti es mi de en so lowo
1: challenge ati mokola
0: mi o mo ti mo ti challenge mokola ko mo so o ti mo so si pe o da o nkan ta fe se leleyi o nigba semi kan ma se gomina semi na ma se commissioner ni kaluku na lo ma mu aye ti e so but lasiko eni ta wa nbe ni emi nikan na mo si n gbe
1: Olorun ba ti ma n ba eda gberu re yo ba yin gbe a si ni je ko lori re ba se fe ori na ni ori ijoba ti mekunu ni won so pe la so pa fe fi eleyi se nda ti challenge mi mo fi ko pe pe ijoba olugbeya mekunu la fe fi eleyi se ẹwà ẹ tún rọ gbogbo àwọn bàbá bàbá mọ̀mọ́ wọn tí wọ́n ń gbọ́ wa nílé gbogbo àwọn ọmọ ọ̀dọ́ náà tí wọ́n ń gbọ́ wa nílé láti jẹ́ pé káwọn náà lè mọ torí àwọn èèyàn máa ń sásẹ́yìn tó bá ti débi ọ̀rọ̀ òṣèlú báyìí bóyá torí owó tó wà ń bẹ̀ pé owó táwọn ọ̀nà pọ̀ jù pé irú olùgbèjà mẹ̀kúnnù sì ti dé ní sí òkè ṣe pé ọ̀nà owó kan tó fọ̀ lápò ya ẹ bá rọ̀ wọn ká má sásẹ́yìn
0: bí ẹ̀yin mọ̀mọ́ wa ẹ̀yin bàbá wa àti ẹ̀yin brothers and sisters ẹ mọ̀ jẹ́ kí àsìkò yìí ẹ mọ̀ jẹ́ ká ṣe ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ jẹ́ ká mọ̀ pé kórede ire la kódé so ire yedé tó dẹ̀ ti wọ̀ ọ̀yọ́ yìí ọlọ́run ní jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ ẹ mọ̀ jẹ́ kẹ́nìkankan tàn wá mọ́ àsìkò tá a wà yìí àsìkò tí ọlọ́run ti ní oríire máa tẹ ọ̀yọ́ lọ́wọ́ ni so ẹ jẹ́ ká dìde ní ọjọ́ ìbò kẹ lọ tẹ ìka sí AAC àní federal rep àní governor àní state of assembly ibi tẹ bá ti rí AAC lórí pilot yẹn 1 2 3 number 3 ẹ máa rí sign báyìí ló wà ń bẹ̀ so ibẹ̀ ni kẹ tẹ ìka sí òun nìkan ló lè wúlò fún wa so ẹ mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀rù kò rẹ̀ sí bẹ́ẹ̀rù kankan o àsìkò òṣèlú yìí ó ti yàtọ̀ sí ìgbà kan pé wọ́n kópò kan lọ wọn kópò kankan lọ o kò dẹ̀ sí bò tí ò ṣe kà lásìkò tá a wà yìí torí pé àwò fínífíní wà ń bẹ̀ so kò dẹ̀ sí jàgídíjàgan wọn rí bò jí mọ́ yí jí bò wọ́n kàn dára wọn láàmú ni so ẹ lọ jẹ́ ká lọ dìbò ní wọ́ọ́rọ́wọ́ ká dẹ̀ padà sílé lásìkò so tẹ bá dẹ̀ ti ń lọ bí tẹ bá ti rí mọ̀jídò kedara ń bẹ ní kẹ́ ẹ di sí o tí ò bá ti rí mọ̀jídò kedara ẹ mọ̀ di kankan síbẹ̀ o.
1: mo kọ orúkọ ẹni tó.
0: náà ni AAC AAC ni AAC ni.
1: AAC tọ bá a ti fẹ́ orí náà ni ó rí láṣẹ Elédùmarè tọ Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín balẹ̀ fìlà yìí lásà àròkọ ní mítí so lórí ọbẹ̀ nínú àwo tán ganan bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ajá àlọ́ ọ̀yọ́ rèé tí èyí gbó lásán nítorí bẹ́ẹ̀ mi ọ̀rẹ́ ẹranko máa ṣe lábàmì èèyàn látàrí bí ìṣẹ́jú bíi mélòó kan sẹ́yìn láti ń gba olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ní àlejò ní ìkànnì wa ní àárín bàbá ẹ ṣeun pàtẹ ẹ pè yín ẹ sì jẹ́ wa lẹ́nu kan torí àwọn ẹlòmíì tán bá ti dé kí níwáyé wọn ọtí ẹ ní fẹ dárú àwa yìí lóhùn mọ pé kí ẹ mélòó ń gbogbo ara rẹ ẹ ṣe ó tá a pè yín tí ẹ sì dá wa lóhùn elédùà yóò jẹ ká débi tí abẹ́dé yóò ṣeé ṣe yóò já sí ọ̀rùn ìrọ̀rùn ni yóò já sí o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé bá wa ṣe rẹ o kó fọ́nkálé kó fọ́nkáko ẹ bẹ́ẹ̀ ti tún wò ní facebook náà lẹ́ lè wò ní youtube ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò náà ẹ tún bá wa sọ fáwọn èèyàn pé olùgbèjà mẹ̀kúnnù ti dé o pé ìrọ̀rùn ó ti dé fún mẹ̀kúnnù tó lórí tẹlẹ́mù kò sí pàǹsákò lóko mọ́ fún àìsí ètò ààbò tó péye gbogbo ẹ̀ náà ni gómìnà wa ti sọ pé àwọn ọba wa ṣe o àwa fẹ́ máa fi eléyìí ṣe lọ a mọ̀ bẹ́ẹ̀ nítorí ọ̀bẹ ní bẹ́ẹ̀ sọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o gbogbo ẹni tó bá ní amúbọ̀lá ní débalẹ̀ nítorí wọ́n bá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òun arọ̀ wọ̀ adéyàfún bàbá jẹ̀rọ̀ mọ́jẹ̀ lé o ẹ̀yin tèmi nílé ìjẹ́kí láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe ilé olúwẹ̀rí ìgbóná ilé tẹ̀ ti ń gbọ́ wa wò wá ẹ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ wa wò wá ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ wa wò wá ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná o ọwọ́ tẹ̀ fi tẹ láìkì tẹ̀ fi tẹ ṣíẹ̀ tẹ̀ fi tẹ lọ́ọ̀fù ẹ̀ níbi gbòkú ọmọ sí o ẹ̀yin wá fi ilẹ̀ sínú ìbànújẹ́ yìí ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀ fi àwa náà sínú ìbànújẹ́ yìí ní báwa náà nínú ìbànújẹ́ ká tún ríra láyọ̀ ká pàdé nílé ká mọ̀dọ́ lódì lẹ́yìn ara wa títí dìgbà míì tí tó máa gbé gómìnà wa torí wọ́n ń lọ́wọ́ tó ń bọ̀ ni o eléyìí ṣe àwa mọ ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀ ẹ bá ń fi jíǹgbò olùgbèjà mẹ̀kúnnù kásẹ̀ rẹ̀ ńlẹ̀.
2: Èrè wọlé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípa eléyìí ju àánú ọ̀rẹ́ mẹ̀kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàn tán champion kedara kẹ́hìndé mọ̀jì ní kẹ́kẹ́ àfihàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yè kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òkúpọ̀nà tó yọ̀ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbogbo la fi pẹ̀lú olùgbèjà mẹ̀kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion kedara kẹ́hìndé ẹ̀tẹ́ mọ̀jì òní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn arábí gbòǹgbò ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbálọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbú wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbú wa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún eléyìí ju àánú champion kedara kẹ́hìndé ẹ̀tẹ́ mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion kedara kẹ́hìndé ẹ̀tẹ́ mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnnù dé AAC action action take it back.
3: A ti ṣe bí Ọ̀yọ́ láàrin, Ọ̀yọ́ ò ní ṣe bí.

0: láti ṣàmù.
1: Ẹ wá sọ onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ Ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Ó sì ti a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá ọ̀. Ọmọ ọ̀lẹ́nìkan náà la yọ̀gbà. Ibi gbogbo náà lọ gba lágbára.

0: fún àràǹgbà ò orí kan bá sun àràǹgbà ò hàn yín báwa ṣe wà ní ààyè ọlọ́run bá ń gbọ́ tí gbogbo ẹ̀ bá rọ̀ sọ̀mù tán àìmọye àwọn èèyàn náà ni wọ́n máa jẹ lára ti àná orí kan bá sun àràǹgbà.
1: Ẹbí agbada orí yẹn máa wúlò faraye kì bá fọ́dà nù ó ń pẹ́ orí bá ti wúlò kátọ́.
0: Orí mi wúlò ẹ máa tọrọ fún orí mi ò Adéyinka Ọlásùkàn mi kásàmàṣẹ dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà ọ̀rọ̀ ìjẹ́nu ohun mo tún sùtán ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́wúyẹ́.
1: Fẹ́gbẹ̀rún láyé kátẹ́wọ́ ní sí yọ.
0: A ní my voice travel without no visa orílẹ̀-èdè méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbọ́ mi lọ́wọ́.

0: Ọ̀rin, ṣé gbàgbé àwọn tábí ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wáàsí Amẹ́rùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí, torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yẹ ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ohun tá a wẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹpá mọ́ ká tẹ pẹlẹmọ náà ní ṣíṣe náà ni ó.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú Bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lónìí. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí Paradise, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ́sẹ̀ fún. Gbogbo orí tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún o. Ọlọ́run náà là ṣe fún o. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ̀sán dáadáa. Ẹnu mi ṣe ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Ká a bá sì sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéètì àmà àkọ́mọ́ràn.
2: Ìbàdàn ọdún pa.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa, ó tún wá ń sọ fún àwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú Paradise lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílé lórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Cancer mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ tọ́jú. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ọ́rú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nǹkan kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà, táwọn èèyàn wa tá yìí lọ bẹ̀ wò, táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Máṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Tá a sì lọ bẹ̀ yàn wò. Táwo sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí Gbọ́lára tó fi ṣe jogbó.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Abuja.
1: Ọlọ́run wa ni fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àti èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdò ò lè àìsàn ẹ̀sà àmì ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwọ̀ ìjánu.
0: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọ́run púpọ̀ oje. Wọ́n fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wa gba àdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe é sí bò mí. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́mọ̀ bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà àwa náà yípa ká mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni tá a ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni tá a fi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn, àárọ̀ gba ni.
0: Orí kan tó sun wọn tó rán gba.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
0: Ìtàlẹ̀ bí agbada.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
0: Kúlò kátọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
0: Kúlò fẹ́.
1: Ashiru Ahmadu Adeniyi Afa Glo Zani Etiri Multipurpose Venture nílùú Pàpó.
0: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
1: Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya.
0: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A dúpẹ́ adúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà $1,000. Adéyinka lamẹ́ríkà ṣàmínú ọmọ adé pọ̀jù. Ọ̀yọ́ ọmọ wọn lèrú òjòkó agbẹ́dúdú orí òkè ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lèrú àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí olómù àpàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àfìgbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Sẹ́ni ẹ̀mú mú lọ mi bàbá ta nísẹ̀gbẹ́ gbé wúrẹ́ gbé wúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi ò bàbá ta nísẹ̀gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi bàbá ta nísẹ̀gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ ojú ra bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ní gbàtàkà sí wọ ọkọ̀. Kí lè lékòó yà díẹ̀ sí? Ọmọ ojú ra bẹ̀sẹ̀ ẹ̀kẹ́ òṣojé. Onílùkan ìlú kan tí ń dúgbòmúgbòdo mù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adé pọ̀jù ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé òlú sọ̀lá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Àyìn níbi já sí ń tó kó lówó kó kí wọ̀ fó fọ gbàálẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá dákan. Ẹyin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti bọ̀. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn sẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: mi ọmọ àwọn lọ́bà gborí lọ́yọ̀ aláàmì.
1: Oranda Islamic Foundation, Alif Toti Kayeja ti.
0: Ó tún gba bẹ̀dé. Adọ́sàn ní Sussex Odù Ọlá. Ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé. Ìbàdàn nílé Olúyọ̀lé o. Ilé Ògúnmọ́lá Olódògbò Kẹ̀rí lójú ogun. Ó tún gba bẹ̀dé ọ̀dọ̀ bàmí dáadáa lamẹ́ríkà. Alájẹ Adémọ́lá Ariwọlá. Adé Ariwọlá lamẹ́ríkà mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo yín pátápátá yín alátìlẹyìn wà nílé lóko pa ẹ̀lẹ́yìn ó jẹ́. Àwọn tí mo rántí dákọ̀, àwọn tí mo rántí dákọ̀, Ọlọ́run wọ̀ láàánú oṣù yìí ó sàánú wa. Yóò tún mọ̀mọ́ gbàdúrà wa, owó ò ní tán lọ́wọ́ yín. Ọlọ́run ọba yóò mọ bù sí ní àbùsí Èdùmarè. Yóò mọ pọ̀ sí.

0: lókè lókè lẹ́mọ̀ wa ó sóríkò ìlókè náà lọ́wọ́ àfúnigbé òkè téńté lẹ́mọ̀ wa ẹ̀mí jábọ́ láíláí ẹ̀mí jáwálẹ̀ ẹ̀mí rúgbọ́n àtìmọ́ ọ̀ràn ọlọ́run òní jẹ́ ti yín. Adéyínká Ọlásùnkàn mi ló kọ́ mi pàpín bàálẹ̀ ẹ̀kẹ́ ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ní màá ń ta dátà. Ọlánìkẹ́ Gravy Designer ó ti ìmẹ̀jì Abdulrahman Abdulbasir ti Gravy Designer náà Best Icon Furniture àwọn èèyàn ti àná. Plenty Fashion Home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí àwọn aránsọ wọn agbẹ́sọ fún ni ádàbí ṣe ìfáwọn ìbóná gbẹ ọ̀rọ̀ mi ò yẹ yín gbogbo àwọn aṣọ tá a máa ń wà àwọn aná máa ń bá wa rán. Ṣáró tẹ̀ bá fẹ́ pé Plenty Fashion Home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08076003202 Plenty Fashion Home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí. Àwọn táwa náà tá a máa kó rọra tá a máa kó lọ sókè àwọn èèyàn táwa náà máa kó lọ sókè báwa náà bá ti ń lọ sókè láti máa fa àwọn tán wà láyìíká àti àyídá àti àánà sókè. Ọ̀rọ̀ mi ò yẹ yín mò ń bọ̀ ọ̀nà ẹjẹ́ ká tún gba ọ̀nà bí iná ẹjẹ́ á gbà báyìí ká tún gba ọ̀nà bí.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín, aya ẹja tún rojọ́ díẹ̀ sí.

ẹnì kan bí mi ó lẹni tí ò bá wá lọmọ láyé tí ò bímọ láyé bó wá ni irú wọn náà wọn sì lè máa gbáyé lọ kárin ké se bí ìdodo ẹfọn àǹfààní wà ààyè wà fún ẹni tí ò bímọ náà láti máa gbáyé lọ kárin.

0: bínú sí mi ẹyin tèmi o
1: ọnà ọfún lọnà ọrún ni o
0: ẹ dákun tọrẹ ọlọrun ẹ mọ bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lóhùn mò ń bọ̀ ná. Sẹ́ẹ̀ gbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀. Mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. Sẹ́ẹ̀ sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́ dílé tí bàbá bá kú tọ́ mọ́ ń bẹ̀ láyé ilẹ̀ mi fi gùn ilẹ̀ mi fi tọ́jọ́. Ikán bẹ̀ nù o. Mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì mọ̀ pé ilé ayé tó náà bá tún lọ tó náà tún bímọ òun náà tún fi ibi tó lò ìlú tó lòdé ọmọ rẹ̀ ó tún kọ̀ sí ní ibẹ̀ láti bẹ̀rù. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́ bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ọmọ láyé ń kọ́. Sáwọn náà ò lè gbáyé lọ́kàn rìn kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ̀ wà mò ń bọ̀ òun náà ni mo fẹ́ gbẹnu lé.

wait, but oh, let's go soon. No, oh,

tọ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn. Àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà àbàdà yóò wọ́n sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ńbẹ̀ wọ́n ní lámàyín. Tí ó bá jẹ́ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹ̀gbìn dànù ni a mọ̀ gbọ́ tá a bá jẹ́ pé lámàyín bẹ ni mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó tabà mí yìí ò bá ti lè tabà mí láíláí. Tó bá ṣe pété àmọ̀dù ń bẹ ni irú tó ṣe mí yóò mọ̀ ní ṣe mí. Nígbà ayé lámọyín àti tàmẹ̀dù báyìí ni wọ́n máa ń ṣe fún wa. Ṣé ẹ gbàgbé òwe kan tí mo máa ń gbà pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa wò? Nígbà àbájẹ nígbà àbámu pẹ̀lú àwọn oore onílàádá tá a bá ṣe fáwọn èèyàn. Lórí bá àkọlé irinwó bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ bá ara mílíọ̀nù ọkọ̀ ẹni Hausa Kingston ń kù ní olo gbogbo ẹ̀ bá a bá lọ tán o. Kódà tí dórí aṣọ tán máa ṣe wá tọ́ba ilé jí aṣọ tó bá wọ́n jù wọ́n sì wá wú òkú olúwa rẹ̀ lóru wọn bọ. Àbí bí ìbá aṣaṣọ patí. Ṣùgbọ́n oore oníláàdá tá a bá ṣe ń gangan. Ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá nínú àdí ó tún jẹ́ kí wọ́n lè mọ ìrántí wa lọ́jọ́ gbogbo. Àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn tí wọn ìrántí wọn mọ́ láíláí fà àbàdà. Nígbà jẹ́ pé wọ́n tàn wọn ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán. Mo máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ò pẹ́ tán.

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ì pẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ bámbá bá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn-ín àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dé nú gbó mo bèrè kí ló ṣe gbó wọn ló lu gbó ló fa ayé sílẹ o láyélá ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dé nú ọdàn mo bèrè kí ló sọdàn tọdàn mi títì wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kínní nígbà á bá orin yìí nílẹ. Mítún ò sí ní gbàgbé mi àti ẹ náà nù o. Mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà. Èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

0: Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n pẹ́ tán, ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnìkan, láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate, wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rìí lámọ̀yín. Tó bá ṣe pé lámọ̀rín bá ń bẹ ni, irú ẹ̀gbìn yóò ní gùn mí o. Tó bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ mí yóò mọ̀ ní jẹ mí. Mọ̀ jẹ́rìí wọn, wọ́n tún rántí rẹ lọ́nu, àwọn ọkọ rẹ ò parí nu. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kọrin kése bí ìdodo ẹ̀fọn. A ń bí bàbá wa Sunny Success Odúọlá láti UK lọ́hùn-ún bẹ̀hùn, ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù ó, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn, wọn ò lè tán láéláé. Ẹyin títí láéláé la mọ̀ ọ́n ti wọn. Títí láéláé la mọ̀ ọ́n ti wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn, wọn ò lè tán láéláé o, wọ́n máa tàn ní títí láéláé.
1: We are the kind to live for.
0: Bàbá Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà. Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà. Kíni wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀
1: náà?
0: Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abáwọn orí onílàdá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Ìyẹ́sẹ̀ ìyẹ́sàdédé wà láéláé o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú, ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Àìmọye àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. A ní ká ṣe dáadáa, ká ṣe dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì nílé. Wọ́n fẹ́ lówó bí Dangote làwọn ẹlòmíì nílé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk lamẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé iléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrín bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́púlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Bàbá di à ń jà sógun. Bẹ́ẹ̀ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó ti ẹ̀ pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

ẹ mọ bínú àwọn mẹrin ni àwọn mẹrin ni àwọn mẹrin ni kì í sà àwọn mẹta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri, 1993 ẹ mọ bínú ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways. Ṣébí Nigeria sì ń ọpúrètì wọ́n sì ní Airways nígbà yẹn Nigeria Airways. Ní ọjọ́ Monday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993 ní gbogbo ìgbà tí June 12 election tí wọ́n tó sì ń gbóná lọ́wọ́ tó ń horu gí gbogbo ìgbà ni o. Àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibọ́lá Ogunderu. Richard Ajibọ́lá Ogunderu bí Ogunderu sì ni Ogunderu tàbí Ogunderu. Richard Ajibọ́lá Ogunderu àti Kabiru Adenuga. Kabiru Adenuga, Bennett Oluwadayisi àti Kenny Razaki Lawal. Ajẹ́ tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí torí ẹ ti fẹ́ máa gbàgbé wọn kò sì yẹ ká gbàgbé irú wọn o. Bó ti àjẹ́ pé má ṣe hijacking ò dá ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tí wọn náà hàn. Richard Ajibọ́lá Ogunderu Ogunderu sì ni Kabiru Adenuga, Bennett Oluwadayisi àti Kenny Razaki Lawal. Kenny Razaki Lawal wọ́n já bàálù tí ń lọ sí ìlú Abuja. Wọ́n hijacking rẹ̀, wọ́n jàgbà, wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic. Ní Niger Republic èyí tó dàgbà jù bí èpò ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n. Ó ní Ajibọ́lá Ogunderu. Ajibọ́lá Ogunderu ó ní ok wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlógún ní àsìkò ní ọdún 1993 ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún 1993 nígbàtí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún náà. Ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónúhàn ìjà àgbára fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993. Ẹ mọ́ gbàgbé wọn. Ẹ jẹ́ ń dákọ̀ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gi dínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibọ́lá Ogunderu, Kabiru Adenuga, Bennett Oluwadayisi pẹ̀lú Kenny Razaki Lawal. Kenny Razaki Lawal. Ẹni tí ò bá gbọ́ rí, ẹ ti gbọ́ láàárọ̀ yìí náà.

ni ọ̀rọ̀ wa dálé lórí ó náà ni àwọn ọ̀nà tá a lè tọ̀ àwọn nǹkan tá a lè ṣe tí orúkọ tiwa náà tí ó fi máa wà láéláé tá a fi wà láyé kan ní kése bí ìdodo ẹ̀fọn. Bàbá tí mo dákọ pé wọ́n kọ́ kiní lórúkọ rẹ̀ nílùú Ọ̀yọ́ Olú Àfọlábí ni o Olú Àfọlábí ni kí n tó gbà pé Olú Àfọlábí ni. Ó ní wọ́n sọ pé ó ṣe ọkùn bá bí SPED Federal College of Education Ọ̀yọ́ tó fi dé ìlú Ọ̀yọ́ ọ lọ sojú Ọ̀yọ́ ni nílùú Àbújá ló fi jà takuntakun pé kí wọ́n gbé kiní yìí wá sọ̀yọ́. Lásìkò tó sojú wa ní Àbújá ni wọ́n sọ pé SPED ló dọ̀yọ́ pẹ̀lú àwọn nǹkan míì bam bam bam bam tó ṣe. Kódà wọ́n tó máa ń ọ̀gánáìzì bíi lọ́dọọdún ni wọ́n máa ń ọ̀gánáìzì round table ni ó kọ bàbá yìí wọ́n ní Olú Àfọlábí round table talks. Gbogbo àwọn tí wọ́n ń sojú ìjọba tí wọ́n ń sojú wa nílé níjọba ni wọ́n máa ń wá síbi àpéjọ táwọn yìí táwọn náà wà sọ tẹnu wọn. Ó kọ bàbá yìí ti kú lọ́dún tó lọ ìtàn ṣe last ní December ọdún tó lọ ó ti kú kó tó dìgbà Olú Àfọlábí round table talk náà ni wọ́n ń pè Olú Àfọlábí round table talk. Orúkọ bàbá yìí náà ní parun kí làwa náà tá à ń ṣe lọ́wọ́ kí láàtó máa ṣe ẹ jẹ́ ká lọ mú dáadáa lọ́kùnkúndùn ká máa ṣe gbogbo ohun tá a bá ṣe fún èèyàn òun náà ni wọ́n máa wà lẹ́yìn wọ́ ọ̀la ni wọ́n máa sọ lẹ́yìn wa ni wọ́n máa ròyìn tí wọ́n fi máa ròyìn wa lẹ́yìn wọ́ ọ̀la o ká gbáyé ká ṣe dáadáa. Lèmi fi máa ń sọ pé ká pàjù bá lẹ̀ dé sọ́ àlọ́lọ́ ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ tọ́mọ nítorí àrọ́bá ni gbogbo wa ládìtàn o níta bá wá ṣe lónìí náà ni ó sì dìtàn lẹ́yìn wọ́ ọ̀la mo ṣe ni ká máa ṣe dáadáa ká gbáyé ká ṣe dáadáa. Adéyinka Ọlásùnkànmí ká sà máa ṣe dáadáa náà lórúkọ mi. Mo lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bóyìnbó ṣe gbádùn tí ò bá gbádùn ẹ̀kọ́ gbóná láàárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù ọba Mákin.

tọ́lá rẹ̀ ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́ṣáláṣí tó kọ́ à ń jàǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sí èkó látọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ̀lé ìlú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tàlẹ́ fún táwọn náà fi rí sẹ́yìn díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa ń wá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó ràbàtà ràpátá ràkọ́mú ra síngílẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń sarani dé. ó ní bàbá yìí tọ́ bá rí yóò ṣe bí èpò wọn ò rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ fi wọ́n lẹ̀. bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé yàrá bàbá ni yàrá bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ó ṣe bí èpò wọn ò rí ni yóò ní wọ́n fi wọ́n lẹ̀ ni àwọn náà ta ẹ̀dùn yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o ó sọ lójú rẹ̀ tá a pè bọ́yá sí àárín mi ní ń ṣe. bàbá yìí ti pò kọ́ ló ń kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjìn àwọn àìṣedéédé rẹ̀ kọ́ wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ́ tí ò ń ṣe dáadáa tó dẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká ṣáà máa ṣe dáadáa o. ni mo tún ṣe máa ń pa òwe pé ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́ kájú ọkọ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn ìwọ ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn ìwọ ọ̀la. àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí o ní nímí àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún un lówó tó fi ra jálóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan náà fi ń rowó jẹun ẹgẹ́ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣerégún o torí ọlọ́run a wá wà nínú mọ́ṣáláṣí ní jòní láàárọ̀ jòní bọ́yọ́sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀ bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ọ̀rọ̀ kan lásọ tàbí sọ débẹ̀ ni bàbá yìí ó wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kiní kan wọ ẹnìkan bẹ́ẹ̀nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wọ ẹnìkan. ó wá ń sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwà àti báwọn èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yẹn. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí kí kírun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni nídìí mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ́ dárí jèmi tó bá ṣe pẹ́sẹ̀ ni o ọkàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí bó ṣe sọ gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gangan ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà nàárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá sẹ́gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n mi bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fura ó sì sílè márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

gbọ́ pé bí pé n tó ń sọ ni pé kò sí nǹkan kan tó wọ́n jẹ láàárọ̀ àwọn àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́kú àìwòsùnsùn àìwòsùnsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ lòun bá fi jáde bó ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómila ó pé ọkùnrin yìí kan wà lọ́dọ̀ rẹ̀ kọ́ lọ dárí jì nítorí àìpẹ́sẹ̀ ni yìnyín bí sèrè gun ò torí ọlọ́run bó ṣe wá fẹ́ yẹ̀yìn fún gbà bàbá ti sọ pé sílẹ̀ márùn-ún kò sí lọ́wọ́ àwọn náà o ọkàn rí báyìí ni o kò sówó lọ́wọ́ àwọn náà o ọba pẹ̀lẹ́ kò sí sówó gidi kalẹ̀ mìíràn fún o fún lápò kan pé kó máa mú àpò kan lọ inú rẹ̀ dùn tó bá lọ bàbá yìí náà tóun wà lẹ́gbẹ̀ẹ́ mi kọ́ lọ́n dárí jì mí tó bá ṣe pẹ́sẹ̀ mo fóun náà ní 500 ọlọ́run ní kọ́ bá owó lọ́wọ́ mi náà láàárọ̀ ni bàbá yìí wá fi ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí pé nígbà tó rí mi ó sì bí mi ga ní lówó lọ́wọ́ àṣé ó dàbí ẹ̀rín ni kì í ṣe bí ẹ̀rín ẹ̀dá kun torí ọlọ́run ó mọ̀ kó ọ̀rọ̀ tí mò ń sọ dànù bàbá yìí wá sọ wípé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ó fi èmi lẹ̀ ó ní ó fi ẹni yìí lẹ̀ ọwọ́ wá bá ẹ̀mí tó wò pé ẹni tí ó lówó lọ tí ó ràn lọ́wọ́ ni kò mọ̀ pé ẹni tí ó tiẹ̀ tí ó ṣàánú ni ó ní bó ṣe fún ẹni yìí lówó tán ló tún fèmí náà lówó. bó jẹ́ lẹ́yìn mi náà bí ó ṣe máa sọ́nu ìwọ́n á fi ṣèrè gun o torí àwa náà ń tọrọ ni wọ́n ń fún àwa náà ni o ṣùgbọ́n látàrí àtìlẹyìn tiyín lọ́jẹ́ káwa náà lè ṣe irú eléyìí o èmi náà ń ṣe eléyìí ní orúkọ ẹ̀yìn alátìlẹyìn wa ni o gbogbo ẹ̀yìn tẹ́ máa ràn wá lọ gbogbo ẹ̀yìn tẹ́ máa ń gbéṣẹ́ fún wa iṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ jingu gbogbo ẹ̀yìn tẹ́ máa ń bùn wá lówó owó dátà tí mo ṣe máa ń dá akọ̀ yín bàbá Fàtá Ìlàmídì lọ́wọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi nílùú Ìbàdàn Artist Michael Awosola Angelo láti ìlú Abuja Afolabi Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya bàbá Bàṣírò ọmọ Adéníran láti ìlú Èkó Adéníyì Ahmadu Asiru Asiru Ahmadu Adéníyì láti ìlú Pàpó Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ lọ́pàbọ̀dé hospital lọ́yọ̀ọ́ wa níbi ọmọ Ìbàdàn nílé Obíyọ̀lé bàbá Bàṣírò Adéníran ọmọ ọba láti gbòlùmú ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ̀ ń ké sí tí mo bá ti fa jọ̀gọ̀ Evangelist Moses Akande Akintunde bàbá mi Saminu ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lè rúwà ó jòkó agbẹdúdú orí òkèlé bàbá mi Fàtá Ìbàndélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà bàbá dáadáa yìí Sunny Success Odòọlá ọmọ Ògúndàre ní United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa tẹ́ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ràn ẹ̀yìn náà lọ́wọ́ abudí ni tómi òkun abudí ni tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ra dátà tàbí ń ná tá a tún fi ná sílé iṣẹ́ wa díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń ṣẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ràn àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlá tí làwa fi ń yan o ni wọ́n fi ń dá wa náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà bá wa ṣe mọ̀ yín lè yàn dáadáa.

ọmọ kékèké tí ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ràn yín náà lọ́wọ́ o owó ò ní tán lọ́wọ́ yín o àbùdí nítorí òkun àbùdí nítorí ọ̀sà ìná ò ní tán wọ yín o ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% mẹ́fà péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún a ló ta àpẹẹrẹ jẹnẹrétọ̀ á dúpẹ́ àmọ́ lóore o bá a rí èèyàn fún a lówó dátà kó sì èèkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́yìn ẹgbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀ ńlá yìí ex Abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní adéyinka ọlásùnkànmí ọba mi chaati sẹ́ẹ̀ni yẹtẹ́sìn mo ní yẹtẹ́sìn ó ní sẹ́ẹ̀ndì rẹ̀ sóhun mo bá sẹ́ẹ̀ndì nọ́mbà sí wàláì bó ṣe fún mi ní dátà àná dátà tí mo fi wá sà láàárọ̀ tí mo fi wá sọ̀ online láàárọ̀ ex Abdulmalik wireless communication concept òun ló fún mi ò intadata tẹ̀bá fẹ́ ra dátà ẹ̀yẹ ń lọ wo bánà rẹ̀ kí n pè fún yín dáadáa ó ló fún mi ní dátà tí mo fi wá sọ online ex Abdulmalik wireless communication concept mọ̀ ń bọ̀ ọ̀fẹ́sàrè wo bánà rẹ̀ kí n fi pè fún yín lẹ́yìn náà bá fẹ́ ra dátà kẹ́ ẹ lè máa bá ń patronize rẹ̀ bí bàbá yìí náà bá ṣe máa ń fún wa ní dátà nù o Asiru Ahmadu Adeniyi tí wọ́n ní ètò ìdìmọ̀ tó purpose pension tẹ́ ẹ̀ tí mo ń gbọ́ kó lóo wọn tẹ́lẹ̀ o báwọn náà bá ṣe máa ń fún wa ní bá ṣe máa ń fún wa ń dátà nù mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n sáré wá bánà ex Abdulmalik wireless communication concept lọ ẹ dákun torí ọlọ́run ẹ máa bá ń patronize rẹ̀ ọmọ mi dáadáa ni.

gbogbo ẹ̀yà látìlẹyìn wa, gbogbo ẹ̀yìn tẹ̀ máa ń gbọ́ wa, o sì ò ní tayín o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín, ẹ ní tòsì, o sì ò ní tayín, o sì ò dá o, o sì ò dá o, o sì ò dá o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín o, ẹ ní tòsì, o sì ò ní tayín o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àdé ilẹ̀ àṣín, gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa, gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́ wa lójoojúmọ́. Mo ń bọ̀, mo sì ń wá bánà ẹ̀sìn màlẹ́kì, mo ń wà á lọ́nà, mo ń bọ̀. Olúfúnmi ní dátà tí mo fi wá sọ̀nláìn láàárọ̀ yìí.

Mo ti ri bana hex malik wala on lo fun mi ni data ti mo fi wa online Airtel data on lo fun mi o only get your data subscription today at affordable price. S. Abdulmalik, wireless communication concept. Be to se nwo bobo yi, omo le ewe ni o, in lo sis le ewe ni o. Oh, ma lu jibiti o, ko ma se yawo yawo, ko ma se yawo yawo. Ko ma se yawo, ko ma lu jibiti. Bo ba fe lu jibiti to lawon awon te won se ti po, bo fe ko je jibiti yo ko. Omo le ewe, gbogbo awon omo le ewe na di bi yawo ni sin. Na ngba ko bogini bogini lo. Sugbo won o fe lu jibiti jaye to fi se ise yi. E da kun to do Olorun. E ma ba patronize re. Mo bẹ̀ yín nítorí Ọlọ́run ló kọ Ọlọ́run mo fi bẹ̀ yín o. Data rẹ̀ ò sì wọ́n irú MTN ni 1 gig 350 naira ní ń ta. Kódà ó tún lẹ́ẹ̀sì ju iye táwọn MTN ní máa ń ta data wọn gangan fúnra wọn lọ. Bẹ́ẹ̀ bá lòdù 350 naira kò lè ra data 1 gig o. Kò tẹ̀ tún lè lo oṣù kan. Tóun bá ta data fún yín yóò lo oṣù kan gbáko. 2 gig rẹ̀ 600 naira péré ni o lórí MTN. 3 gig 900 naira. 5 gig 1400. 10 gig 2600. Glow rẹ̀ 1.5 gig 600 naira, 2.5 gig 1000 naira, 4.1 gig 1500, 7.7 gig 2600, 10 gig 3000 yo. Lori 9 mobile 200 megabytes 600 naira, 1.5 gig 1000 naira, 2.1 gig 1200 naira, 4.5 gig 2000 naira, 11 gig 3800 naira yo. Airtel re 2 gig 600 naira ni 1.5 gig 1100 naira, 2 gig 1003 ni, 3 gig 1700 naira, 10 gig 3200 naira. Ke tun wa se eleyi ni kan ni se be ba fe se subscription Go TV e da pe mo binu. E mo binu be ba fe se Go TV subscription Bẹ́ẹ̀tọ́ bá ṣe go yìí ti ń jẹ́ ẹlẹ́ẹ̀kì yìí ti ń jẹ́ StarTime subscription DSTV subscription ó tún lè bá yín ṣe ò lówó tí ò gajara lọ. Ilẹ̀ yìí ṣùlọ, ilẹ̀ yìí mọ́. Bẹ́ẹ̀ bá tún wá fẹ́ sàánú ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ràn lọ́wọ́ torọ́ mọ̀ yóò tún rówó ṣiṣẹ́ yìí dáadáa. Ó fẹ́ ṣe POS, ó fẹ́ bẹ̀rẹ̀ POS. Tẹ́yìn náà bá ní owó tẹ́ fẹ́ fi ràn lọ́wọ́ ọmọ kékeré ni ilé ìwé lọ́wà eléyìí ló ń ṣe tí fi ràn ara rẹ̀ lọ́wọ́ tí fi ràn ara rẹ̀ ń sùkúù. Ẹ dákun torí Ọlọ́run ẹyin náà ẹ bá ràn lọ́wọ́ o. Bí òṣè tún lówó lọ́wọ́ yìí lòun náà tó tún fi fún mi lówó data ló tún fi ṣe data fún mi tó náà fi ràn tó fi ran iṣẹ́ ìránṣẹ́ ajíṣẹ́ bí Ọ̀yọ́ lọ́wọ́. Ẹ dákun torí Ọlọ́run ẹ bá ràn lọ́wọ́ o. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè sí ó náà ní 08145420182 08145420182 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08145420182 lẹ lè pè sí. Tẹ bá fẹ́ bá chaati lórí WhatsApp ẹ lè chaati lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà tàbí eléyìí tí mo tún fẹ́ pè yí bẹ̀fẹ́ ṣe data bẹ̀fẹ́ ràn lọ́wọ́ bẹ̀fẹ́ ṣe Go TV or DSTV subscription. Ẹ dákun torí Ọlọ́run àwọn tó bá fẹ́ ràn lọ́wọ́ ni o. Ẹ dákun ẹ má lọ kó ara ìjẹba ọmọ ọlọmọ torí Ọlọ́run torí àwọn oníjìbìtì náà lè máa gbọ́ mi wọn mọ̀ fẹ́yìn èso oníjìbìtì ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ ká lọ́mọ́ máa tún sẹ́ndì mẹ́sẹ̀jì sí pé kinní kan kò lówó lọ́wọ́ aláta àràgbọ́ló fi ń ṣiṣẹ́ yìí o torí Ọlọ́run tẹ bá fẹ́ ràn lọ́wọ́ abẹ́fẹ́ ṣe dáta ni ẹ dákun kò lè gbé owó yín lọ mo ń fọwọ́ sọ̀yà fún ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ sẹ́ndì owó sí kó tó sẹ́ndì dáta sí yín o mo ń fi ọwọ́ sọ̀yà tó bá gbé owó yín lọ ẹ bá mi chaati ń dá padà fún yín kò ní gbé owó yín lọ gbogbo èyíkéyìí tẹ bá fẹ́ ṣe kò torí kò rówó ṣe business yìí dáadáa ni o ẹ sì lè fẹ́ ṣe data tó pọ̀ kọ́ jẹ́ pé kò sí owó púpọ̀ tó lè fi rọ́ọ̀nù package nílẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ máa wá owó yá káàkiri ni. Ẹ dákun kò ní gbé owó yín lọ ẹ sẹ́ndì owó sí mo fi oògùn rẹ̀ gbárí mo fi ọwọ́ sọ̀yà fún ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín tàbí kẹ́ ẹ ràn lọ́wọ́ kẹ́ ẹ kún lówó kókó fi máa ṣe business yìí dáadáa 08180315769 08180315769 08180315769 08180315769 ní tuntun pè torí ẹlòmíì tí ó ti mú gègé àti tákàdá tí ó fi kọ́ dání ń lo àwọn nọ́mbà méjèèjì lórí WhatsApp ṣùgbọ́n ilé ìgangan ni mo rí lórí bánà rẹ̀ tó fi lógo WhatsApp sí 08180315769 ẹ jẹ́ kí n pe bank account rẹ̀
First Bank account ni nlo en to ba fe bun lowo ti o fe ba chat to fe bun lowo e kan le fi e te mo e kan bun lowo ti yin lo account re ni Salahuddin Malik Olasukan mi First Bank ni nlo Salahuddin Malik Olasukan mi o na te ba fe bun lowo abe fe ra data e ba fe se nkan kan te fe ran account na ni o gba wo na si Salahuddin Malik Olasukan mi eri n ba mi joko Olasukan mi boya nti mo fi like re na nu e je won pe account number yen 31 20 71 23 09 ko fe lu jibiti ni o je nti mo fi like re po tori baba fe lu jibiti to na fa fe ma se yau yau o fe ma se yau anfani re yo olopo lo debi to fi le se ṣugbọn mo yi o duro tọlọrun ni tawakalitu obọlọrun duro ni obọlọrun duro ni e dakun iru awọn ohun wọnyi ni e ja ma ran lọwọ ta ba re ọmọ kan to ba fe dide kapa lọwọ soke e dakun iru awọn ta le ma ran lọwọ ni ati iru awa na tawa na lakaka gogo wa bayi ta jọ lakaka eyin agbalagba na le ma n so pe eni ebi ba pari ni mo ya ayo tori mo mo bo se mo n se eyan teyan ba re eyan bala teyan ba ro luran lọwọ kankan lo je ke ma da ko re bayi e dakun tori ọlọrun surprise re laaro yi ọlọrun oba yo surprise yin na bo se pe e fe ra data lodo re ni e le ra data fun yan lodo re e de le bun lowo account re straight ko ri alert ko ti e mo mo ibi ti owo na ti wa pe nikan lo sa nu ohun laaro yi e dakun iye kiye ko ba je 1000 ko ba je 500 omo le iwe ni fully ibadan abi nkan lo wa titi tun se gbiyanju yi e dakun tori ọlọrun mo fi ọlọrun be yi e dakun e ba n surprise re laaro yi e ba n surprise re eyin na si ba oju ere atanu ọlọrun pade lọna kona te lero account number re je npele kan si First Bank ni o 31 20 71 23 09 31 20 71 23 09 31 20 31 20 gbogbo eyin te ran lowo ọlọrun yin ran eyin na lowo 31 20 71 23 09 31 20 71 23 09 that ati mo fi wa so online laaro yi wa lai ko nlo fun mi bi o tun se lowo lowo bo se jo ma le iwe to on send the number si mo si send e lo ba fun mi in temi na fi le ran lowo ni mo nse emi o lowo ti mo kuku le fun lowo ti mo fi le fun nji oni lo ba mi chat o ro bi mo lowo lowo ni oni o n fe ma se POS tin ba rowo ti mo le ya o ki n ya o òun fẹ́ máa fi ṣe POS ní iléèwé tó ń wà fún àwọn ọmọ iléèwé táwọn jọ wà àwọn ẹsẹ̀ máa ń jáde lọ withdraw owó níbì kan ni nǹkan tó ń bá dalẹ̀ tó ń bá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n máa ṣe yóò máa reduce stress wọn òun náà tó máa rí tọrọ kọ́bọ̀ láàyè bí owó ìpínlẹ̀ èmi náà tó wá báyìí wà láàyè lówó lọ ọba nìkọlọ ọba ọmọ ọba ládìgbò lómi ìdíni adékunlé yìí mọ bí wọn jọ parí rẹ sí ṣùgbọ́n ọmọ ọba náà lówó lọ lásìkò ọmọ ọba náà lówó lọ lásìkò àwọn tá máa ń rà lọ náà ọmọ ọba ládìgbò lómi ìdíni adékunlé bàbá mi evangelist moses akande akẹtúndé ọmọ wọn nílé ogun aláàfin òkè sókun nílùú ọyọ àtibá iṣẹ àmọ pé ìhìn wá pé kẹ bá ń rìnyàn lọwọ báyìí rí ẹ dákun s malik wireless communication concept Salahuddin Malik Olasukan ẹ bá ń surprise rẹ láàárọ First Bank ni àkáǹtì ti ń lò 31 20 71 23 09 inter data bó bá yẹ pé ẹfẹ ra data náà ni ẹra data lọdọ rẹ ẹra data lọwọ rẹ ẹ lè rà fún èèyàn ẹ lè rà fún èèyàn ẹ lè rà fún èèyàn. Gbogbo ẹni tó bá ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn wọ́n náà lọ́wọ́ èmi náà ti ràn lọ́wọ́ kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ o ní tí mo ní ni mo fi ràn lọ́wọ́ yìí o kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ kó gbá láàánú dìde fèmí náà. mo fẹ́ mi ọlọ́run mọ̀ bá ń fẹ́ àtẹ̀yìn náà gbogbo mo fẹ́ yín náà kọ́lọ́run mọ̀ bá yín fẹ́ gbogbo mo kọ̀ tẹ̀mí yín kọ̀ láburú kọ́lọ́run lè jìnà sẹ́yìn náà. Ṣẹ̀kẹ̀rẹ̀ èròde ìbànújẹ́ ni rogun ìbànújẹ́ o ni sọkún ni jẹ̀kọrọ̀ 3% ní fóònù mi kù wọ́n sì ti jí power bank mi lọ ibi tá a ti lọ ṣáàjì. Kò ní jù báyìí lọ ẹyin tèmi ihà yìí ní ti máa ṣe gààyà ẹ bá ń patronize S Malik wireless communication concept ọlọ́run ọba yóò wà pẹ̀lú gbogbo wa. Ikọ̀ ìkọbálá ikọ̀ ìkẹjọ asẹ́tì ìdá oúnṣẹ́ ọlọ́run agara ò ní dá yín o ní mo sì ní mọ̀ yá oṣù ò ní ta yín o kò ní ta yín kò ní ta ran yín kò ní ta mí kò ní ta ran mi ìní kọwọ́ ọwọ́ mi ò ní kàn sàlẹ̀ àpò ìní wowó ti
kájọ mọ gbèrè kọngbẹ kọngbẹ sí ọdún yìí tún ti ń lọ kọlọ ń ràn wá lọwọ gbogbo àwọn tá ń ràn wá lọwọ gbogbo àwọn tá ti ń ràn wá lọwọ àwọn tó tún ń gbèrò páwọn ràn wá lọwọ kọlọ ń kọ mọ ràn àwa náà lọwọ 07068874274 ní àárọ̀ ìbánisọ̀rọ̀ tí a fi lè bá mi chat tẹ́lẹ̀ pé èmi náà sí Adéyinka Pẹ́ńbọ bí àwọn erin ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán fèmi ọ̀bá ẹranko mora bá mi èèyàn ni o tọ́ ó níyàn sí ọlọ́bẹ̀ sí ọlọ́kà sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ náà ẹ kọ́ ìbínú a mọ bẹ nítorí ọbẹ ní bẹsú àtẹlẹsẹ a sì bẹnà o 2% ní fóònù mi kù gbogbo ẹni tó bá ní a mọ bọ nìkan la ní dé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ ọkànrin òrun arọ wọ adé amú bàbá jẹrọ mọ jèlé o ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ wọ láyé ìpín ṣe ilé olúwẹ̀rí gbóná ilé tẹ ti ń gbọ mi ọdẹ tẹ ti ń gbọ mi ibiṣẹ tẹ ti ń gbọ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbà mo fà ilé ọlọ́ọ̀bà lọ́wọ́ mo fi ọlọ́ọ̀bà sọ yín o ìṣọ́ ọlọ́ọ̀bà àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wùrin lọ kó mọ wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a mọ pàdé Adéyinka Pẹ́ńbọ bí àwọn erin mi fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní fèmi náà nínú ìbànújẹ́ o ká tún rí ra láyọ̀ ká pàdé níre ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: Send gbo bo se nja la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikanni wa o Ajisebi Oyo la ri oyo ni sebi baba en kokan Send gbo bo se nja la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikanni wa o Ajisebi Oyo la ri oyo ni sebi baba en kokan
1: Ati se bi oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa nila yo to mi pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni si poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori Ẹjẹ́ àfihàn sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Tafọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfihàn sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní ó ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ ní ìyẹni. Yóò yẹ wá o, orí ìyẹ ní yẹyẹ lé, yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti fàgbé ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀. Àánà ni máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ni làádìí ku ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

Ọlọ́run pa kọ́ tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanran tí ọrin ńlẹ́ ọmọ arísẹ̀kí ìbàlẹ̀ kan ìkàn ni mo káhùn kásẹ̀kí olóhun ajáàbò ìwòrí ònìkan níjọ́ títí ń dárìn ònìkan ṣoṣo gíogíò ìwòrí ònìkan àáfẹ́ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabele yìí ń po ọwọ́ aago òlu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ wọ̀ ní ìjò ní ṣe kú pa wọn ó yéyú ẹ̀ rọ́yà àti bàbá nílùú ìbúrọ̀ ní ìmọ̀ wípun yín pé àìkọ́ yìí tó wáyé fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbálẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn kùsùkùsù ó ẹyu ẹ̀ fún fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ yọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárí wàá yóò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

aye le da soro mo raye mo safaye aye tutu eyan tutu mojuba

kú dédé àkò yìí ní gbogbo ibi kíbi tí ẹ bá ti ń gbọ ohùn mi o. Adéyinka Ọlásùnkàn mi lè mi ń jẹ pàpínbalẹ̀ ẹ fìlà. Ìlàsà àròkọ ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwo tangara.

bẹ́yẹ̀yìn ò mọ̀ tẹ́lẹ̀ pé ajín làwa wà ní orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ aago kan ó ku bí ìṣẹ́jú bíléńjá díẹ̀ táago kan òru aago kan òru ó lù. Mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbà ńlá ayé pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ wà nílé òkèèrè pé ẹ kéré òkò délé o. Ẹyin tèmi ọba bí ọlọ́run kò mọ̀mọ̀ sí o ojoojúmọ́ náà ni kẹ ẹ̀jẹ̀ àjọmọ̀ wárí fún.

0: ṣe o.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: Orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti ń gbọ́ ohùn mi láàjìn yìí. Mo kí yín o ẹ̀yin tèmi láti United States of America. Mo pè ní yòrẹ́. Bàbá Páìtọ̀ kan ni wọ́n wá ṣe prógráàmù ní Studio Wanjo ni. Àwọn náà ni wọ́n kọ́ mi ní máa ṣe ń pè wọ́n ní mo sì ti pè dáadáa, mo sì ti gbàgbé, mo sì pè United States. Èbó ti fẹ́ yọ ń léyìn iwájú.

0: ọba bí ọlọ́run ò sí o ojoojúmọ́ ni kẹ ẹ̀jẹ̀ àjọmọ́ wa rí fún ẹyin tèmi mo wò rere lọ sí gúúsù mo wò rere lọ sáríwá mo wò rere lọ sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn èmi ò mọ ọ̀rọ̀ bá bí ọlọ́run mi
1: o olúmọ mi ló ṣàyẹ mi rẹ kábíyèsí
0: wà láì mo tún wá lọ ìlú èbó kò sí èèyàn bí ọlọ́run mo wá wá sílẹ̀ áfíríkà nílẹ̀ àwọn èèyàn aláwọ̀ dúdú ní ààyè ní bíríkà ní ààyè wà láì kò sẹ́ni bí ọlọ́run ọba bí ọlọ́run ọba ò sí o no king as god o. ọba lánàá ọba lẹ́ni ọba títí ọjọ́ gbogbo ọba láíláí.

0: ìbéèrè kan tí ń bá sì rí èèyàn bá ń dá ń lò lórí WhatsApp dájọ́ ń tàkùrọ̀sọ yóò jẹ́ kọ́rọ̀ ní òdùn díẹ̀. Mo ti béèrè ìbéèrè náà lórí ìkànnì Facebook wa. Àwọn èèyàn ti fún mi ní opinion lóríṣiríṣi. Mo wá fẹ́ bí ẹ̀yin tẹ̀ ń tẹ́tí gbọ́ wa náà ní ìkànnì rédíò wa sọ̀rọ̀ mọ́gbèsì. Ẹ gbọ́ kí ló dálẹ̀ kí ló fà ó. Tí àwọn ìgbéyàwó ayé òde òní tí wọ́n sì pẹ́ tí wọ́n pẹ́ bí àwọn ìgbéyàwó àwọn bàbá wa láyé ọjọ́ ṣé yóò bá mi yé. Àwọn ìgbéyàwó òde òní kí ló dé tí wọ́n sì pẹ́ mọ́ bí àwọn ìgbéyàwó àwọn bàbá wa àwọn mọ̀mọ́ wa láyé ọjọ́. Kí lẹ́yìn rò pọ̀ fà á sọ́là jù ní
1: alágbàwí.
0: Àbá ìlẹ́kọ̀ọ́ tó. Ayé wa dayé social media. A fẹ́ di ara wa ta. Ìgbọ́sà wa lè sọ pé ayédáyé ọ̀làjú ayédáyé àwọn òyìnbó káwá máa fojú egbò tẹ́lẹ̀ ni. Kí lẹ̀yìn rò fò fà á ná. Tígbéyàwó yìí ṣe ń láàsì.

0: You are currently listening to Akisebi Oyo online radio. Akisebi Oyo Lari Oyo Akisebi Babeni Kokan. You are currently listening to Akisebi Oyo online radio. Akisebi Oyo Lari Oyo Akisebi Babeni Kokan.
1: Ẹyin tèmi ìbéèrè náà rè o ta ni ó bá mi dá sí ta ló fún wa ẹ fún wa ni ẹ wá là á lọ́yẹ àwọn ọmọ kéékèèké sin torí mi gan náà kí n lè bá mọ àwọn gẹ́gẹ́ ń kọrin yìí tí àbá yìí kọ nígbà pé ìbámọ́ pójú ogun láyé o ìbámọ́ ti múra sílẹ̀ láti gba ìwé mi níbámọ́ àti múra sílẹ̀ o wọ́n bá ra àtù àti kíníkan ìbára gbá ìbára wo ẹ wá já mi sí o kí n lè bá múra lẹ̀.

fún àǹfààní àwọn tán bá ṣẹ̀ ń da pọ̀ mọ́ wa n tá ń pẹ̀ kẹ́lù náà ni kí ló fà á tó fi di pé àwọn ìgbéyàwó ayé òde òsín àwọn òde òní wọn dàbí àwọn tàwọn bàbá wa láyé jọun tó jẹ́ pé wọ́n jọ máa ń dàgbà dògbó kùjẹ́kùjẹ́ ni ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé láàrin kádijúkálajú pẹ́ǹtúká pẹ́ǹtúká ni láàrin àwọn àwa ọ̀dọ́ òde òní. Lọ́wọ́ àfitójú sùn mo ti bèèrè náà lórí Facebook ìbánidọ́rẹ̀ẹ́ wa táwọn èèyàn ṣe ń fún mi ní oríṣiríṣi. Oríṣiríṣi ṣe mọ̀ pé ní tó bá wá kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sẹ́lòmíì. Ojú kì í sì rí nǹkan tán ló jẹ́ kí n bèèrè. Mo fi ń bèèrè ẹ̀yìn àgbààgbà ẹ bá wa dá sí i. Kí lẹ rò pó fà á? Ṣé mọ̀ pọ̀rọ̀ sùnùkùn ni ojú sùnùkùn náà là á fi wò ó kí àwọn ọ̀dọ́ kéékèèké táwa náà ṣẹ̀ṣẹ̀ ń sọ pé a fẹ́ máa dá ìdílé tara tiwa náà sílẹ̀ kálẹ̀ bá a múlò nínú ọgbọ́n tí ń ṣe mọ̀ pẹ̀yìn àgbà náà lẹ́ wí pé afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni èyí já pé àgbà alágbà níwèé.

Àtẹ̀jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọba mi, Apostle Sunday Ojọ́kan Ọlá. Wọ́n ní ìpìlẹ̀ ni o, wọ́n kọ́kọ́ sọ pé ìpìlẹ̀. Wọ́n ní ìpìlẹ̀ ni o, pé tí ìpìlẹ̀ bá sì ti wọ́, kí wá ni ọ̀mọ̀lé fẹ́ máa lè lórí? Wọ́n tó ń tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n tó ní ẹgbẹ́kẹ́gbẹ́ náà ń bẹ̀ ń bẹ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ Bad Association. Alákọ̀ọ́kọ́ ni Forty Foundation, ẹlẹ́ẹ̀kejì ni Bad Association.

ó ní bí àṣàlátù tóun máa ń lọ àṣàlátù tí máa ń lọ ní gbogbo ọjọ́ sunday ọjọ́ ìsinmi wọ́n máa wá ń ṣe àdúà òun wá ní àdúà kan ní ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ kì í ṣe ọ̀sẹ̀ pé ní àná ni sunday kan kì í ṣe ti ìjẹ̀sán tí ètò lọ before ìjẹ̀sán ni sunday lókan ní àáfà wọn tó ní àṣàlátù lọ́bá gbé nàró ó ní ọ̀nà ró láàrin gbogbo èèyàn lọ́bá bẹ̀rẹ̀ sí ní nù lọ́rọ̀ pé iṣẹ́ yam dresser ti ń ṣe o yóò wọ ná o kíní kan kọ́ pàṣẹ yam dresser tí ó. ẹ̀yin bèrè pé kí ní jẹ́sẹ̀ yam dresser iṣẹ́ hair dresser iṣẹ́ sirun sirun àwọn asirun lọ́ṣọ̀ọ́ asirun lóge àwọn obìnrin.

fi wọlẹ ko mo ba bo lẹyin igba ti leyi lo tegbere gbetegberegbe laarin bi ose kan seye ni o mo pe mari buma ni o o gba number re o ni o mo send the account number re so ah ko wa ta wa leyan olohun tori olohun ta leyan olohun ta la fe pe leyan olohun ni le nigeria ta wa yi ah okan re nikan ni o mo okan re nikan ni o mo ko se eyan mo o ka re ni barin lokan ko adeyin ka pe nbo bi awerin o ti sele sibe ri nigba to fi wa ni badan na o sogbole leyi ti mo nso yi ṣugbọn nigba to fi wa n badan na iru re gangan gelegele o ti sele na bo je je pe nigba un ko omo yi ti mari nigba un ṣugbọn te leyi omo pe married woman ni la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ibi mo ti lo na ni wi pe boya ta ba nse wa si aba ba nsoro awon obinrin ka ma so ta awon okunrin na daada na tori obinrin o le da si na se fun ara re ko si lexi bi ani ayin ayin okunrin na ni won jo se o gba mi lowo egun ibi ti mo ti lo nu latari oro ti baba wa apostle sunday ojo kan lati won ko fun wa wi pe extramarital affairs on the part of men ki ya wa nana wa wo na ka na to da si wi pe ai ni agboye ka ma ma bara ni soro ka ma foro nu ka ma yin foro nu oro to ye ka jo so ni tu bi nu bi ka ma gbe sinu lai ni so asoye po laarin oko laya o na nda le aje ki en to mu ninu point ti ba mi apostle sunday ojo kan la ta tun fi sowo si wa iwo lolu ti ti aye ni won ni denial of conjugal right se ma tun ma yun denial of conjugal right awawo so wa nbe so ma tun ma re so ma tun ma re fífi orun dun ara ẹni atọ́kọ àti ìyàwó ká máa fo orun dun ra wọn mọ́yá ọkọ ni ara rẹ̀ gbá yágiyági kí ìyàwó ọmọ sọ pé bàálà mọ́ ọ̀rẹ́ mi dẹ lóòrèkóòrè èyí ò fà á tí ìkan nínú àwọn méjì tí a ń fo orun dun ra wọn tí ó fi máa fẹ́ na sẹ́ta látàrí ìdí èyí kò sí tí ò lè ṣẹlẹ̀ tí ẹ ti ẹ̀ gbọ́ làbárè tó ṣẹlẹ̀ ní sondo state kan tí bàbá aláwo tó ta tẹ́rù ń pa níbi tó ti ń yan ìyàwó páìtọ̀ lálẹ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn á ní ò ṣe èèyàn mọ́ o àwọn tá a mọ̀ pé léèyàn ọlọ́run ẹ mọ̀ fi ẹ fi yẹyẹ mi lẹ ọsẹ mọ̀ pé ń gbàbí kankan síríọ̀sì ọ̀rọ̀ mi tí mò ń sọ ní kẹ jáde mò ń bẹ odódó ọ̀rọ̀ tó wà ń bẹ. Adébàbá aláwo ta tẹ́kùrú ń pa nikú bá pawo bí ẹni tí ò gbọ́ fà ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ọ̀mọ egbò ó wà. Kọ́lọ̀ mọ̀ jẹ́ ìjẹkújẹ tá a mọ̀ jẹ́ ọ̀ràn alọ́run àpàǹdodo kílédùá ọ̀sàánú. Yàásín wà láì tà láì ìbá ṣe pé olúwa máa ń ṣe àmì ẹ̀sẹ̀ ta ni yóò lè dúró ta ló mọ́ nínú wa. Ọlọ́run àánú nìkan la fi lè yege o. Sìtín wà láì ògún gbọ́ yàásín sango ọlọ́run ọya ọba tálángbó. Gbogbo wa iná kẹ̀wò torí èyí tí ò yàn lè ń lu jìbìtì. Èyí tí ò lu jìbìtì ń pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé. Èyí tí ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé ìwé ní ń yí o ìwé ìjọba. Àbẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń gbà. Owó ẹ̀yìn ni. Àánú nìkan lọ́lọ́run ó fi gbà wá wà láì tàlà ògún gbọ́ yàsín. If not, iná kẹ̀wù ni o. Ọlọ́run bá ń gbọ́. Ọjọ́ bí eré ni kìí ṣe eré fa.
Another point, Tiba, ni apostolic Sunday, ojo kan lati ran ko won ni impatient, aini suru to, aini suru to. Eti won fi wa gbe kun re ni wi pe osi na ma n fa o n fa o osi ati ise imele keyan o ya ole obuku ole pelu osi osi aja re ni olodun da fun mo de si mi o ma je mo osi o emi n pa lawon olulufe mi awon tan gbo mi lowo lowo awon ti o tun ma gbo later awon alati leyin mi nile loko pa leyin odi mo de osi mo ti aja re osi mo de si awon in ni mo osi o emi o ni mo osi emi ni temi adeyin ka pe nbo bi awerin olasokan mi ka sa ma se daada emi o ni mo osi in ni mo ba no je o tin ba ni ke mo faagun walai awon ateki se ti wole lana buki oba awon ni na baby born baby pe eni ti o ti to iya se na ni nbi mo to na di iya latari be won wo omo rada rada iwa lolu waidi abiodun ijikunle awon ni economic problem economic hardship gege bi baba wa apostle na ti so ti won so pe osi iwa ni kale koda omo yin na omo ibo na ba wa dasi nwi ado nika justin only recent widespread of feminism and its hypocritical proponent from the male gender. Okay, no. Ani awon ti won tan so pa awon ja fe to obirin e to obirin awon feminism ti won mo n wa equal right laarin okunrin ati obirin ti won fe da Paulo n se to ni proportion re pe oko lo lori aya tan fe daru aiwa fagba fe nikan gangan na ni o ajakaye ogun mo.

ìtẹ́lẹ̀ iná kó máa jẹ ẹ̀kọ́ o fún gbogbo àwa tí ajé ọ̀dọ́ káfẹ́ ojú lẹ̀ tẹ́ mọ̀ pé àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá ọmọ èèyàn mọ̀yàn wọ́n ní tí ojú bá farabalẹ̀ ó di dandan kó rí mú wọ́n jẹ́ kẹ́nìkan kan ó tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n láti sáré wọnú ìgbéyàwó torí ẹni tó bá fẹ́ ṣe ìgbéyàwó gbọ́dọ̀ ṣe gudugudu méje o ṣé ẹ mẹ́ni tó kọrin pé ìgbéyàwó gba gudugudu méje ẹni bá máa ṣe ìgbéyàwó gba gudugudu á ṣe gudugudu méje òrìṣà fẹ́mi òun àti ìyàwó rẹ̀ wọ́n ti dè pààtì òun lọ́kọrin ṣé kò ṣe gudugudu méje mọ́ ni. Ọlọ́ọ̀bà ò ní já síyàn ó àní síyàn àní síyàn ilé ìwọ̀ ò sì ní dàrú.

lásìkò tí èyàn bá ṣe orí kínkínní tí mo ń gba ọ̀pọ̀ náà láwa yìí ó à ń pe àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọ̀dún àwẹ̀ a kú ti oṣù ramadan àti àbọ́ sí yìí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ǹgbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná lága àbúrò Rahim lọ́lọ́run aláforíjìn lọ́lọ́run tó bá tún foríjìn èèyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí Olúwa kó dáríjìn wá kó wá tún wá kẹwà tó bá dáríjìn wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjìn èèyàn tán tó foríjìn èèyàn tán.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kó gbàdúrà wa kó wọ láàánú oṣù yìí kó wọ láwọn ẹni rere ní àjọ ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa tẹ́tẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ọlá àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Ṣàbà àti Mọ́rúwà. Kó wọ́lá ìlú Ọ̀yọ́. Kó wọ́lá Agbolé ẹnìkọ̀ọ̀kan wa.

0: ẹjẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ọlọ́mọ ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Atoto arere pa akoyi baba mo gana omo oyo alaafin nile ni loko ni atileyin odi e tedi beleje wa gbo mi gbaroye mi awon megbe OAUF oyo ati ba unity woro ni ran mi sin won ni ma logun e fun yi pe ai laso olorun pa ko to agbero gbogbo omo eriwo iwori olokanran ti orin nle omo arise giba lekan ikan ni mo kaun kase ki olohun adiawo wori onikan nigba titin darin onikan soso giogio iwori onikan a se darin enikan soso taye fi yeni ati agbajo owo la fi soya ajeje owo kan gberu dori iwo se ti e temi o se temi ni kaluku se nse ti e lototo yi ni ko nko jabele yi nko wa go ndo yo seyin tori e ko won ejo ni se ku pa won OAUF oya ti ba ni diburo ni ma wi fun yin pe ayiko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe opo nikan ni omo ran ti ba le ye je ni ma so fun yin pe ka yo fowo so po gbe oyo larugbe ka fowo so po ma panu po bere eto wa lowo awon oloselu fowo so po panu po bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori eni to ba dake tara re o ba dake kájọ dàpọ̀pọ̀ kó lè bá àwọn òkùnsùnkùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ jọ ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí àjíṣe bí ọ̀yọ́ láàárín wà yóò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

0: àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá pa sí lẹ́yìn àwọ̀ ẹ̀ nínú àsìkò àwọ̀ yìí ẹ rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páhoro kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé
1: ọ̀rẹ́ni tó ń gbà mí jẹ́ òrá ti àdá bí.
0: Ìgbà tó sùn yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn ò tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́. Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí.
0: Wọ́n máa ń rántí ọjọ́ sábàtì, wọ́n máa ń yà á sí mímọ́, wọ́n máa ń rántí ramadánù náà, wọ́n máa ń yà á sí mímọ́. Ìgbà tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadánù lọ, àwọn yóò tún máa náwọ́. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

0: àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú oṣù yìí tá a bá kọ́ nínú oṣù yìí káwọn replicate yẹn nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro tó jẹ́ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun tá a yóò bá mú bámú yìí àwọn mi ò tí ì mọ tí wọ́n fi gba àwẹ̀ omi lásán làwọn mi ò fi gba àwẹ̀ nínú ilé wọn léni.
1: Padà wá máa nira kí máa ṣẹ̀rù bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ta o ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ bó tún mú odò fá wá. Ògbè wẹnu kò tó wẹ̀ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde là ń ṣàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀ máa fún àwọn èèyàn lẹ́bùn ra oúnjẹ fún àwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fúmílìkì wọn nínú ilé ni wọn gbádùn wọn. Ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé ó gbé ìwẹ́nu kó tó wẹ̀ta ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fúmílìkì yín ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họ ríhun ẹ náwó sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà wọ́n. Ẹ torí ajúra wa lọ o.

0: ti mọ pe emi mo wa fun check and balance ni mo wa fun check and balance emi o kin fi sibi kan so to so si mo ba bi kan je adeyinka alawe janu aja lo oyo ti e gbo laso nitori bi mi o ba ran ko mo ra ba mi eyan ni Ọlọ́run kò wọ̀ láàánú oṣù yìí gbogbo àwọn tí wọn rọ́wọ́ họ rí nínú fómìlìkì wa nínú ìjọ wa nínú mọ́ṣáláṣí wa káàkiri àgbà ńlá ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbàlagbà ní mùsùlùmí àti kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn ẹlẹ́sìn kan àbáláyé. Ọlọ́run kò wọ̀ láàánú oṣù yìí kó wá sí ẹ̀dẹ̀ fún kálukú wa. Ká máa rí ọwọ́ kìbàfò mú jáde. Fisunre mu lọ sẹnu. Nípa àwọn àgbàlagbà pọ̀, wọ́n ní bébí bá ti kúrò nínú ìṣẹ́, ìṣẹ́bùṣe.
1: Tó bá ṣe ló ṣeṣe, kò sí tẹ́dà lè ṣe. Tó bá bá mi ṣe àlá.
0: Ẹyin ẹ má dàbí àwọn kan tòkè ọ̀hún alákata kí ti ẹ̀sìn. Àwọn tí mò ń gbé Ọlọ́run ọba níjà. Ṣé ń ròpọ̀ Ọlọ́run ọba ò tó ìjára rẹ̀ dágbé? Àwọn ròpọ̀ Ọlọ́run ọba ò tó jára rẹ̀ dágbé. Ọlọ́run ọba tó jẹ́ pé tó bá fẹ́ ṣe wá gbogbo wa ní elédè kan tó jẹ́ pé dé ẹyọ kan èdè Yorùbá láàmọ́ sọ nílé lóko pẹ̀lú ẹyin òdì káàkiri àgbà ńlá ayé wàláì ó rọrùn púpọ̀ nínú tọ́lọ́run lè ṣe. Tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ dá gbogbo wa ó rọrùn púpọ̀ fún Ọlọ́run láti dá gbogbo wa ní mùsùlùmí. Tó bá ṣe pé kìrìsìtẹ́nì nìkan náà ló fẹ́ dá gbogbo wa ó rọ Ọlọ́run lọ́rùn Ọlọ́run bá ń gbọ́. Fún fáyà fún yọ́kànnì ọyá ẹ̀ máa jẹ́ mùsùlùmí o gbogbo yín o. Kún fáyà gun ó sì wọ́ ọ yẹ máa jẹ́ kìrìsìtẹ́nì gbogbo yín. Kún fáyà gun Ọlọ́run ó sì wọ́ ńlá náà ẹ máa jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé. Kún fáyà gun Ọlọ́run ọba yóò sì wórí ẹ̀. Yóò kàn wí bẹ́ẹ̀ lásán ni afaiwi. Afaisọ bẹ́ẹ̀ ni ò ní mọ̀ jẹ́bẹ̀ torí pé wí bẹ́ẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́ ọba ni.
1: Èrò ọ̀tá ò da, wọn ò fẹ́ kájèrè.
0: Ọlọ́run mọ ní ti ń ṣe o. Ọmọ ní ti ń ṣe o. Tó dá gbogbo wa tédè wa ọ̀jọ́ra wa. Ó dá wa àwọ̀ wa ọ̀jọ́ra wa. Ó dá wa èdè wa ọ̀jọ́ra wa. Ẹ̀sìn wa ọ̀jọ́ra wa. Àwọ̀ wa náà ọ̀jọ́ra wọn.
1: Láwọn mọ àṣìlú.
0: Ọlọ́run bá mọ ní ti ń ṣe o.
1: Nígbà máa ń yòrí dùn sálíbà náà. Wà ló mú bí a sì mí.
0: Àwọn ẹlòmíì self righteous ni wọ́n. Àwọn ni wọ́n da jù lójú ara wọn. Àwọn nìkan ni wọ́n mọ Ọlọ́run sìn náà mọ Ọlọ́run yìn lójú ara wọn. Òfútù bẹ́ẹ̀ tẹ̀ ó fú ọjọ́ kejì ọjà sí ní gbogbo ìjọsìn wọn nítorí pé inú wọn ò da. Inú wọn ò da. Ẹ tẹ́ ẹ bá sí inú wọn ò báyìí bí kẹ́ ẹ máa bá ọ ká ṣe ìgbé paramọ́lẹ̀ pẹ̀lú òjò lá.

inú èmi àti iná yóò mọ pọ̀ sí ní òpópó yìí tó ń dùn wá nínú kò ní fà ọ́ wá nínú jẹ́ o àní rogun ẹ̀kọ́ àní jẹ̀kuru lórí ọkọ lórí aya lórí ọmọ lórí ẹbí lórí ara lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò lórí bàbá lórí màmá àní jẹ̀kuru àní sọ̀kún o àní rogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjọlẹ̀. Ìgbọ́ ṣe ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o pẹ́ mọ́.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ ọlọ́run tán lọ́n fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ẹ̀mọ̀ ń gbọ́ ìkàn ní ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ó tún ń poró nílùú tèmi ni ìwà lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ ọlọ́run tán, àwa ni mouthpiece ọlọ́run, ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity. Our own religious level, a máa impose ẹ̀ lórí àwọn ẹlòmíì. Sọ pé táwọn ẹlòmíì ọba ti meet up to the standard táwa Yorùbá wa ti wà hun, a máa fojú káfìrí kèfèrí wo wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A gbọ́dọ̀ a ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni oníkálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà àṣẹ̀dá wọn, Adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé tá a bá ti ẹ̀ pé a ti wà to up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́ lọ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dẹ̀ Mọ́ní Àmídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ́ máa suffocate tí wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọn ò ti wá máa ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú ọlọ́run bá wọn tọ́lọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbọ́lọ́run tóbi lára Adéyinka Ọlásùnkàn mi ò ká ṣàmà ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ bí awo erin ajá àlọ́ Ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí mi ò bá ẹranko múra bá bẹ̀yà ni 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí Adéyinka Ọlásùnkàn mi ká ṣàmà ṣe dáadáa. Nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka, mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì gbogbo àwọn aláàánú wa tán máa ń sàánú tán máa ń sọ̀pọ̀tì wa yányán Ọlọ́run ọba yóò wọ lọ òrù yìí yóò wọ lá àlùbáríkà oṣù ta wà yìí kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́ Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o ọrùn náà ó sì yẹ ẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn ní báwọn nájà wàràwàrà lọ́la mọ́ṣáláà làkúwátá ìlàbìlà àlẹ́ yorùbá azim.

tẹ́lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o April ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin iná ni ọjọ́ bí mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

gbagbe gbogbo awon akore oro wa ta tin ba bo se mo ki mo si npo ku lori kan ni mo npo lori omi me gbogbo awon eko no su ramadana ka mo gbagbe won gbogbo se olore ise lada ta nse lasiko awe ka mo gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta hin ti mo bi n toro gafara pe e mo binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nu tó wẹ̀ta ni pé ká máa ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò ká máa ara ilẹ̀ wà kán máa àsìkò ramadanu yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ara ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílì kí wa nǹkan náwọ́ sí wọn ká má dà wọn dáa lásìkò yìí torí nǹkan ò yí sí yí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mímú ká máa gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ yàn gba àdìpẹ̀lẹ̀ orí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìfitárù jẹ ká máa fún wọn ní sàárì náà jẹ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbẹwà kalẹ̀ ẹni tó gbéṣẹ mú kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládàá àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká máa ya òde là ń ṣàgbà tí ilé wá kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sí wọn ẹ má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọn.

0: ó tún jẹ́ òye wà pé kámọ̀ lọ́mọ ìgbé ọlọ́run níjà ọ lọ́rọ̀ àwọn nǹkan wọ́n ti fẹ́ mọ̀ yọ ọ̀sọ́jọ́ ọ̀sọ́ lọ. Mo fi ń jẹ́ òye wà wípé ó wà nínú tó wà nínú kápá ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan ẹlẹ́sìn kan aláwọ̀ kan ṣùgbọ́n ọlọ́run ti ò ṣe bẹ́ẹ̀ ó mọ ohun tí ń ṣe o. Tó fi ṣe wá ní ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ elédè ọ̀tọ̀ọ̀tọ̀ aláwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ó rọ ọlọ́run lọ́rùn púpọ̀ láti ṣe gbogbo wa ní ẹni tí ọmọ sọ èdè Yorùbá tí èdè lu èbó tó jẹ́ pé Yorùbá la mọ̀ sọ gbogbo ó tún wá jáláwọ̀ dúdú tí ò ní sáláwọ̀ funfun kò ní sáwọn àyàn ìrìn lọ́rọ̀ àwọn míì búrán làwọn àwọn tó ń búrán ni àwọn èsè pupa wọn tó ń búrán ni.
1: Ó ṣe wá mú ilé ayé kókó tí wà kẹsì lọ yẹ kẹdà ní ipò ayé àpàdà.
0: Bẹ́ẹ̀ ni o ìwà pẹ̀lú ẹ̀sìn náà lọ́lọ́run fẹ́ ló ń bèrè lọ́wọ́ wa kì í ṣe pé ẹ̀sìn nìkan lábàá fi ìwà dáadáa ìwọ ọmọlúàbí ilẹ̀. Oríṣiríṣi ló ti wà nílé ayé nísìnyí gbogbo ẹsẹ̀ ti fọ́jú ní ìjẹta mo fẹ́ ṣe screenshot mo ti ẹ̀ṣẹ̀ screenshot ẹ̀ mo fẹ́ kò lè jẹ́ papọ̀ nkí wọ́n á post ẹ̀ ní. Mẹ́mórí ọ̀dọ́mọkùnrin ọ̀hún bí irọ́ mi báyìí tàbí kí n gba díẹ̀ lọ́wọ́ ni ó wé láwà ní kìrìbìtì lówó mórí kìrìbìtì. Ní wá ń sọ ń polówó ara rẹ̀ wípé ìwọ́ tọ́nà bímọ oríṣiríṣi wàhálà wà ọgọ́ lọ sàánú kọ́lọ́ mọ̀jẹ̀ àrí wàhálà.

àwọn èèyàn mọ kọ mi ti mẹni atrocity lórúkọ ọlọm tọlọ ọbọ òsì ọdá wọn ọrọ rẹ pọ ní ìsinmi ní sá only with God all this is possible. Kọ́lọ̀ ó sàánú wàhálà wà lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu kawa na ka ma dara wa laamu ka ma ma toju bole ka kiri mi da lo mi ba ti toju bole ni won ti gbe jebete le jagun lo papa julo awon obirin awon mama wa ka ma ma toju bole o
1: ma so ko se ilaye oju ma toru ko re
0: tori mo ti kiri kaye oju mi ri to olorun ba ngo
1: mo so po ka bu re wa mo se
0: yẹn padà sẹ́yìn nínú oṣù lámúlá nàta wa yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn kíṣì ṣàdéhùn kan mọ̀ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí ké tó ṣe sù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ fi ń sábà ṣe wá sí ní ààyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tí wọ́n lọ bá jésù kristi olúwa wa tó ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìnínní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùsàn nígbà wọn bá di ọjọ́ kan yìí wọn mọ ní kí wọn mọ lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọn mọ lọ sí akọ ọ̀tún àwọn yìí wọn dàbí àgùtàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tó dàbí ewúrẹ́ wọn tó wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí àwọn ń bí pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ ọwọ́ ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ mọ lọ ní apọ ọtúnkẹ mọ gbàbẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí ń níṣẹ lọwọ ẹyin náà lẹ wáṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀yin lẹ bẹ̀ mí wò ẹ̀yin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣa àìsàn ẹ̀yin náà lẹ tọ́jú mi o ẹ̀yin lẹ tún bẹ̀ mí wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo ta wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọwọ́ ń jẹ́ oyé wọn wípé nígbà tí ẹ̀yin tẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ ẹ fún lówó tó fi jẹun tẹ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfin gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́.

nígbà tẹyin tẹ fi ọrọ ẹnu yin tẹ fi pẹtù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹyin bá ń ṣe àwọn nǹkan wọnyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọrọ mi ò yé yín ọrọ nù bíbélì ni o ọrọ olúwa ọrọ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run olódùmarè náà láṣí sí o ọlọ́run ọba yìí sì jẹ ṣe ọba tí màá ń jẹ èèyàn gbé tó wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tà àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kọ́mọ lọ sí àpò òsì kọ́mọ gbàbẹ̀ lọ́nù náà ìlérú ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹtí yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ̀sìn bẹ̀ mí wò kódà ẹ̀tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí sáàbò lọ́lẹ̀ òkèrè ẹwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tèkì ẹ bíìlì tí wọn fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovaṣe láti lọ fi tọjú àìsàn tí ó ń bá wọn jà yìí ẹgbẹ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọn owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kì í ṣe sẹ́yìn kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sèta mú wọn kò sí sèta mú lọ́nbẹ̀ ó nígbà tẹ́ ẹ rí àwọn èèyàn wọn yìí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ fún wọn ní owó láti fi ṣe ìtọ́jú wọn tẹ́ ẹ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọ́jú wọn o mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ mi wò èmi gan náà yìnbẹ́ pé ṣe ń yá àdìlọ owó àwọn bóyá ń gbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á mọ lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́tọ̀ àwọn aláìní láàmọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n láàmọ́ lọ fún wọn lásán lálọ́ mọ́ fún wọn lọ́sẹ̀ fún wọn lóúnjẹ ní mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lé lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀ a ní ò sí ìta àwọn wa kò sí ìta àmú lọ o ẹgbọ́ ẹni yọ ṣàká àárí ẹ̀sán gbà ó dájú ṣáká tẹ gbàgbé pé wọn fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà ọ̀pọ̀ gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ máa yọ jákà yín sọdọ mi.

0: jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ yà alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa lẹ́lẹ́sìn kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ inú ẹ̀ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí ìdádì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sí ìdáàmú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn programs sí wa nínú àwẹ̀ báyìí. Kẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wà sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká máa play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 070-6887-4274 bó ṣe àwọn wà sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká máa play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa abdulrahman yìí náà ni adéyinka àfa adéyinka ọlásùnkàn mi tv mọ̀ọ́mú ajíṣe bí ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ̀ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí inú ààwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ̀ pẹ́jọ́ rọ̀ ńlọ́run aróyé ni iṣẹ́ ìbákà igbé kíkẹ́ ni iṣẹ́ ẹ̀yẹ lóko.

0: Plenty Fashion Home at the Best Icon Furniture. Pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dákọ̀ wọn táwọn náà ti àlẹ́yìn, àwọn tó ń fàdúrà ràn wá lọ́wọ́, àwọn tó ń fún wa lówó lóríṣiríṣi. Adúpẹ́ ọ̀, adúpẹ́ ẹ̀pẹ́ òkun. Alájà Adé Àríwọ̀ọ́lá láti Amẹ́ríkà. Tẹ́ ẹ gbọ́ wà sí nínú orin níjọ kan ẹ̀ yá Màlìkì yá mọ̀
1: tí. Kálẹ̀ ṣàṣẹ yege, má jẹ́ pé ṣùgbọ́n tako ní Ọlọ́run, takun jẹ́ ńlá.
0: Lámọ́lè Wàláwálàdà tí ò ní sówó. Faládúkà gbogbo dúkìá tá a kójọ ní àárín kò ní sí kọ̀ọ̀kan nígbà náà mọ́. Níjọ́ ọ̀gbẹ́ni Dàlùkì yá mọ̀. Àwọn dáadáa bá ṣe lè mí fi ń jẹ́ kásàmọ́ àti dáadáa, àwọn nìkan.

0: wọ́n gbà mí látorílẹ̀ èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀ èdè Canada. Orílẹ̀ èdè márùn-ún nù tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ ti pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ilé ìbò káàkiri. Wọ́n ń gbọ́ mi láti Austria. Ọlọ́ba ń gbọ́ gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya àdarí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bọ̀ ṣe wáyé.
0: My first travel no without no visa. Kí n kára àmì ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báhùn. Kára àmì náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti kọ́kọ́ fọ ohun ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára àmì náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù lọ.

0: orí àjẹ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kí kú máa fa mọ́ nínú.
0: Ọyọ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ nífà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan ẹja lọ mọ́ṣáláṣí o.

0: nipa ẹyin olólùfẹ wa nílé lọkọ pẹlú ẹyin odi ọlọba yóò máa wà pẹlú wa o yóò máa wà pẹlú wa yóò gba àdúrà wa ṣe àti gbọ́ wà sí tòórọ yìí ẹ tó pàdé wa ní àsìkò kan náà ní ọ̀la ọ̀la.
1: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo Ajise Bi Babeni kankan.
2: Wọ́n ní kí n sọ̀rọ̀ lórí pé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajise Bi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajise Bi Oyo laari Oyo Ajise Bi Babeni kankan.

ẹ kú dédé àákọ yìí ní gbogbo ibikíbi tẹ ẹ ti ń gbọ ohùn mi ní orílẹ̀-èdè nàìjíríà ní United States of America ní ghana ní benin republic ní nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè faransé àti United Kingdom mú kí yín o pé ẹ kú dédé àákọ yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú rọ̀lẹ́ ẹ káàlẹ́ adéyinka ọlásùnkànmí kódà yín tẹ̀ ń gbọ́ ọ láti italy orílẹ̀-èdè ìtàló àkẹ́yìn náà kẹ̀ka alẹ́.

ẹ má bínú jà ẹyìn tèmi. Àwọn ń tà ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mí díẹdíẹ. Mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo ó lè máa lọ ní serere wẹrẹrẹ dáadáa ni, ṣùgbọ́n a lò bẹ́ẹ̀ náà ni o, a lò bẹ́ẹ̀ náà ni. Ojú bọ́lá ń ṣiṣẹ́ dá ní etí ó ń bọ̀ ná ẹyin tèmi. Ẹ mọ̀ ẹyin tèmi, ó máa ń bà mí lọ́kàn jẹ́, ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àkókò tá a wà yìí, tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tún wáyé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kàròyìn kan ní Nairaland ní ìsinyìí mo ti kàròyìn náà, ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́. Ẹ rí pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ́ ń ṣe. Ẹ rí pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni Religion Tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀. Ṣùgbọ́n tá a bá tó wá rí pé ní ibi tí ayé tún lajú dé ní ìsinyìí, àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bí hárahárà tó wá lè mọ́ wọn tán fi fẹ́ dàbí fanatics. Ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn, ìporúurú ọkàn fún mi. Adéyinka, mò ń bọ̀ ná, aláwí ìjẹun, ìwọ lolúwa o, títí ayé sì náà ni.

Ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ń ṣe jàǹbù lọ́wọ́ léni lánàá lánàá yìí wọ́n lọ ṣe jàǹbù síbi tí ibi tí wọ́n ti ṣe jàǹbù yẹn tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń san owó rẹ̀ ó ní iye tí wọ́n máa san fún àwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà ìní CBT túmọ̀ sí computer based test. CBT computer based test ibi tí wọn ò ti ṣe gbogbo ibi tí wọn ò ti ṣe ìjọba ni máa ń sanwó fún wọn kódà àwọn tán bá ní ilé iṣẹ computer tó pọ dáadáa tó yẹ pé wọn lè install àwọn software yìí lórí rẹ táwọn mobis exam yìí tán sì ní facilities fún internet tí wọn dẹ ní CCTV camera ibẹ ni wọn máa ń lò fún àwọn ìdánwò jàǹbù yìí ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí wọ́n fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá borí wọ́n borí ń ṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o ó lè ṣe exam bí borí kò pagidínà àti ṣe exam ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀sọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí kí lórúkọ bàbá yìí o Covenant University sani inú gbọ̀ngàn Covenant University Oyedepo ìjọ bàbá wa Oyedepo àwọn náà ni Covenant University tó wà ní sí ọ̀tàkọ́hún ẹ̀yìn ní Ogun State lẹ́gbẹ̀ẹ́ Èkó níbẹ̀hún wọn wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù mo wá ń bi yín o torí ọlọ́run yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé èèyàn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀nà wo ni ó lè gbà ṣe ìpalára fún exam tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n ò jọ jókòó ṣe exam nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tí wọn kì í borí báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára táwọn fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ni àwọn míì ni ò tiẹ̀ mú ní ìjọsìn gan wọ́n ti sọ di ẹwà wọ́n ti sọ doge kódà àwọn tí wọ́n yé ṣe muslim míì gan wọ́n máa ń lò jáàbù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọ́n jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀ ó sì fi lé ní bíi wákàtí kan wọn ò jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam kí ni à ń bá lọ kí ni à ń fà káàkiri ìmọ̀ wá ń yà mí lẹ́nu bí táwọn èèyàn máa ń gbà ṣe àbò sí wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ lè máa rìn òhò tí wọ́n ṣe ọ̀yàn lẹ̀ àwọn tọ́jú obìnrin wọ́n ṣe ọ̀yàn lẹ̀ sí orílẹ̀ gbọ́ gbogbo ẹ̀ bánbánbánbánbán wọn à ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tí wọn àbí kán bá wọn wípé wọ́n ṣe wọṣọ tí ò da ṣùgbọ́n àwọn tí wọ́n bá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu ìmọ̀ ojú tí mo fi wò ẹ̀ẹ́dẹ́yìn fi wò báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa ṣe mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà a níbi ètò ìdìbò tó kọjá lọ yìí ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí pàápàá jùlọ ìbò ààrẹ tó kọjá lọ yìí mo ń bọ̀ náà.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá ti mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà religious tó bẹ́ẹ̀ náà nìwà wa ṣe dáa tó torílẹ̀-èdè wa ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún àbàjẹ́ tó wàhálà ìkò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn tó ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn jù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù lágbàáyé pé Nàìjíríà ni. Ṣùgbọ́n upon all of our religiosities, we are still committing so many atrocities. Upon our holier than thou attitude, upon our religiosities, we are still committing so many atrocities.

ṣùgbọ́n pẹ̀lú gbogbo effort irú àwà yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí mo di bá àwọn onífa post bánà ìfà wa sórí status mi àwọn tá bá máa ń wo status mi lórí whatsapp tí wọ́n fi ń polongo òkè agidan boni christian wa a bá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò ojú níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn mú adéàfọmọ ọba lẹyọ àjò yìí ẹ ṣáré wẹ wá arajà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ wá arajà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò ojú lórí ìkànnì wa ń bí àwọn kìrìsìtẹ́nì ni.

látàrí pé àwa fẹ́ máa jẹ́ pésẹ́tà gẹ́gẹ́ bí ó kọ wa a ti ṣe bí ọ̀yọ́ làárí kán máa ṣe bí wa kán máa rí wa wò láwòkọ́sẹ̀ bóyá torí pé ọwọ́jà àwọ̀ ọ̀tí ọwọ́jà àwọ̀ wá tí ìjìnà dáadáa bóyá ni ò tí jẹ́ kírú àwọn ìṣesí wa yóò ti rìn jìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí láká tó gbé àwọn ìgbésẹ̀ kan Adeyinka ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mo ń bọ̀ ná ntí ìdé Adeyinka aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

0: ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí o, gbogbo àwọn èèyàn wa yìí ló yé o, gbogbo àwọn nǹkan yìí ó yé wọn o. Ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ìṣẹ́ níbí, ẹlòmí ò níṣẹ́ lọ́wọ́ mọ́, ó ti sọ ẹ̀sìn di okòwò nǹkan jẹ. Okòwò nǹkan jẹ ní jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkùtì. Ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi dẹ̀yìn nǹkan ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n. Ṣé kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì tí ì ní lọ wá báyá english quran fúnra mi láti tù kí n lọ wò túmọ̀ rẹ̀ lọ́wọ́ a máa kógbó sí mi lórí. No. Irú àwa yìí ti kọjá èèyàn kan táwọn kan lè máa kàn kógbó sí lórí. Àbí ẹsẹ̀ bíbélì bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọ́wọ́ àfi máa sàrúmọ̀jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ́ ló fi sàrúmọ̀jẹ fún irú àwa ẹ̀ tó yẹ pé mi gan bible scholar lèmi gan náà láàyè ara mi dẹ́yìn nǹka. Abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi.
1: Kàbíyèsí rẹ̀ olúwa mi.
0: Ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí? Wàhálà tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ní ńlọrun kọ́lọ̀ mọ̀ jẹ́ ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ni. Ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí, àwọn èèyàn wá fi competencies sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Wọ́n fi competency wọ́n fi sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Ṣé ẹ mọ̀ pé àwa Yorùbá aponú pọ̀? Àwa Yorùbá la ponú ju o, seriously, torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ni wa máa ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọ̀wọ́ gọ̀. Àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ni mọ̀ ń sọ ọlọ́gbọ́n dòmù gọ̀ nífa. Níbi tí Yorùbá gbọ́n dé, Yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n, Yorùbá ló lọ́gbọ̀n o. Níbi tá a gbọ́n dé, àwa ń hùwà òmùgọ̀ ìwà gọ̀, pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ yìí.

0: ṣe mọ̀ pé oríṣiríṣi politics ló play out níbi ètò ìdìbò tó lọ yìí bẹ́ẹ̀ kájọ máa analyze rẹ̀ nígbà tó run òtí ìkùn mí. Ago méjìlá ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún láti orílẹ̀-èdè Nàìjíríà ní àárín méjìlá òru ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún lórílẹ̀-èdè Nàìjíríà ní èdè ti ṣe ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023. Nínú ààwẹ̀ ààwẹ̀ Ramadan ààwẹ̀ Lámúránà. Kẹ́ ẹ lè bá wọn pé Life and Direct lẹ́ ń gbọ́ mi ni ò ló jẹ́ kí n mọ́ ṣàpèjúwe ara mi dáadáa báwọn.
1: Ọba tó bá jayé.
0: Mo ní àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ìmọ̀ ń mọ́ lọ́gbọ́n gọ̀ ni Adéyìnká pẹ́ ń bọ bí awerin. Mo ẹ̀sẹ̀ ń mọ́ jánu bọ̀ bí ọkọ tuntun. Mo ń jánu bọ̀ bí àpò òyeré. Ẹ sàtẹ̀tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ mọ̀ gbọ̀ngbàrò yé mi Adéyìnká pẹ́ ń bọ bí awerin. Ajá àlú Ọ̀yọ́ yín kan náà ni o ti èdédé gbó ti ègbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rá bà mí èèyàn. Orin tẹ́ ń gbọ́ yìí ni High Praise láti ọwọ́ Òkunlọlá Fúnmilayọ̀ Ọlásùnkànmí ọmọ mi dáadáa tá a jọ wọ́n ń ṣe papọ̀ látọ̀yọ́ wa hàn yín. Ọyọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àti bàbá. A ní àwọn èèyàn mí bọ̀bọ̀ kan rí mi ń jọ ẹni. Ó ní wàhálà ìtàlá yìí mọ̀ pé Mùsùlùmí ni yín o. Mo ṣe máa ń wọ̀ yín bí Christian kan. Kó sì nǹkan tó kè mí o pẹ̀lú ẹ̀sìn tó ń sìn kí n tó bọ́ nídìí o. Mo máa ń wọnú ilé ifá àjálárúurú. Ó tún di ilé ifá bàrà. Tá bá pè mí ń bẹ̀ yàásín mo tún ń lọ́nu o. Ẹ pè mí àtẹlẹ́dàá mi èmi àtọ́lọ́run mi lẹ̀ ó ti ẹ̀ lè jọ́ọ̀jì mi. Who are you to judge me? Ń bẹ nínú bíbélì tó ẹ má dá mi ní ẹjọ́ ká mọ̀ bá dá yín lẹ́jọ́. Don't judge so that you won't be judged. So that you shall not be judged. Tati ẹ̀ ni yín ta lẹ̀yìn tẹ fẹ́ judge mi. Who are you to be judging me? You have no right to be judging me. You cannot judge me.

0: emi n ba gbogbo ẹlẹsin ṣe kò sí n tó kàn mí pẹlú ẹsìn òjẹsìn abẹyẹlẹyẹ ọmẹyà ẹjẹ wọn padà sẹyìn lórí ọrọ ìdìbò tó lọ tí mo fi ń sọ pé yorùbá ló lọ gbọn o ṣùgbọn àgbọn gbọn ju ọgbọn wà láì ń mọ ń sọ ọlọgbọn dòmùgọ ni látàrí àgbà ó di ẹsìn.
1: ọmọ pé mi wá bàbá mi wá dẹkùn jọwọ wá gbọ pé mi.
0: ǹjẹ́ yín mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹjẹ́ ń já yín tán o pé ààrẹ muhammadu buhari ó fi stylishly supported atiku kò gbé sójú nígbà àwọn ìjọ sínú ẹgbẹ́ òṣèlú kan náà ṣùgbọ́n he stylishly supported atiku he even used all the arsenal in his disposal to supported him during the last presidential election.

o mo e mo eni kan soso to to gba na oju won na ni gagaba asiwaju Bola Ahmed Tinubu tori were ta la bi ni were ile tori omo buruku ta pe yo ba mo igba teyan ba dagba ni isin teyan wa dagba kawon kan mo wa pe ra won togi nita kan fe reyan je tori were ta la bi ni were ile la bi ni were nile were ile ta ni nile yoba oni jagaba Tinubu yasin gbogbo enu mo bi so ipa la to bori pa o ti elomi ti o ni ti ese Tinubu ti o ni fun ati o le kanna ti o ya were ti o san lori kan to ba lo taku atiku easily lati southwest lodo wa nbi to lo nkanta atiku mo fi gbogbo mo fo olohun bura easily so se tara so se ini atiku o fi wole ṣùgbọ́n baba ńlá wèrè ta ní àyín torí wèrè ta la fi ní wèrè lé ní àyín àti tí ìní méjì irú rẹ̀ ní southwest níbí lọ́dọ̀ wa ń bí o àti ìní méjì irú rẹ̀. ẹ̀yin àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn wọ mọ̀sẹ̀lú ìwà máa ń dùn mí pé ṣe ojú kan náà kọ́ lọ́lọ́run fún wa ni sí làákà ìwá yàtọ̀ ni táàbí lè jọ dàìsẹ́ẹ̀tì kájọ dàìjẹ́sì kínní yìí kó dẹ̀ yé wa ká mọ irú politics tó ń play at the national level kí è sí local politics tá à ń play níbí at the national level gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń sọ lẹ́ẹ̀kan tí bàbá mi apostle sunday jọkan láfipè wọlé wọ́n ní títí wọ ewu wá tààràtà ni mo ń ya wa lára ni mo ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n àgbọ́njú yorùbá tí ń jẹ́ kí ọlọ́gbọ́n wọn wá dòmù bọ̀ tí ẹ̀ bá ti gbọ́n jù ń máa ń pààyàn láàánú o agbọ́n gbọ́n jù ọgbọ́n máa ń pọ̀lọ́gbọ́n láàánú o déyìn ń kápẹ́ ń bọ bí awé rìn. ọ̀rẹ́ ń bà ni o àpátápá ara àtọ́bàjẹ́ yé máa máa jáyà lọ́lọ́ ẹkùn ọkọ̀ òkè onílé ọlá. ṣé ẹ mọ bí mo ti lọ ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ni mo ti bẹ̀rẹ̀ o tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe jàǹbù tí wọ́n ṣe CBT tó jẹ́ pé láàrin 3 hours wọ́n ti parí CBT wọn ti lọ kẹ̀sẹ̀ pé wọ́n fẹ́ máa gbé inú Covenant University ní ọ̀tà wọn àmọ́ gbébẹ̀ lọ for forever wọ́n kàn wá ṣe exam tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló sì sanwó center yẹn owó ìjọba àpapọ̀ ni kì í ṣe pé bóyá ẹnìkan ọjọ́ Muslim lọ́ wá ń dìde lọ gba fọ́ọ̀mù Covenant University ọbẹ̀ mọ́ wá déjà àbù lọ́bẹ̀ láti lọ́ mọ́ fi fínràn CBT exam computer based test láàrin 3 hours wọ́n ti parí o wọ́n ti lọ. funny enough ni pé owó ìjọba ni ìjọba òfin sanwó pé wọ́n wá yá CBT ọ̀lù yìí lò àwọn kan wá dì wọ́n lọ látàrí pé wọ́n ní wọ́n lò jáàbù torí ọlọ́run kéèyàn dé jáàbù kí ọ̀nà wo ló fi gbà pa ọ́ lára ìwọ́n tó nífẹ̀ẹ́ sí jáàbù ibo ló gbà pa ẹ́ lára